0: kí ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìlàmú àfihàn láti ìkànnì àdàbà fm 88.9 àkùrẹ ilé ìlàrámù kìnnà àwàtà tí ń gbóhùn sátẹ́gùn ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dànù oníròyìn ṣáájú náà ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti kéde fífúnni ní ìwé ẹ̀rí lórí ọ̀rọ̀ epo rọ̀bì tọdún 2026. Ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti sún ìpàdé àpérò ètò ààbò eléyìí tí wọ́n fẹ́ ṣe síwájú láti fi bọlá fún àwọn tí ó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú òfurufú. Gómìnà Oyèbáńjì inú ti forí ilé ẹjọ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ kọ́ sọrí ẹni tó jẹ́ adájọ́ àgbà obìnrin àkọ́kọ́ nípínlẹ̀ náà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ dúmọ̀ pé àtúntò eléyìí tó ń bá ẹ̀ka epo rọ̀bì àtafẹ́fẹ́ gáàsì lórílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ó jẹ́ pé yóò túbọ̀ ṣe ìrànwọ́ fún ètò okòwò èyí ní ẹ̀ka epo rọ̀bì ọ̀hún èyí tó ti fa owó tó tó bíi $50 billion ọ̀hún. Ààrẹ ló fojú ọ̀rọ̀ ilédè nílùú Àbújá níbi ayẹyẹ àyájọ́ àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ewu ìdíyelé orí epo. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kassim Shettima ló ṣojú ààrẹ níbi ètò náà. Tinubu ní àwọn ẹ̀ka àwọn iṣẹ́ àkànṣe epo rọ̀bì àtafẹ́fẹ́ gáàsì ọ̀hún àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé lọ́dún 2026 náà lórí ọ̀rọ̀ owó orí àti àwọn nǹkan míì ó ti ṣe ìrànwọ́ fún ọ̀rọ̀ ìpèsè àwọn bí àwọn èèyàn bí wọ́n ti wá ń lógi ọ̀la sí ẹ̀ka epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ààrẹ ló fi léde wípé òfin epo rọ̀bì nílẹ̀ yìí olótúbọ̀ túnbọ̀ rú àwọn ẹ̀ka ọ̀hún ní agbára èyí tó jẹ́ pé ó túbọ̀ ṣe ìrànwọ́ fún ọ̀rọ̀ ìpèsè owó àti ọ̀rọ̀ àwọn iṣẹ́ àkànṣe ètò ìlera tó fi mọ́ ètò ẹ̀kọ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti kéde fífúnni ní ìwé ẹ̀rí eléyìí tó jẹ́ ẹ̀ka epo rọ̀bì nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ó sì ti fi léde wípé àwọn iléeṣẹ́ tó tó bí 40 ni wọ́n ti láǹfààní lórí ilẹ̀ àti nítorí omi. Ìṣe ni àjọ tó ń dire orí epo rọ̀bì nílẹ̀ Nàìjíríà wọ́n fi léde pé ètò ọ̀hún ìnú ti túbọ̀ ń fa àwọn olókoòwò wá sí ẹ̀ka epo rọ̀bì àtafẹ́fẹ́ gáàsì lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ó ní eléyìí kò sẹ́yìn bí ẹni tó jẹ́ olùdarí àgbà àjọ ọ̀hún Osamiwa Eyesan bí ó ṣe fi ọ̀rọ̀ léde nílùú Àbújá gẹ́gẹ́ bí ó sì ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni ó ti fọwọ́ sí ìgbésẹ̀ náà báyìí pẹ̀lú mínísítà fọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ yìí láti lè jẹ́ kí àwọn olùdókòwò kí wọ́n lọ́gi ọ̀la síbẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó gíríkì pẹ̀lú ìjọba àti àwọn olókoòwò tó fi mọ́ àwọn tọ̀rọ̀ kàn láti lè jẹ́ kí àwọn èèyàn kí ọpọlọ tí Ọlọ́run tó fi jìn kí wọn pẹ̀lú ìròrí kí wọ́n túbọ̀ lò ó fún iṣẹ́ àti ìpèsè iṣẹ́ tó fi mọ́ ètò okòwò láti lè yanjú àwọn ìpèníjà kan èyí tó bá ń kojú orílẹ̀-èdè yìí. Mínísítà fọ̀rọ̀ ètò ìròyìn nílẹ̀ Nàìjíríà Mohammed Idris olófọ̀n ìpè yìí nílùú Àbújá lásìkò ayẹyẹ kan eléyìí tó wáyé ńbẹ̀. Idris ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè yìí ni Ọlọ́run fi ọpọlọ jìn kí wọn pàápàá jùlọ gan-an lórí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ èyí tó jẹ́ pé ó sì ní yóò túbọ̀ ṣe ìrànwọ́ dáadáa. Wọ́n fi léde wípé ìfọwọ́sowọ́pọ̀ ọ̀hún ni wọ́n nílò lásìkò yìí fún àǹfààní àwọn tí Ọlọ́run fi ọpọlọ jìn kí ọ̀hún kí wọ́n bá lè tún rọ̀ mọ́ fi ṣiṣẹ́. Mínísítà ní ọ̀rọ̀ pé èèyàn ní iṣẹ́ kan ó ní ohun kọ́ ni ó lè túbọ̀ jẹ́ kí èèyàn ní ìtẹ̀síwájú jù bí kò sí kí wọ́n túbọ̀ ṣe ìrànwọ́ fún wọn dáadáa kí ààyè kó sì wà fún ìlànà ètò okòwò. Ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà ló ti sún ìpàdé àpérò ọlọ́jọ́ méjì eléyìí tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò sí iwájú èyí tí wọ́n ti kọ́kọ́ ni yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ 12 sí ọjọ́ 13 osu kewa odota wa yi ti won isun siwaju di ojo mi isun siwaju ohun ko seyin isele gbankogbe eleyi to je ti oko oju ofurufu ti o jarule ni igbokoda ni joba ibile ilaje ni ipinle Ondo nibi ti won ti ni awon oise ile tabo bi 25 ati awon to wa ninu oko ohun bi meje ti won ti ni won gbe mimi eni to je adari omo ile to poju to ti je alaga igbimo te ko to ile lori oro eto ipade apero eto abo ohun senator Opeyemi Bamidele lo kede yi ninu atijade to fita ipade ohun ni o fe pe lati se agbeyewo lori oro ipinija eto abo ki won si wa ojutu si lati le dabobo emi ati dukia kakri orilede Nigeria ilegbimo asofin ohun o ni ipade apero ohun ti won wa sun si waju ni won fi bola fun awon ti o lugbadi isele ohun latari bi are Bola Ahmed Tinubu gan bo ti kede ojo meta lati fi sofo ki won si gbe asia orilede Nigeria ki won ja wale iroyin ni kuto aile ngbo lati ikanni Adaba FM 88.9 Akure ile ilaramo kinlawa ti atin gbohun sategun iroyin o si nte siwaju awon eco city boy movement noti fi lede bayi wi pe afojusun won ni fun awon ti o to bi ibo to to bi million kan fun are Bola Ahmed Tinubu lodun 2027 leto odibo to nbo eyin to je oludari eco ohun nipinle yi ni Femi Ayejusunle no je pe o foju oro ilede nilo akunilo ikari akoko lasiko ti won se eto iwode ipolongo won fi lede wi pe awon iko ohun lo je pe won ti fenuko lati mo wa awon to je oludibo atawon aralu lati le je ki afojusun ohun kojo bakan na lo tun ben lo tun ni bi awon eyan bi ko si mo jade daada lasiko eto dibo eyi to ti waye taju tele ko seyin bi won o si se eto itaniji eleyi to duro ori fun won pelu afikun pe iko won ni won ti wa setan lati jara mo eto itaniji fa won oludibo won ka fojusun eleyi ti won ni ohun ko le ba jo en to je alamojuto lapa ariwa ipinle Ondo Tajudeen Oguns ona ro awon molede Nigeria ki won dibo kun kekeke fun are Bola Ahmed Tinubu lodun 2027 ki won tun le ba mo ri irinje isejoba wara wa lo bakan na ni alamojuto iko ohun lapa ilaorun gosu akoko Sanusi Bashiru ona fi lede wi pe iwole pada Bola Ahmed Tinubu ona ni yo tun bo se iranwo bo se to ati bo se ye awon adari mi nibi eto iwode oselu ona ro awon aralu ki won dibo fun are Bola Ahmed Tinubu lodun 2027 Gomina ipinle Ekiti bi odun Oyebanje lo ti kede re wi pe ile ejo tutun eleyi ti ijoba re ti o ko ni won ti fi sori en to je adajo agba obirin akoko nipinle na onidajo Oyebisi Folayemi omoleye gomina ohun lo kede eye nibi akanse eto ibola fun leyin ti o ti fi eyin ti lenu ise nilu Ado Ekiti o se apejugbe bi o se ti ko ipa takuntakun leka eto idajo Oyebanje nlo tun wa gbe oko bogini eleyi to je ti Toyota SUV fun adajo agba tele ohun omoleye gege bi mimoriri ise takuntakun eleyi to je pe o ti se ninu oro re en to je adajo agba to ti fi eyin ti lenu ise ohun o dupe dupe pe okun fun aseyori eleyi to je ko se lati gba ti o wa ni enu ise na nile okere are orilede America Donald Trump lo ti lodi bi ogunlogo awon akeko bi won fi ehunu han ni orilede France mo bi o ti je pe opolopo awon to je asatipo bi o ti je pe oro ohun o ti bo sori ati awon igbese mi oni isijoba re ni mo tesiwaju lati mo lori oro awon asatipo ohun saju oro eto idibo odun eto idibo eleyi ti o waye losu to nbo eyin se ni awon akeko orilede France ni won di opolopo awon ilewe won pa lati bi osu kesan odun ta waye ti won si nbere fun ilana eleyi to danto leka eto eko bakana ni opo awon akeko kan ni won to lokiti bi pelu awon iko ile to abo nje bi ti ari mori lori iroyin ni kutuai fun ti aro toni ayola fatukun lolu ti iroyin opo yemi joda lo mo wa se ti gbo ise oni ope wa o lagbara lowo Olorun
1: okay, I am forward about.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́pọ̀ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ajoko ti igboni nipa 24/7 Abba Make Sure korojo gbogbo bile tawon okunrin bere fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 Abba Make Sure ko lo ti nu rara o kagu ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgọ lọmọ okunrin agbaduro tan ti o si ma ṣiṣẹ akọni lọdun lólùfẹ rẹ iwe atego la fi pelu rẹ ajọ nadaki fonte gbogba o da alago ara 24/7 Abba Make Sure lati jẹ alagbata jake jado le Nigeria e ma pe 091-60-62-62-53 091-60-62-53 orúkọ mọ́ni jánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà.

0: ti sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
1: A ti Ìpele Cocoa Buyers Association.
0: Ní ọ̀wọ̀ East SCDA.
1: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
0: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
1: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
0: Scale ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
1: Òkèrèké o, ìkòkó yọ bàbà, rọ́njọ́ mẹ́rù, yémà ní alápẹ̀rẹ̀pẹ̀tẹ́,
0: ìjàtíjàtì,
1: àti sílẹ̀tì,
0: káṣù,
1: àtẹràn, yémà n'ekù.
0: Òun nìkan wọ ọjà.
1: Ọ̀nẹ́kọ́nẹ́ yẹ bára kòkó, ọwọ́ ọmọdé yẹ má ti yá ṣoko.
0: Tàbí dúra kòkó tútù ṣégbẹ́ṣégbẹ́.
1: Tàbí dúra kòkó gànjẹ́.
0: Ó lo fi
1: aago mẹ́fà, ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀.
0: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
1: Ẹnẹ bá ta pásò fi yìí.
0: Ìgádá bá gbé.
1: Alága gbọ́lí kòkó pele.
0: Ẹ̀dá Solomon.
1: Akíro Tìmí.
0: Àti Sẹ́kítì.
1: Ṣífọ́ Olúpọ̀nà Mati Wakínọlá.
0: Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀rọ̀ mẹgbẹ́.
1: Ọ̀ràn ẹ̀mẹ́ kéde o.
0: Kúwe Bánú bèrè pé nọ́mbà yìí.
1: 081-3704-4254 tàbí
0: 081-0232-7340.
2: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
3: Yay!
2: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
3: But when did you add milk?
2: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
4: So delicious, mommy.
5: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
6: Tó bá fi máa jẹ ọjọ́ kẹrìndínlógún oṣù káwọ̀ ọdún yìí ìyẹn 24 October 2026 gbogbo ìlú Karamu àkókò máa kú fọ́fọ́. Ìlú máa mì tìtì. Ìkarahùn dé 2026 àwọn ọmọ níbìdíran Karamu àkókò àní àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí wọ́n máa wọ̀lú tíyì tíyì tẹ̀yẹ́tẹ̀yẹ́ tọ̀látọ̀lá Royal Majesty ìgbìnibí àti ilẹ̀kẹ̀ ọba Andrew Ọlámọyì Mọ̀mọ́dù di Ọ̀sọ́nà wa Àkàlà of Karamu àkókò àti Karamu Progressive Union ìyẹn IPU bí kọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ó ti dé ni wọ́n ń retí. Abẹ́ yóò tí gbọ́ pé tó bá dọjọ́ kẹrìndínlógún ìyẹn oṣù kẹwàá ọdún yìí 24 ni lánàá máa lù tálukutu máa hù nílùú Karamu àkókò níbi tí a ti ṣe kówójọ 1.5 billion naira fún computer based center pẹ̀lú nípa àfigbàlódé sí ìlú Karamu àkókò. Ayẹyẹ tí yóò wáyé ní New Palace Side ìyòtù ní Karamu àkókò láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ọjọ́ kẹrìndínlógún ní ètò kówójọ yóò máa ṣẹlẹ̀ ní rẹ̀butu. Excellence Dr. Lucky Orimisan Ayédàtiwa gómìnà ìpínlẹ̀ Ondo lálejò pàtàkì tí à ń retí Dr. David Dia Aṣaolu adarí àti olùdásílẹ̀ E5 Energy Service Limited lónìfilọ́lẹ̀ àgbà Prince Ayodeji Olúdádé National President IPU àti Professor Oyedele Taiwo Minister for Finance. Àwọn olùgbàlejò àgbà Princess Koyede Giwa alága ètò ayẹyẹ pẹ̀lú Professor Latif Adeniran Chairman Publicity Committee ló kéde.
7: Ìjọ Ọláàdúrà Ṣẹ̀rìdínì ní Islam International ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọ̀pá àtẹ̀síwájú 10-10. Eléyìí ti máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ Ọláàdúrà Ṣẹ̀rìdínì ní Islam International. Tọdún ìtútí kò ó. Àwọn tó wá lọ́dún tó kọjá ló lè jẹ́rìí ságbára Ọlọ́run ọba àlá. Àánú ńlá làkòrí tọdún yìí. Gbogbo ènìyàn ló nílò àánú Ọlọ́run. Àánú Ọlọ́run jogun lọ, ó jègun lọ, ó jẹ̀sẹ̀ lọ. Bẹ́ẹ̀ làánú Ọlọ́run jogun ti ń jà ọ lọ. Má gba kábú lórí bó ṣe ń ṣe ọ́ tàbí bó ṣe ń ṣèran rẹ. Darapọ̀ mọ́ ọgọ́rùn ènìyàn níbi àjọ̀dún àpò àtẹ̀síwájú 10-10. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí. Àrẹ́gbẹ́yàmúyàmú àdúrà láfi síde. Àjọ̀dún àpò àtẹ̀síwájú 10-10 láti kágbá ẹ̀. Ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá láfòyè ẹ̀sìn dáhùn ẹ̀kẹ́ ìkan lọ́kùnrin àti lóbìnrin lọ́lá nínú ìjọ Ọláàdúrà Ṣẹ̀rìdínì ní Islam International. Àwọn olóyè ọjọ́ náà ni Aláàjì Rauf Ayọ̀kànmí Balógun Àdínì, Aláàjì Muritala Adébáyọ̀ Mọ́kíọ́bàjẹ́ Àdínì, Aláàjì Muhyiddin Adẹniọ́lá Mọ́kàjẹ́ Àdínì, Aláàjì Adékúnlé Rasak Ọ̀tún Mọ́kàjẹ́ Àdínì, Aláàjà Bashirat Jimọ̀ Aláranṣẹ́ Àdínì, Aláàjà Riskat Sulaiman Ìmọ̀lẹ́ Àdínì Ọ̀rẹ́ Branch, Aláàjà Mujidat Kẹ́hìndé Ìmọ̀lẹ́ Àdínì Ondo Branch àti Aláàjà Mistura Rasak Agbẹ́singa Àdínì. Lórí ilé Ọláàdúrà Ṣẹ̀rìdínì Praying Ground ìdí Mango ìdìbò local government Ọ̀rẹ́ Ondo State. Ọlọ́run ọba aláṣẹ tá a ti pín àánú. Bó o bá dà àánú Ọlọ́run gbà, ẹnikẹ́ni ò lè di ọ lọ́wọ́. Àánú ọjọ́ kan kì í ṣẹgbẹ́ kìràkìtà ọgọ́rùn-ún ọdún. Fadilat Sheikh Buniyaminu Ọláàdúrà yóò fi àdúrà jagun fún gbogbo ènìyàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08033762049. Gbogbo ènìyàn lápè o.
4: Yemi o le gbagbo nkan o mo lo lo eto ilera san mo mi le dungbe ti a fi owo kekeke se
8: se lo oto mo mo ro wi pe iro ni ijoba npa
4: o to ma ni bi mo se debe ti mo fun won ni number mi won fun mi ni iwe pelebe won wa se mi bi eniyan pataki
8: o ti de eniyan pataki niyan o
4: eto ilera mo mi le dungbe ti ijoba wa yi ti je ko rorun lati gba ilera ni health center lai ni lo lati mu owo dani nigba ti a ba nilo lati gba ilera koda o le fi oruko molebi re sin
8: emi na yo lo foruko sile ke mi ati awon molebi mi le ma janfa ni eto ilera onipo mi le dungbe
9: eto ilera pe mi le dungbe ti je ki eto ilera ko rorun ko si won lo si health center to sumo ko si je gbadun ilera to peye
10: iwo na se bi iyemi ile ewosan awon ese koko health center sumo ju bi o ti lero lo o se pataki ki o ma awon ile ewosan na nigbagbo ninu won ki o si lo sibe o ye jajo sopo mo ile ewosan ese koko to sumo e nigbagbo ninu won ki o si lo sibe
9: Ikede yi wa lati owo ajo to mojuto ile iwosan alabode ti ijoba apapo National Primary Healthcare Development Agency NPHCDA
11: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
12: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
13: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the My MTN NG app and live it 100.
14: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tí ṣe ìyanu kàǹkàǹkà bambabamba fàkíàfàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon fasting and prayer on the 9th, 10th and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fódìdí ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro ti ń bọ́mọ ẹ̀dá fira yóò sì máa pòórá dànùdànù. Ìbẹ́ ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹ̀bítọ̀ rẹ nú. Tàbí talájogú Àṣíà ni wọ́n fi wọ́n fún ẹlòmíì. Káyè ìrẹ́nikú tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn àìsàn tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lọ́ka ìwé Revelation chapter 21:4. Kó lè dá olójúpọ̀ Olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wá ìbò omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson Lolúwabọ́dédé tún ti gbáradì. Pẹ̀lú àgbára àdúrà bàbà tí máa ń tu ìṣòro

0: bá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ká àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látòdo Airtel.
2: Ẹ yọ ìyanra òyìnkun Èkìtì kẹtẹ ẹ̀mí ọmọ ni gọ́rọ́sọ Èkìtì rúmọlẹ̀ kẹjì bá wẹrẹ ni wẹlé Èkìtì wọ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ fẹ́ ra tẹlifíṣàn ni o wọ fẹ́ ra fàánù ni o wọ fẹ́ ra deep freezer wọ fẹ́ ra washing machine wọ fẹ́ ra microwave wọ fẹ́ ra ro kitchen gas cooker and co ẹ yọ abọ̀lú sí díkì ẹ yọ wọ yọ asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà nẹ̀ èlé èlé lórí wọ yọ san lóṣooṣù wọ yọ san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeyeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè Danco Plaza Lajì Lọ́sùn Lado Èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 ṣó ti yọ jáde rúlé o.
3: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
4: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
3: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà. Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orí la ìgbà pé ṣẹ́ kí ṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngàn.
5: Oya ẹ máa bọ̀ wá o.
4: Ìrẹ́pẹ̀tẹ̀ ilé ọjà ọdún ti dé.
3: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ A Division Police Station lọ́ba Déṣìdá Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 0803041434. Grace 0803247468. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
6: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ńbẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
7: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì wé, orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
8: Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say...

0: calcium ati vitamin B6 o tun je orisun carbohydrate gbogbo anfani yi lo ti papo sinu plan wine ta se ni ilana science pelu awon ero igbalode teyi to gbase gbonte ijoba Nafdac approved o ya nje iwo je onisowo ohun mimu tabi o fe se ipese ohun mimu fun ayeye plan wine ni ke lo fun it comes with a new taste and a new experience that you will always ask for more gbogbo eyin alayeye ati alara tuta e lo ko plan wine ni witiwiti lodo iya afin omo tayo folashade won mi thank god ni doju koju Putanot Gate Akura Elesha Expressway LA pe won 0813692 5235 tabi ki e pe factory gangan 0814531 8220 plan wine e mo gede a new drink and the taste is here to speak for itself
1: CAC Arubun Gbogbomi International ọgbà ìṣẹ́gun pé ọdún méjìlélógún ẹ bá wa yọ̀ àkòrí fún tọdún yìí God of Impossibility Ọlọ́run tí kò sí ohun tí kò lè ṣe ó tún fẹ́ síbẹ̀ nínú ìsọjí fún odidi ọjọ́ márùn-ún gbáko bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kejìlá sí Friday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ìdédago márùn ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ikọ̀ àti ìrìjú lọ́lọ́run yóò lò Pastor Iho Olajire AGS Pastor John láti lọ díẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn Pastor Ariya Moses ni Pastor in charge lead evangelist Damilọ́lá Olajire àti evangelist Adéègbé Adeleke ni church evangelist gbogbo ẹ̀yìn ara ajé bámi délé òní pàràgà j4 onípẹ̀tẹ́ẹ̀sì tó fi kárí gbogbo agbègbè kájọlà ẹ jẹ́ kájọ pàdé nínú ìjọ CAC Arogun Bogunmi International ọgbà ìṣẹ́gun kájọlà Drew Street headquarter òdùgbò local government Ondo State prophet and prophetess Richard Chris Kọ́láwọlé JP CAC general evangelist worldwide yóò mọ gba gbogbo ènìyàn lálejò Sunday ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá ní ìsìn ìdúpẹ́ àjọ̀dún 22 years Ọlọ́run Arogun Bogunmi kò sí ohun tí kò lè ṣe.

0: ṣe mú kéde ìpapòdà.
1: Ẹ gba Dr. Ṣọlá Àánú Olúwàpọ̀ Akíyọsóyè.
0: Olùdásílẹ̀ Faith Clinic ní Dẹ́jú Mọ̀nà Kúrẹ́.
1: 73 years
0: mo ń lòdò kí ayé fi ó dìgbò ṣe.
1: Nítòsí kú ẹṣẹ́ lọ́mọ ẹ o.
0: Thursday 8 October 2026 òun alágbé ara ẹ̀ ní mọ́ṣúárì ní 10 AM.
1: Dájú àti wéèkì ìbùkún ní Ajásẹ́ CAC òkè ìwòsàn DCC.
0: Arátùsí Street Àkúrẹ́ náà go mẹ́ ìrọ̀lẹ́.
1: Dúpẹ́ ìwádà Friday 9 October.
0: Òun agbe lọ sí ìlú Abílíbí ẹ̀ ló ń donúgbọ́jà yìí.
1: Tó ní awọ kálẹ̀ sùn.
0: Ní ènìyàn wa la ṣe outing service.
1: Ní Christ Apostolic Church òkè ìwòsàn District Headquarter.
0: Arátùsí Layout òkè Àrótútù Àkúrẹ́.
1: Ní 11 AM.
0: Aṣíṣẹ́gun ẹ̀jẹ̀gun ẹ̀ máa ṣíjú ẹni ọmọ sí.
1: Tó ní àwáyé ní Rafilo Hotel.
0: Àrísọ̀yìn Layout
1: òkè Àrún Àkúrẹ́ Along Ibi Press.
0: Àkúrẹ́ Road.
1: Immediately after the outing service.
0: Àìfi ọ̀run ẹ rí o.
1: Ẹ kí yà sàjámà.
0: Níbẹ̀ tí mọ gógó dẹ mú mi.
1: Ìwọ́ ṣe lẹ́jẹ̀ ìjọba sán.
0: Ìjọka bọ̀ ń.
1: Légungun àgbọ̀n wú ìran.
0: Ìwọ́ ṣọmọ ló pópó gbọ́ ọ̀yẹ́ pé ìjọka méjì.
1: Ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀yẹ mójoojúmọ́ fọ̀ bí iṣọ yẹn.
0: Ìwọ́ ṣọmọ lọ́sàkà yóò dé ìjàgbá méjì.
1: Ẹ̀jẹ̀ ti lọ sí
0: èdè ẹ̀jẹ̀ ta ogún.
1: Ló ìgèlè.
0: Ọ̀tún bá wọ́kálẹ̀ wọkùn lẹ́wù dẹ.
1: Bí ẹ̀gún wọ̀nyí wọ̀nyí.
0: Mo dé àná.
1: Ọmọ jógbẹ́ ọmọ jógbẹ́ kọ́.
0: Ẹrú ẹsìn ní ẹ̀kọ́ ẹ̀sìn nìyàn.
1: Àolúwa mẹ́nu sọ, ùsọ ló mọ̀ ṣọ̀gbọ́n.
0: Débẹ̀ gbọ́dẹ̀ ṣèdá ọ̀wẹ́nu ni.
1: Dádì Francis Adétòkúbọ̀.
0: AKA orísun omi.
1: Ọ̀wé kéde ní ọkọ̀ dédé ẹbí Fana Yájọ́ náà ń dó fi.
0: Ọ̀run ẹ rí o.
2: Káàbọ̀ Màyẹ̀jẹ̀á.
3: Ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kúṣàánú.
4: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdè wa ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ́ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakaṣaka láìsí rọ̀tìrọ̀tì. Obìnrin

0: padà fún Vigoka.
1: Wípé òun ló jẹ́ kọ́ ọmọ ọdún òun lè gúnyọdé lẹ́bù yẹn ìṣú ọmọ agùnmátẹ̀.
0: Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówelówe ni wọ́n fi sọ̀rọ̀.
1: Vigoka
0: herbal capsule
1: tí kìí jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá.
0: Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣantẹ́rán
1: àtẹ̀yára tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà
0: tí ò ní sísmẹ̀s mẹ́mọ́.
1: Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò.
0: Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs.
1: Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop.
0: Telephone 0803 860 6858
1: Vigoka.

0: Ọ̀ ẹ káàbọ̀ láti odi kejì lọ́hún.
1: Ẹ ṣeun Akin pé ẹ káàbọ̀.
0: Gbọ́dún.
1: Káyọ̀dé.
0: Squadron leader Ahame Fule Ahaman Ugweje lẹ́yìn tó jẹ́ ìkan lára àwọn atukọ̀ ọkọ̀ bàálù arabalẹ̀ tó jẹ́ ti ọkọ̀ òfurufú ti iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ENI ATR 42 ti nọ́mbà èròdí rẹ̀ jẹ́ 931 lẹ́yìn tí ó dànù tó ní ìjàmbá ní ìgbọ́kọ̀dá nípínlẹ̀ Ondo ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí. Òun ló jẹ́ wípé ó ṣe ìgbéyàwó tó lárinrin tó sì jẹ́ pé gbogbo ayé ló gbọ́ tí gbogbo èèyàn mọ̀ nílùú Àbújá ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn kí ìjàmbá yìí tó wáyé o. Máàánú Gbéjì ọ̀hún ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú Flight Lieutenant Damilọ́lá Adékúnlé ní ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àti gbogbo ohun tí ó wà nínú ìwé ìpè ti ìgbéyàwó ọ̀hún àti èyí tí wọ́n sójú òpó ẹ̀rọ ayélujára nípa ètò ìgbéyàwó náà bí ó ṣe lárinrin tó. Gẹ́gẹ́ bí ìròyìn látòjú òpó ẹ̀rọ ayélujára Facebook ti Máàánú Ugweje lẹ́yìn tí wọ́n sọ pé ìlú rẹ̀ lẹ́yìn tó kọ sí ojú òpó Facebook ló pè ní Umuahia ní ìpínlẹ̀ Abia nígbàtí Abuja sì jẹ́ ibi tó ní òun gbé lọ́wọ́lọ́wọ́. Bàálù arabàdẹ̀dẹ̀ náà ló jẹ́ wípé èèyàn méjì dé èèyàn márùndínlọ́gbọ̀n ni ló wà nínú bàálù ọ̀hún lẹ́yìn tí àwọn tí ń ṣiṣẹ́ nínú bàálù náà tí wọ́n jẹ́ márùn níye. Wọ́n ní èrò bàálù náà ló jẹ́ ogún àwọn márùn ló jẹ́ àwọn tí ń ṣiṣẹ́ nínú rẹ̀ ló jẹ́ márùndínlọ́gbọ̀n. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé pé wọ́n gbéra láti ìlú Bìnín tó jẹ́ olúlu ìpínlẹ̀ Edo tí wọ́n lọ sí ìpínlẹ̀ Èkó kí ìṣẹ̀lẹ̀ làlúrọ̀ ọ̀hún tó wáyé. Iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ní ọ̀nà ọjọ́ ìṣẹ́gun náà fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn márùndínlọ́gbọ̀n ló wà nínú bàálù arabàdẹ̀dẹ̀ lẹ́yìn tí ó ṣe bẹ́ẹ̀ tó ní ìjàmbá náà lẹ́yìn tó sì ti fi orúkọ gbogbo wọn síta. Ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Níbi ìpàdé kan èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá àwọn gómìnà orílẹ̀-èdè yìí ṣe ìyẹn ní ọjọ́ 27 oṣù kẹjọ ọdún tí a wà yìí ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣèlérí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹwàá ọdún tí a wà yìí ni ó jẹ́ pé owó ọkọ̀ tí àwọn èèyàn ń wọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní dínwó pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ọkọ̀ tó jẹ́ pé ó ń lo afẹ́fẹ́ gáàsì ni yóò lu ìgboro pa bìbà tí wọn yóò sì máa fi ṣiṣẹ́ lé tí yóò jẹ́ kí owó tí wọn yóò fi máa wọkọ̀ kó wá sílẹ̀ nítorí owó epo dèjì tó wọ́n. Ṣùgbọ́n nígbàtí ọjọ́ 1 oṣù kẹwàá tó ti kọjá lọ báyìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń retí pé kí owó ọkọ̀ kó wá sílẹ̀ ṣùgbọ́n kò mọ̀ wá sílẹ̀ o dípò bẹ́ẹ̀ wọ́n ní láwọn apá agbègbè kan ńṣe ni owó ọkọ̀ ń ṣe ló túbọ̀ ń gbélérí sí i. Wọ́n ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò sì ṣàlàyé èrèdí rẹ̀ tó fi jẹ́ pé kiní ọ̀hún fi rí bẹ́ẹ̀ o. Ṣẹ̀sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí rẹ̀ pàápàá jùlọ ẹni tí ń ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nígbà Kéré Àtíkù Abubakar tó sọ pé bóun ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ṣe kiní ọ̀hún gan. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rẹ̀ o Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní èrò rere ó sì ní èròngbà láti pé kí ayé ó lè jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn oríkò ibi tí wọn yóò ti máa lọ gba afẹ́fẹ́ gáàsì náà ni ó dá sílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó ń lọ sí nǹkan bíi 500 níbi tí àwọn èèyàn yóò ti máa gba epo ọ̀hún. Ṣùgbọ́n ṣá láti ìgbà náà ni wọ́n sọ pé kiní ọ̀hún ò mẹ̀tí rí bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe sọ o. Èyí gan ló wà fà á tí wọ́n fi wá ń bèrè lọ́wọ́ ẹni gan tí ń ṣe agbẹnusọ fún ààrẹ ọ̀hún ìyẹn Sunday Dare ni pé bóun ló ṣe rí ọ̀nà wo ni kiní ọ̀hún fi rí bẹ́ẹ̀ ṣùgbọ́n Sunday Dare kò mọ̀ tí ìdáhùn o. Ṣùgbọ́n o ẹgbẹ́ gbà pé ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ èyí tó jẹ́ pé ó ń pe afẹ́fẹ́ gáàsì náà ó mọ̀ sọ̀rọ̀ oníṣẹ́ rí òun gẹ́gẹ́ bí alága tí orúkọ òun jẹ́ Ismail Ahmed òun fẹ́ sọ fún yín pé láwọn apá agbègbè kan owó ọkọ̀ ó mọ̀ ti wá sílẹ̀ gan gidi ó ní ó dá lórí irú ọ̀nà irú èyí téèyàn tó bá rìn onítorí pé àwọn tó wá ń lọ láti gbágbádá ní sí Àbújá ó ní ẹ ó rí pé tẹ ẹ bá débẹ̀ iye owó tí wọ́n fi ń wọkọ̀ ó ti já wálẹ̀ gan fún nǹkan bíi ìdá 40 o ọ̀rọ̀ tó sọ ó pọ̀ gan gidi ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ká lọ kà á.
2: Ní fẹ́ ìrànlọ́wọ́ lórí iṣẹ́ lórí ọmọ pẹ̀lú èyíkéyìí ibi tó ti nílò ìrànlọ́wọ́ ẹ kú oríire o torí Ọlọ́run ìrànlọ́wọ́ tó ṣèlérí tó rán wòlíì tó ríran tí ò ṣe báyìí tó ń bọ̀ wọ́n Ọlọ́run ketekete Prophet Abel Taiwo Ojo ti CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú ń bọ̀ wá sílùú Àkúrẹ́ The Apostolic Visitation to the City of Àkúrẹ́ October Edition wo ògúdọ̀ míì sí ẹ̀ ọjọ́ tó lápẹrẹ ni October 10 7 a.m. to 11:30 a.m. láàárọ̀ ní St. Thomas's Event Center bypass Construction opposite NNPC filling station on the road Akure. Woli ki nsha gede wolu lai je pe Olorun ran ora woli Elisha silu Jericho o wo ile won san the team I will help you maran lowo lesi oro Olorun ki nsoro ko ma muse o le ri wa wo lori ikanni Prophet Taiwo Ojo lori gbogbo social media handles CSC Covenant of Mercy.com ati Covenant of Mercy TV lori Victoria TV channel we bere epe 0902-965-6110 wa oriran lowo gba Agogo mi lu yi yi e ti tu jaire o. Ima ti ni yo chubu. Ye papa a chucha e po ye gino e matan. Ofo dim kare tararara. Dim ka a chala ye ngange. Ose a koko. Ino chu koko la. Odo yo ga yi yi e. Yo masi odyo kini. O chu koko la. Odo yi. E bi odo fin. Ye ni suwada. I joba e dile ogo. Ogo ma ti jare la ti koto wa o. Ofi dim we ngango. One kone. Ima go kilo yi yi. Tuwa su pade yo fe che o. Tori kere. Ongo. Yemori ale odofin urowo quarters isuwada don won dabo amche tujao amche ti gbenpele odon won wa su pade yo fe che yiyi ene ma fo npo kilo yiyi duwe gon won ra yi ma bo ene ma ma ike kori yo fo won wa su pade o chalaye ngone o imato yi me wo garage du lodo ero mi aba gon wo obenge loko lohun ledun mare one kone lo choko yo koli yo nale sibe dege wa su pade ojo kini oju kokon la odon yo ga yiyi ago meta osan me Uli odofi family isuwada agba ile dumare ebi ni baje
3: wow oma igbala wale o
4: ijo oke igbala cherubim and seraphim aladura worldwide fiti feti fe pe gbogbo eniyan sibi ipago lojo meta ti yo waye ni general headquarters wa Mercyland lojo kesan titi dojo kokonla osu kewa odun 2026 ojo kini friday 9th october ni arrival ati registration latago mewa wuro oro olorun lasale latenu venerable monday akirogbe saturday ni isin adura fun pinle ondo atorile ede nigeria lago mewa idanileko latenu reverend peter olowo niran lago meji Asale loro lorun latenu bishop tope oripota pelu akonse adura latenu reverend mother esther deniyi ojo keta sunday 11th october ni isin dupe ati ifinijoye yo waye ninu ijowa kan na ni bini akure expressway ifon ondo state ni dede agogo mewa owuro lebi akoso baba wa is grace most reverend sf tanimowo the primate and archbishop of oke igbala sianes worldwide wa darapo wa pejopo lojo meta yi bishop m olawole olaye ati igbimo conference ni olukede jesu oluwa
5: eku dede woyo eyin temi nilo akure emi femi alagbo lo nba yin soro o ti office mi wa ni solo junction ni egbe democracy park number mi re 0706532684 3. Ton bari wo obirin to ti wa ni de oko latojo pipe ti wo re ni pero nise wo ma bo ni de ise femi alagbo tabi iwo okunrin tabi obirin to nse le meta le merin le marun ti kile to mo wo ma bo ni de ise femi alagbo tabi iwo obirin ti kon osure leni tabi odi ma bo ni de ise femi alagbo tabi iwo okunrin to je pe o le gba bo daradara lori papa pelu aya re nile ma bo lodo mi asiri ti aya mi fi wa lodo mi disin ma bo kin fi fun tabi iwo tara njaje ni ara yun o ni inu re ngbono lati nu wa ni tabi ara re ngbo no be ni pe on data so lara won ma bo ni le se fe mi alagbo nipa ase ledumare iwo yo ri iwosan number mi lekan si 0706532684 3 lekan si 0706532684 3 ile se wa o wa ni isolo junction ni egbe democracy park bele ti ma ri wa e se
3: asiko yi o iba yi o
6: Baba won ni kasakasa ni baba kese kese dire ti honorable Adeboye Adebare alaga ijoba bile laluje oke igbo segbe to ra bande kale fawon to lori telemu agba todo kaakiri koro kan du ijoba bile laluje oke igbo akoko ni owo iran lowo
7: 100,000 naira
6: fawon 320 people ekeji ni pipin
7: exercise book
6: 21,000 pieces fawon omo ile iwe alakobere ni gbogbo ijoba ibile wa school bags na polopo yanturu o ti ku eyin agbe ku orire o bi ogoro ajile fertilizer yo waje lojo na
7: e o
6: fifi ipinle ile awon igbima asofin ijoba ibile laluje oke igbo lo
7: Modern Parliamentary Building.
6: Akoko ru e nipinle Ondo. Gbogbo awon eto pataki ra bande heri mo won yi. Ti yo mu itura de ba gbogbo wa. Ijoba ibile wa yo waye ni
7: Thursday, ojo kejo osu
6: kewa odun yi. Loju ko secretariat, Lagos Assis. Oke owe temi dire le oluji. Kawon 11 owo ti de lati se iforuko sile lago mejo owuro. Nigba ti gbogbo eniyan yo wa ni kale lago mesan. Barata ese kegbe. Olori awon osise. Lo nkede loruko Honorable Adeboye Adebare. Alaga ijoba ibile le oluji oke igbo.
3: Ibayi o.
8: bá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.

ìbò ní kòkó tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yẹ́ ò fẹ́ kí kòkòrò àbùkù jẹ́ ó dá wà ní gbèsè fatafata lògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ máa lò káìkáì bristol fatafata mẹ́sàn-án kòkó sùn àṣọ fagiya gbogbo kòkòrò àbùkù pọ́ dànù rẹ̀ dànù ni dànù wọ́n dànù kẹ́ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dí sára kòkó wà yìí èso kòkó á dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́ fatafata dáa púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yín bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ lógúnlógún lọ́pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọpọ̀ 1000

0: pàdé.
1: Àwọn agbègbè kan léyìí tó wà ní Etídò tó jẹ́ abúlé níbi tí wọ́n ti ń fi ẹja pípa ṣe iṣẹ́ òòjọ́ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí léyìí tí ó já sí ìpínlẹ̀ Ondo. Ìyẹn náà mọ̀ ti ṣe bẹ́ẹ̀ pé ìgbọ̀nrìrì ló déédé bá wọn léyìí tí òjò á sì mú kálukú wọn ní ọjọ́ Ajé. Bí wọ́n ṣe ń ṣe àlàyé lánàá ọjọ́ Ìṣẹ́gun wípé ìró odi títí kan ni wọ́n déédé gbọ́ bí ìgbà tí àrá sán lójú ọ̀run lójijì nígbà tí ọkọ̀ bàálù arabadẹ̀dẹ̀ tó jẹ́ ti ọmọ ogun ojú òfúrufú tí ó ṣe bẹ́ẹ̀ tí ó já wọnú ìrà kan tó sì gbẹ̀mí gbogbo àwọn 25 tí ń bẹ nínú rẹ̀. Ẹnìkan lára àwọn tó ṣe àlàyé ọ̀hún ó ní iwájú ta ni wọ́n jókòó sí tí wọ́n déédé gbọ́ tí ìró kan dún ní ojú ọ̀run bí ìgbà tí àrá ń sán tí dìgbòlùjà àrá ń títí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń da ojú ọ̀run rú o. Ó ní ìbẹ̀rù bójú tiẹ̀ kọ́kọ́ mú wọn àfìgbà tí wọ́n ń wo iná ribiribi lójú ọ̀run tí èéfín sì bolẹ̀ bẹ́ẹ̀ náà wo bàálù ọ̀hún léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tó lọ já tó wọnú ìrà o. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ló jẹ́ ìkan lára irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ léyìí tí ó mú ikú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ tó sì bani nínú jẹ́ ní orílẹ̀-èdè yìí láàrin ọdún péréte tí a wà yìí o. Èèyàn 25 ni wọ́n sọ wípé wọ́n gbabẹ̀ ta tero nípa nígbà tí ọkọ̀ bàálù tó ní ẹ́ńjìnì méjì tó sì tún ní ẹ́ńjìnì eléré afẹ́ lára tó ṣe bẹ́ẹ̀ tí ó lọ já sínú ìrà náà lẹ́bẹ̀ ló kù díẹ̀ kan dé oríko àwọn ọmọ ogun ojú omi nípínlẹ̀ Ondo. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ kéde wípé àwọn tó jẹ́ láìsí ńbẹ̀ ni wọ́n jẹ́ 22 ṣùgbọ́n wọ́n ti padà wá sọ lánàá ọjọ́ Ìṣẹ́gun wípé àwọn aráàlú kan tí wọn kì í ṣe ọmọ ológun ojú òfúrufú iná wà nínú ọkọ̀ ọ̀hún léyìí tí wọ́n fi sọ wípé wọ́n ń gbéra láti ìlú Bìnín tó jẹ́ olúlu ìpínlẹ̀ Edo wọ́n lọ sí ìpínlẹ̀ Èkó níbi ọjà tí ń gbé tà pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe léyìí tí wọ́n sọ wípé bí wọ́n ṣe dénú ọkọ̀ ọ̀hún tí wọ́n sì gbéra ni lójijì láàrin ìṣẹ́jú péréte ń lódi wípé wọ́n wá ọkọ̀ ọ̀hún tì lójú ẹ̀rọ ayélujára léyìí tí wọ́n fi ń wò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní àwọn ikọ̀ olùdóòlà ni wọ́n kù lọ gìrì síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ìgbà tí wọ́n débẹ̀ láti dóòlà wọ́n ní wọn ò rí ẹnikẹ́ni òbí kò ṣe ẹran ara àwọn tí ọkọ̀ bàálù ọ̀hún tó gbé àti ọkọ̀ bàálù náà tó ti ya pẹ́rẹpẹ̀rẹ léyìí tó sì tí òkú wọlẹ̀ sínú àbàtà. Ẹ wo kọ́lọ́hún kó ṣàánú fún wa kó bá dáwọ́ òbí dúró. Ẹ lọ ka ikú nú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Àwọn tí wọ́n jẹ́ ìsọ̀ǹgbẹ̀ òṣìṣẹ́ ní ilé iṣẹ́ ìpọpọ̀ yìí ti ń bẹ ní Port Harcourt tí wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn báyìí wípé àwọn yóò da iṣẹ́ sílẹ̀ o látàrí bó ṣe jẹ́ pé wọ́n ń san owó oṣù wọn láti nǹkan bí oṣù bíi méje sẹ́yìn àti gbogbo àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe fún wọn tí wọ́n ṣe ní pàápàá jùlọ lórí ìlànà owó tuntun èyí tí wọ́n ti fi ọwọ́ sí láti ọwọ́ ẹni gan tí ṣe ọ̀gá àgbà ilé iṣẹ́ náà yẹn Báyọ̀ Ojúlàrí gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ọ̀hún bí wọ́n ṣe sọ wọ́n ní wọ́n fún wọn ní nǹkan bíi wákàtí 48 láti pé kí wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n ń bèrè náà bíi bẹ́ẹ̀ kọ́ a jẹ́ pé wọn yóò dojú gbogbo ẹ̀rú pátápátá ni o nítorí pé gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe fún wọn pátá èyí tí ọ̀gá wọn tí wọ́n ti fi ọwọ́ sí ni àwọn tí wọ́n jẹ́ àwọn tí ń ṣe àkóso rẹ̀ ni wọn mọ̀ jẹ́ kó di ṣíṣe o ṣe rí àwọn òṣìṣẹ́ oríṣiríṣi àkọlé ni wọ́n gbé lọ́wọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n gbé tẹ́ǹtì ni wọ́n gbé sí iwájú ilé iṣẹ́ ọ̀hún tí wọ́n sì jẹ́ kí gbogbo nǹkan ó lọ déédé bó ṣe yẹ kó lọ ní ilé iṣẹ́ náà wọ́n sì wá sọ báyìí pé pẹ̀lú bí àwọn ṣe ń ṣe yìí o àwọn ò fẹ́ láti pé kí ẹnikẹ́ni kó rò pé bóyá tiwọn ò jẹ́ nǹkan àwọn fẹ́ láti pé kí wọ́n yá tètè ṣe kinní ọ̀ní kánmọ́nkánná bíi bẹ́ẹ̀ kọ́ àwọn yóò dojú gbogbo ẹ̀rú ṣurugudu ni o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Orí adé kan nílùú Àyíká níjọba ìbílẹ̀ Òkìtì Wọ́pá ní ìpínlẹ̀ Ondo olóyè gíga Akínwálé Akínọlá ni wọ́n sọ pé wọ́n ti yìnbọn pa lásìkò ìgbà tí wọ́n lọ ṣe ètò ìsìnkú ìkan lára akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ orí adé ní ìlú ọ̀hún gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà léyìí tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ lánàá ọjọ́ Ìṣẹ́gun nígbà tí orí adé ọ̀hún pẹ̀lú àwọn ará ìlú kan tí wọ́n lọ láti lọ fi erùpẹ̀ ṣe aṣọ àṣírí fún akẹgbẹ́ rẹ̀ léyìí tí ó jẹ́ aláìsí gẹ́gẹ́ bí ìròyìn láti inú ìlú náà ló sọ wípé ìró ìbọn ni ó déédé dùn ó níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ náà léyìí tí wọ́n ní ọta tó jáde nínú ìbọn ọ̀hún ń lọ lọ ba Akínọlá lórí gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣe àlàyé lẹ́ni tí ó tẹ̀bá nínú ìfọ̀rọ̀jọ̀wọ̀ òun ló sọ pé lásìkò ìgbà tí ètò ìsìnkú náà tó ń lọ lọ́wọ́ ni wọ́n gbúrò ìró ìbọn o leyi ti ota to jade ninu ibon to si lo ba haishifa ki won lere ti o lo ba lori won leyi lo sokunfa bo se subulu le loju ese ti o ti e duro gbomi debi ti o gba isasi to bi je alaisin isele ohun lo so ilu na sinu inu fu ayafo ti gbogbo nkan dojuru nigba ti ohun to sokunfa bi mo se dele dun ati bi aten to yin ibon gan ti o ti ye enikeni nigba ti won kan se to je agbenuso ile ise olopa ipinle Ondo DSP Abayomi Jimoh omo fidi isele ohun le be lo so pe afurasi kan ni won ti ramu lori oro iku ohun o Jimoh wa se alaye pe iwadi lo ti bere lori oro na lati mo gbogbo bi isu se ku bi obe se be o o si se alaye pe enikan ti won ramu na ti wa lodo ajo olopa bo le je pe iwadi ti bere pere o bi gbogbo e ba se lo ohun fi to awon eyan leti e lo sinu iwe iroyin Punch Daily Post Vanguard atan iwe iroyin mi to jade loni.
0: It is no longer a news that mass communication has been accredited as an important course at Cram Polytechnic at Do Ilawe Road, Odo. Admission is now on for 2026-2027 session for National Diploma in Mass Communication. Obtain your form now to have National Diploma in Mass Communication at Cram Polytechnic, Ado Ekiti. Students will be drilled in all mass communication fields such as news writing and editing, film production and editing, journalism, news and program presentation, photography and more. All our lecturers are qualified and experienced and our teaching equipment in mass communication are all in place to dig deep in the practical aspects. This is a golden opportunity that must not elude future mass communicators. Prospective candidates are to visit the Polytechnic Bursary or any accredited agent to obtain their forms with a non-refundable fee of 10,000 naira only. Kilometer 10. Nikuku na do ilawe ni Cram Polytechnic Fikale Sinodo. Fuale ilekun rere pe ero ibanisoro yi 0803-489-6926. Email wani info@crampolytechnic.edu.ng. Website www.crampolytechnic.edu.ng. Kere kere bi ere bi awada Full Station Nursery and Primary School Okitun pa ti pe ogbon odun lati years ta ti dasile fun quality education e ba wa yo Senior Pastor ati gbogbo omo ijo the Redeemed Christian Church of God Garden of Mercy Parish aye New Okitupa local government lo lu akoko yi lati dawo idunu pelu Dr. and Mrs. Olujide Famose fun ti aye ogbon odun 30 years ta ti da Full Station Nursery and Primary School Okitupa sile Wednesday 7 si Sunday 11th October yi lo ma waye Thursday 8 gogon ni Medical and Crusade Outreach ni pepa isere Methodist Primary School roundabout Okitupa Sunday 11th October ni Thanksgiving service ni the Redeemed Christian Church of God Garden of Mercy aye Dr. and Mrs. Olujide Famose eku orire o Full Station Nursery and Primary School Okitupa yo tubo ma goki agba be ba wa ngbo the Redeemed Christian Church of God Garden of Mercy Parish Odi Aye loni congratulations happy celebration
3: Foresta,
4: and order has come from above to Nigerian Forest Security Service NFSS in the Southwest Zone to meet at Ilefe in the Palace of Oni of Ilefe on Saturday, 10th of October 2026 by 10 a.m. in the morning for meeting that has meaningful impact. This is the main reason why NFSS Command Ondo State Chapter is using this medium to announce to the members of the command across Ondo State to come out to attend the meeting at Ilefe, where we'll be meeting with the CG, all thanks to the President of Nigeria, President Bola Ahmed Tinubu, and to the Governor of Ondo State, Dr. Lucky Orimison Ayedatiwa, for their support. We really appreciate you.
5: Ashe Tiwala Toki, Samo Majo, Swabo Inu, Borila Ibiye, Nigeria Forest Security Service, NFSS, Eku Gusu Iwo, Lati Pade, Inu Lefe, La Afioni, Lodo Saturday, Ojo Kewa, Oshu Kewa, La Gobewa Aro, Kwi Pade, Soni Itumo, Ijire, Si Ajo, NFSS, Kati Ipile Ondo, Ikede Yawo Majo Na, Iti Butoro, Lati Tuyaya Tuyaya, Losi Lefe, Lodo Tawi, Nibi Tao Tipade, CG, Okwe Petaki, Lowara Orila Ibiye, Gomina Ipile Ondo, Omowe, Lucky, Orimison Ayedatiwa, State Commander, Engineer Olugbenga Joseph, at our lab and check for it. We've also locked our big gala. You are.
6: Hey, show you about Sagrabiara Unku Gribiojo. Tori, it's a mabo. The right hand of God Miracle Ministry.

Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo rọgbọ àdìgú tí ń yọ ọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wá ń fa ìrínà ìrílò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Alfred Chitu Awise Jesu fún ara ẹ̀. Ẹ̀lú àwọn àfàdúrà jagun tó ti momi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá disagree pẹ̀lú àwọn nǹkan tí bọ́mọ ẹ̀dá fira. Physically, medically, mentally, financially and spiritually. Òwúrọ̀ ọjọ́ Thursday yìí tún ni o. God bless you as you go. Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part. Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là. Bínú electric wá tàbí ò wá. Bí generator àti pọ́n wọ́n tàbí ò wọ́n. Ìyẹn ò kàn yín mọ́. No shaking. Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier. Pẹ̀lú 201,999 naira. Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni o ní 310,999 tún bẹ́ẹ̀. Ó máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Lẹ́yìn tẹ́ máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún tòní 2 cameras. Ṣùgbọ́n just 32,999 naira. Fún tòní kámẹ́rà kan. Ẹ máa bọ̀ ní new office part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070 664 2 3064. Oríṣiríṣi.

0: you, Oyere Made Mato Naima.
1: Correct man, we sabi, we get experience, plus including action. Now talking to do on those South Senatorial District people, make una come out, vote for Matthew Oyere Made Mato for Senate under PDP.
2: PDP!
3: Ni akoko ose ominira yi fun oko re ni itoju to peye ati abojuto to dara julo iyen ni auto probe lati ojo kini si ojo keje osu kewa odun 2026 auto probe mu independence week mega promo wa fun yin eyi ni anfani re lati se atuse ati itoju oko re ni iye owo to diku gan owo perete lo fi tun odara oko re kun ki se yen nikan o gba edinwo lori owo ise fun yiyi epo engine ati filter oko re pada ko tan sibe o agba idinwo lori iwadi ati ayewo awon ibi pataki be dogun ninu oko re titi kan brake suspension cooling system ati awon ami kilo to won lori dashboard re lo anfani independence week promo yi ki o si fun oko re ni itoju to ye ni show si auto probe complex legbe winners avenue living faith church ondo road akwe fun ibere ati alaye so waju si e pe ero ibanisoro yi 0906 306 7202 auto probe mo gba fun ejo
4: Ilé-iṣẹ́ fún Tons Modern Farmers, Ọbalagbẹ Globally tún ti gbára míì dé. Àràǹbarà ńlá ṣọ́ọ̀gà, ìrànlọ́wọ́ tí kò lẹ́gbẹ́ àti ìrónilágbára. Ètí ilé-iṣẹ́ fún Tons ń ṣe fáwọn àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn láti bu òróró síbi tí bàtà gbé ń tà wọ́n lẹ́sẹ̀ kí ọ̀dá owó lè jìnà sí wọn gédégédé. Omi ńlọ́túndé yìí o, ẹ̀dínwó tó ga yàtà lórí àwọn èròjà amokòjí pépé tó ń jáde láti ilé-iṣẹ́ fún Tons Modern Farmers, Ọbalagbẹ látàsìkò yìí lọ. Èròjà tí iye rẹ̀ jẹ́ 800,000 tẹ́lẹ̀ ti di 350,000 báyìí. Èyí tó jẹ́ 280,000 tẹ́lẹ̀ ti di 200,000 naira tí o ní 110,000 naira tẹ́lẹ̀ yóò mọ̀ di títà ní 100,000 naira títí di November 30, 2026. Ṣe rí pọ́bù yàrí fún Tons Modern Farmers náà ló tó bẹ́ẹ̀. Wọ́n lé kẹ́yìn àgbẹ̀ ó máa ń fi yí ṣara ni din tí Farmers Festival tọdún yìí yóò tún fi dé December 2 ni. Fàlàyé sí ẹpẹ́ ààrẹ sórí 0705451 4477 tàbí Royal Father sórí 0705578 5705. Ọbalàgbẹ̀ ló ní àgbẹ̀ lérè o.
5: Ìjọba ìpínlẹ̀ Èkó ló ti ṣe ojú òpó kan lé ìjọ pé ọ̀fẹ́ lẹ́ẹ̀fì máa pè láti máa fi ẹ̀sùn àwọn ohun èlò lé tó bá jẹ́ ayédèrú ọjà ohun jíjẹ ohun èlò ìkọ́lé àbí àwọn kóńtẹ́ bárà tó bá jẹ́ ayédèrú léde. Ìjọba ìpínlẹ̀ Èkó ni ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ tí ó ti gbé àjọ kan kalẹ̀ lé tó ń dáàbò bo àwọn tí ó jẹ́ olùrajà tí ọjà sì ń pẹ̀kún sí lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ṣe gbé ojú òpó kan jáde léyìí tí ó jẹ́ ọ̀fẹ́ ni wọ́n máa pè lójú òpó ọ̀hún fún gbogbo àwọn èèyàn láti máa fi ẹjọ́ sùn ọjà tó bá jẹ́ ayédèrú tàbí èyí tí ọjọ́ ti lọ lórí rẹ̀ tàbí èyí tó jẹ́ ọgbọ̀ àbí èyí tó bá jẹ́ wípé ìpínlẹ̀ ọjà tán ṣe lórí rẹ̀ ọ̀tọ̀ ni tí wọ́n bá nínú tí wọ́n rà lẹ́yìn ìpínlẹ̀ ọjà tán gbọ́ ọ̀hún pẹ̀lú bí wọ́n bá dé ilé-iṣẹ́ tí ilé-iṣẹ́ ọ̀hún bá ṣakọ sí wọn tàbí tí wọ́n yí ìṣọwọ́ bá àwọn oníbàárà wọn sọ̀rọ̀ tàbí ṣe sí oníbàárà wọn tí ó bá ṣe bẹ́ẹ̀ tí ó mẹ́hẹ pẹ̀lú bí àwọn kan tí ó jẹ́ wípé wọn ò mọ̀ wípé oníbàárà ó ṣe pàtàkì ẹni bá tẹ òfin oníbàárà lójú mọ́lẹ̀ ojú ọ̀pọ̀ ni wọ́n mọ pèsè lọ́fẹ̀ẹ́ lófò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà yányán àti ẹni tí ó jẹ́ adarí àjọ ọ̀hún Afọlábí Sólè bọ̀ nínú àtẹ̀jáde eléyìí tí ó fi tó ìtẹ́nú rẹ̀ lọ́wọ́ ẹni ó mọ̀ ti ṣe àlàyé léyìí tó sì rọ gbogbo àwọn ará ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n máa lo ojú òpó yìí dáadáa o kí wọ́n tètè máa fi ẹjọ́ sùn tí wọ́n bá ti rí màgòmágó kan tàbí ọjà tó jẹ́ ayédèrú tàbí èyí tí ọjọ́ ti lọ lórí rẹ̀ ṣùgbọ́n tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ yí ipò tí wọ́n lọ tà fúnyàn. Ó ní ojú òpó yìí ó sàn ju ojú òpó ẹ̀rọ ọ̀ka ayélujára nítorí pé ní kété tí wọ́n bá ti ń pè ni wọ́n mọ dìde tán sì mọ ṣe iṣẹ́ lórí rẹ̀ bẹ́ẹ̀ náà dárúkọ ojú òpó ọ̀hún ẹ lọ sínú ìwé ìròyìn Punch ẹ bá gbogbo rẹ̀ ń bẹ̀ àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
6: Hello doctor, mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni. Èròjà egbòogi Rootmax tẹ ní kí n rà. Mo rà á mo lò ó. Ara mi mà ti yá gágá. Àlàáfíà ti dé ságọ̀ ara mi. Gbogbo ìtọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú lóòrèkóòrè kílẹ̀ tó mọ tí mo máa ń tọ̀. Ó ti dópin. Ẹ ṣeun o.
7: Ọ̀nàrẹ́bù Alábí, mo sọ fún yín. Èròjà egbòogi Rootmax ń ṣe bẹ́ẹ̀. Òun ló ń kojú àwọn kùdìẹ̀kudiẹ lágọ̀ ara. Ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Àbẹ́ ni tó nira fún láti ṣẹ̀yọ. Ẹni tí fúnpá rẹ̀ ga. Àbọ́kùnrin tí ò lè ṣe déédéé tàtẹ̀ kanlẹ̀ lọ́dọ̀ olólùfẹ́. Rootmax Herbal Product ni wọ́n ń gbé lura tálàfí. àlàáfíà ń dé tara ń tù wọ́n pẹ̀sẹ̀. Ojúlówó ewé àti gbòógì ilẹ̀ wa ni wọ́n fi pè lú ẹ̀. Àjọ NAFDAC fọ̀ǹtẹ̀lú iléeṣẹ́ Ikeo Aba Company Limited ló ṣe. Branch office wọ́n wà ní plot 7 Ayọ̀dẹ̀lẹ̀ Taiwo Street lẹ́yìn Signature Alágbàká Àkùrẹ́. Ibi yòówù kẹ́ wà ní Nàìjíríà. Ẹ ọ̀dà ẹ̀ kí wọ́n gbé wá fún yín. Ó yẹ pé wá sórí ago 070-70-02-7274 lẹ́ẹ̀kan sí 070-70-02-7274 Website wọn ni ikeo.com.ng. Àṣírí ìlera tó péye.
2: Seat of Wisdom Catholic College, Alagbaka Akure at 10. Come celebrate with us.
8: SWCC at 10.
2: Activity schedule as follows. Opening ceremonies on Saturday, September 19th, 2026. Tuesday, 22nd September. Alumni activities on Thursday, 24th September. Quiz and debates. Monday, 26th September. Community service. Friday, 2nd October will be for rally. Friday, 9th October for sports fiesta. There will be dinner and award evening. On Wednesday, 14th October and on Saturday, 17th October is the grand finale day. Featuring Thanksgiving Mass, walk-in ceremony, commissioning of projects, landscaping, cultural and social activities, inauguration of the school alumni and support system, and of course, launching. For inquiries, sponsorship and collaborations, please call 0816-485-9878. Major events will take place at the school compound. Be our guests. SWCC at 10. Bringing light to the world.
5: Solomon Adeola. Lo ma ti se gbogbo awon iroyin yi tin lo kakiri tawon kan ti won gbele de pe se ri ohun o gaga bi enikan ki se omo ipinle Ogun wi pe ipinle Ekiti lo n ti wa sugbon sa o Adeola wa je ko di mimo bayi pe se ri gbogbo awon ti won gbe teyide ni oni bi igba ti won ba so pe alawada kere kere ni gbogbo won je oni tori pe ohun o kin se omo Ekiti ohun bi ohun se Ekiti oni ati ya ati baba ohun ipinle Ogun ni won ti wa o ibe ni won si bi ohun si oni awon kan ti won tun so pe ipinle Ekiti ni won lo sin baba ohun si oni iro fufu bala oni gbogbo e oni igba ti baba ohun ku oni ile kan to nko fun baba ohun ni adugbo Ogunsola ni Alagutan ni ijoba ibile Alemoso ni ipinle Eko oni ibe gan ni won si baba ohun si oni tori na oni oro oselu lasan ni gbogbo awon ti won so pe ipinle Ekiti lo ti wa ni won ti bo oro na o lowo ki so mo ipinle Ekiti o ipinle Ogun ni iya ati baba ohun ibe gan na lohun ibe lohun ti wa o e ko ja lo sinu iwe iroyin punch ke lo ka lekunre
9: Adugbo lo gbogbo e je ba gbe to tun lo se ba si o gbe tesun ku lo oja yen wa mo riri yen se o se o se ti gbo ni.

tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí. Bẹ́ẹ̀ ò fẹ́ kí kòkòrò abokò jẹ́ ó já wa ní gbèsè. Fatafata ni ògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ ẹ máa lò. Káìkáì Bristo Fatafata mẹ́sàn-án kòkó so àso fagiya. Gbogbo kòkòrò abokò pọ́ dànù rẹ̀ dànù ni dànù wọ́n dànù kẹ́ dànù ló máa pa kú fífi. Àlàáfíà wa dín sára kòkó wa yìí. Èso kòkó adúró tó kò ní jábọ́ ní Primasure. Fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́. Fatafata dáa púpọ̀ fún yín. Ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn. Àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀. Kó máa wá gúrò lọ fàlàlà. Aṣọ lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn. Oògùn kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o. Bèrè fún tiẹ̀. Fatafata oògùn jorijori Bristol Fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.

0: ẹ̀yin ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí iṣẹ́ ò lè tán láéláé yóò sì máa wà ń bẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì mukka.
1: kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n irú oorun bẹ́ẹ̀ sì rèé orí mátírẹ́sì mukka nìkan lẹ ti lè rí i. Mukka a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
2: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó dá alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: àsìkò ẹ̀ lọ́dún yìí gbogbo ayé ẹ súnmọ́ bí ẹ jájọ nọ́jà yìí àsìkò ẹ̀ ló tọ́ ètò ọjà ọdún ni. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí rédíò àdàbẹ̀ tí 8.9 FM. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọlọ́jà wa nípínlẹ̀ èyí àti láwọn ìpínlẹ̀ tó kù tó yí ìpínlẹ̀ yìí ká. Gbogbo onílé iṣẹ́ ńlá ńlá olókòwò kéékèèké tẹ́ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà ètò ọjà ọdún ti tó náà nìyẹn. A kí yín o, bá a ṣe lá máa pàdé yín lọ́dún tá a wà yín nìyẹn lọ́dún tó kọjá. A dúpẹ́ pé kẹ́ ẹ tún fetí gbọ́ wa o, ká tún jọ fi ọwọ́ méjèèjì ká fi tọwọ́ ajé bọnu.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ọjà ọdún ti bẹ̀rẹ̀.
0: Ètò ọjà ọdún ni lórí rédíò àdàbà. A tún ti bẹ̀rẹ̀ náà ni MN. Ọlọ́jà ní gúúsù. Ọlọ́jà ní wọ oòrùn. Ọlọ́jà ní là oòrùn. Ọlọ́jà láríwá àti ọlọ́jà láàrin gbùngbùn. Ẹ̀jẹ̀ àjọ pọ̀wọ́pọ̀ kájọ nọ́jà yìí.
2: Plenty plenty.
1: Ìrẹ́pẹ̀tẹ̀
0: ọjà ọdún lórí rédíò àdàbà ni. Ẹ̀yin ẹ kàn sẹ́ka ìpolówó ọjà rédíò yìí tó wà ní Mozilla Building nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ A Division Police Station, Ọba Adéṣídà Road, Àkúrẹ́. Ẹ sọ fún wọn pé ẹ fẹ́ polówó ọjà lórí ètò ọjà ọdún lọ́wọ́ December gbọ̀ngbọ̀n. A tún ti bẹ̀rẹ̀ náà ni MN. Fẹ́mi Junius lórúkọ tèmi, internal fẹ̀mọ̀. A kí ọmọ tí ń fọgbọ́n yọra kẹrẹ ó tó rùn. Ọlọ́gbọ́n ọmọ tí ò sùn torí kó lè ba máa sún. Ó yá ẹṣù ríkítí lókè lọ́hùn-ún. Ká kàn sáwọn ọlọ́jà wa tí wọ́n ti ṣetán láti bá wa dùn pọ̀ fún tọdún yìí. Gbéra.

0: 1-98-52-13 070-31-98-52-13 080-33-60-62-66 Awala ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì.
1: Orí ètò ọjà ọdún náà la wà báyìí, a ti wà ní ọ̀dọ̀ bàbá òkè ogun tó wà ní òye mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní bàbá òkè ogun.
2: Akin Atọ́kùn, àjíǹde ara ó máa jẹ́ o, lọ́mọdé àti lágbàlagbà, pàápàá jùlọ àwọn tí ń bà wá dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Aba Mistor. Gbà yín nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n a máa jẹ nǹkan lóríṣiríṣi, wọ́n á ṣe wàhálà láàárọ̀, wọ́n ó ṣe wàhálà lálẹ́, ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbe lura, ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò, egbòogi yìí náà la wá papọ̀ ká sọ di 24/7 Aba Mistor. Omi lásán la fi ṣe, kò ní ọtí nínú rárá, kò sì ní nǹkan kan míì nínú, ewé àti egbò lápapọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí yóò máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa rohun ni, ẹlòmíì bá ṣe wàhálà díẹ̀ báyìí á rí pò ti rẹ̀hún, ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú iléeṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin míì tọ́jú pé báyá ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àládàá rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù, ṣe ni ó máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́ẹ̀ lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe, ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ká ní egbòogi 24/7 Aba Mistor yìí nínú ilé lágbára Ọlọ́run, a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bá a bá jí láàárọ̀ náà ká tó sun kóhun nínú kinní wa, ká kọ́kọ́ mumi láàárọ̀, ká wá gbé egbòogi 24/7 Aba Mistor yìí ká tún gbé sínú ara wa, a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé a ríṣẹ́ kan ṣe, tá a bá ń tun tà èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó sì jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 Aba Mistor wa yìí, Ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá, àǹfààní náà tún wà lọ́dún yìí o, àti lẹ́ni tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 Aba Mistor yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 Aba Mistor, wọ́n pe nọ́mbà yìí 091-60-62-53.
1: Ètò ọjà ọdún tẹ̀síwájú báyìí, a ti wà nílùú Òde Ìrèlè ní Gbẹ́lẹ́jú street níbi tí ilé ìtajà ọmọ Jésù tó kalẹ̀ sí, níbi tí wọ́n ti ta àwọn mattresses, àwọn ibùsùn tó dáa àti àwọn pílò tó lè jẹ́ distributor fún ilé iṣẹ́ tí wọ́n ń ṣe mattress wọ̀nyí. Ẹ kú iṣẹ́ o ní ọmọ Jésù.
3: Èmi ọmọ Jésù láti Òde Ìrèlè. Èmi mò ń ta Good Mattress. Orúkọ fóòmù tí èmi ń tà tún mọ̀ ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi ò ń gba fóòmù oríṣiríṣi. Orí fóòmù oríṣiríṣi yẹn ló ní wàhálà. Mo ti wà lórí fóòmù yẹn sí 1976, 50 years, 34 years òun ló wà lórí fóòmù tìmí. Mo ń supply hotel, mo dẹ̀ ń supply àwọn school, mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà tà tó ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànṣàn ní gbogbo area local government ilẹ̀ òkìtìpá lọ́ọ̀rẹ́ kódà mo ń tajà sákòrẹ́. Gbogbo fóòmù tí mo ń tà gbogbo ẹ̀ ló jẹ́ original mi ń ta baroof láti 2.5 inches, 3.5, 6 and 8, a tún ní 14 and 12, a ní 18 and 16 and 20. Well, a ní 6x6. Àwọn lára gbàdà ló jẹ́ pé ó máa ń gba èèyàn mẹ́fà méje jẹ́ ibi tí fóòmù wa pẹ̀kun sí ọ̀pẹ̀ ní 6x7. Gbogbo ẹ̀ náà la ní inches wẹ̀ láti 20 wá sísàlẹ̀. Kò sí fóòmù tẹ́ ẹ bèrè tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wa. Ìfọ̀kànbalẹ̀ wà nú ẹ̀ fóòmù wa ń ṣe fóòmù tí ń já lọ sàlẹ̀. Nítorí náà ẹ máa bọ̀ ẹni tó fẹ́ rà lẹ́yọ àtẹni tó fẹ́ rà ní bọ́ndù bọ́ndù kó máa kó lọ kó lọ máa ta pẹ̀lú ẹ̀dínwó tó dẹ̀ jẹ́ pé láti ibẹ̀ ló tútù máa bọ́ àwọn fámìlì tó tún máa ṣoríire. Lílo bedsheet ó wà ń bẹ̀, àìmọye bedsheet tó wà lọ́dọ̀ wa, gbogbo nǹkan tẹ bá ń fẹ́ dúpẹ́ wà ń bẹ̀, kò sí ní tẹ́ bá tẹ̀ rẹ nírí. So nítorí náà tẹ́ bá fẹ́ wá rí wa, àwa ni a wà ní number 1 Gbẹ́lẹ́jú street Òde Ìrèlè. Fóònù tẹ́ni fi lè pè wá 070-38-01-0434, ìkejì 081-22-12-990. Ẹ ṣe.
4: ẹkú ṣe ní mọ̀ àdúrà lórí mi.
1: Ẹ ṣe gan olóòtú mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Àwọn ètò tí a ní báyìí ni pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn iléèwé gíga àwọn school of edtech within Nigeria at àwọn university kan ní Ogun State, Ekiti, Kwara, bẹ́ẹ̀ lọ àwọn tó fẹ́ lọ sí bíi nursing, tó fẹ́ lọ sí microbiology, biochemistry, SAT. A ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn polytechnic kan ní Nigeria tó yẹ pé àwọn tó fẹ́ ṣe bíi SAT, business administration, mass communication, accounting. Bóyá tó ṣe jamb àbáwọn tí wọn ò ṣe jamb tán bá wá a tọmọ sọ́nà àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. A sì tún ní àwọn past question and answer tó yẹ pé wọ́n lè kà. Àwọn tó bá yìí tó fẹ́ lórí ọ̀fẹ́ lọ́gbẹ́ tó fẹ́ lọ study outside the country orí ọ̀fẹ́ yìí náà wà. A ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn university kan ní Nàìjíríà tó yẹ pé tó fẹ́ ṣe BSc in computer, microbiology, biochemistry, bisagmi, mass communication. Àwọn orí ọ̀fẹ́ yìí wà. Àwọn university náà partner pẹ̀lú àtàwọn polytechnic ní Nàìjíríà both state, federal, private. Ó ti wà a ti ní orí ọ̀fẹ́. Àwọn ọmọ wa náà tó yẹ pé wọ́n ti lọ tún study ní òkè òkun káàkiri bíi Malaysia bíi UK. Àwọn orí ọ̀fẹ́ yìí ó wà ní iléeṣẹ́ Màádélè lérí mi head office wa ní Su 26 Atọ́lágbé shopping complex. Àwọn nọ́mbà tí wọ́n lè mọ pè wá sí ni 08060 85 48 19 tàbí 08060 58 52 92 Àláfíà ni pẹ̀lú àbíró àwọn sláàrí nọ́ọ̀sì tánà tó fẹ́ kàwé sí tó fẹ́ wọlé bóyá fẹ́ lọ àwọn tó ti tún ṣe bí Jésù tó fẹ́ lọ ní BSC ìkọ̀mínì tánà fi lè ní sàtíkẹ́tì tó jarantí lọ́wọ́ níléeṣẹ́ Màádélè lérí mi educational services. Kẹ́kàn sí wa.
5: Orí ètò ọjọ́dún náà ni a ti wà ní Smart Instrument tó wà ní Hospital Road ẹni fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Union Diagnostic Center ìlú Àkúrẹ́. Ẹkúṣẹ́ o.
6: Ẹ̀ka àbọ̀ olótú Smart Instrument and Company wà ní number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nílùú Àkúrẹ́. We deal with medical equipment and laboratory equipment, pair every kind of medical equipment, any kind of hospital equipment, and we sell hospital furniture. In Smart Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. We are a consultant in hospital equipment. Fún àwọn ìyá àti bàbá wa tẹ wà nílé, tẹ bá ní àwọn ìfúnpá yín tó wà nílé tí ò dáa, ẹ mú wá à ń ṣe ní iléeṣẹ́ Smart Instrument and Company. Àwọn ilé tẹ fi ń yẹ ṣúgà lẹ́vù yín wò, tẹ bá lélẹ̀ tí ò dáa, ẹ mú wá sí iléeṣẹ́ wa, a máa bá yín ṣe. Bátìrì ẹ̀ ò gbogbo nǹkan tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpá yín ní owó tí ò gara, tí owó tí ò gunpá, ẹ máa bọ̀. A ní oríṣiríṣi àti olówó ńlá àti olówó kéékèèké. Fún àǹfààní àwọn tí ó fẹ́ mọ irú ilé tán lè máa lò, ẹ wá sí iléeṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08065085272. Lẹ́ẹ̀kan sí 08065085272. Ẹ pè wá ní outside Ondo State, ní outside Àkúrẹ́. Tẹ bá fẹ́ rà, a lè ṣe wé bill sí yín. Kò di dandan pé ẹ wá. Tó bá lélẹ̀ tẹ fẹ́ ra iṣẹ́ àpè wa, ẹ bá wa sọ̀rọ̀, a lè tọ yín sọ́nà bí ẹ ṣe máa rìn.
5: Ẹ bá sọ àdírẹ́sì yẹn lẹ́kọ̀ọ́.
6: Iléeṣẹ́ wa wà ní Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane. Tẹ bá ti dé Hospital Lane, ẹ ti rí ilé gàgàrà tó kọjú sí Hospital Lane tí wọ́n kàn ní Green Roof. Ilé kan ni àwa àti Mastermind Pharmacy jọ ń lò. So tẹ bá ti ń bọ̀, ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yẹn. Sọ jẹ́ kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí 08065085272. Ẹ ṣé o, àjíǹde ara yóò máa jẹ́ o.
5: A ń tẹ̀síwájú lórí ètò ọjà ọdún. Orí ètò ọjà ọdún làwọn ti wà ní Nika Fabrics tó wà ní Sami Car Parks ní Àkúrẹ́ ní àkálẹ̀ lórí ọ̀rọ̀ fashion de aṣọ ni Gerrit ní. Ẹkúṣẹ́ ní Nika o.
7: Ẹ ṣé o, ẹ̀yin oníbàárà wa tẹ̀lé wa láti Nepal tẹ bá wa wá sí Sami Bus Stop bá orí làwọn bàbá wa ṣe.
5: Ọ̀bẹ́ tó wà sọ fáwọn èèyàn tó ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín for the first time.
7: e mo pe meji o ja sha ni car no ni te ba fe ra fabrics igbalode joys and accessories to je ko ma check e look good te ma stand out te ma fight te ma re wa yapo ni party at event yin odo ni car ni ke ma bo ankara ni lease ni ajire ni aso oke ni joys and accessories of what type party set ni everyday ni fe wo lo office ni e sha fe ko yato ni sha won le te ri kaka kiri unique design so they're specially made for you or the one can map us.
1: Hey, I want to my will be here or that place will be too expensive for us or you know hey but I propose she ala ye lori agbe ri sin yen ko ka to wa bo sori awon fabrics yen
7: lori oro cherry wa ba se ni kekere la ni nla olowo popo but quality is our watch word as low as 5000 and 3000 no but quality we matter si wa go. When it comes to quality, we are the best. Let me just put it that way. So we are particular about our quality, and that's why I said good quality. And the mama queen kongi dilema lo sara new do wa ni kenya si.
1: No pa on fabrics here no go.
7: And you know mama queen when it comes to fabric, when it comes to anything at all, when it comes to fashion, I feel like for Mika number one ni wa ye meet you in chasha. Fabrics we pay o maje ke jojo, we look good, we look exquisite. If I jade pony o ding. Odo wa ni ke ma bo je lis bo je ankara bo je ajire bo je kampala bo je aso okunrin ori oniruru segogele to yato to rewa ju e ma bo bi ba to ba ti da festive period gift ma wa nle share e ma worry ni wa le fun and the best prices you can get anywhere e ma lo do wa gbai.
1: Okay, address here again.
7: Sami bus stop lara kale inu Sami car parking gangan etiri orange building etiri ni ka loki etiri ta ranga kala si ibe gangan lembo 09032499739 09032499739 phone number one WhatsApp number one and when it comes to our social media handles they might check Ashebi by Nika Asoebi by Nika awani befe jewels the bafe jewelry one jewels by Nika jewels jewels by by Nika NEECH awa no lanje be e meji nja sha
1: ori eto oja odun lawa ati wa ni ile ise Amula Healthcare Limited bayi ti won se omimu Amubitas fun ilera gbogbo eniyan e kuse ni Amula Healthcare Limited
4: e ka bo si ile ise Amula Healthcare Limited ile ise Amula lo n se awon egbogi amaraya ati lati da gbogbo egungun ara isun ara ati omi ara wa pada si bo si le wa lalaafia nigba gbogbo awon egbogi wa na ni Amubitas Amu Flush Capsule awon egbogi wa mejeji dara fun awa ti a ba ni ipenija arun ibalopo arun setosetan oyin iju ati ibajedojedo gbogbo awon ti a ni adojuko aeroyun ni abi aeromo bi Amubitas ati Amu Flush Capsule ki a bere fun e sa ti ra eyi ti o ma to yin lo fun odidi osu kan fun complete dose e ma gbagbe pe ile ise Amula Healthcare Limited na ni o se gbogi atura gbogi atura dara fun inu kikun ati inu kikun ki a ma to lore kore ti a mo si to sugar ibadi riro inu riro ati atunse nkan obirin lososu atura ni ki e bere fun gbogbo awon ile itaja ogun oyinbo ti o ba ti mọyin ti awọn supermarket ki e bere fun atura atun fi akoko yi so fun wa pe Amula Healthcare Limited tun gbe egbogi Amu HPP formula jade HPP o tumo si high blood pressure o gbe jade fun airorun tabi awa ti ifunpa wa ga Amu HPP formula ni ki e bere fun ki orun wa le ma se dede o dara fun omode ati agbalagba papa julo lati ma relax our system wa gugu awon egbogi wa Amubitas Amu Flush Capsule atura ati Amu HPP formula ni o gba egbo ntejoba ti a mo si Nabdac approve fun ibere ati alaye lekun rere e pe si ori ero ibanisoro 07088778855 lekan si 07088778855 ajinde ara yo ma je o

0: kéja dákẹ́ pani la ìṣe ìjẹ́ ríru lágọ̀ọ́ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara HBP formula ó dára fún gbogbo ẹbí ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633 ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún Femi Julius lórúkọ tèmi.
2: Oya ẹ má bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ilé ọjà ọdún ti dé. Ìrẹ́pẹ̀tẹ̀
4: ìṣíkẹ́
5: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùnrin sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú ìkàlẹ̀
6: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò nílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń báyìí ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá lè jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tóní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó owó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa san san owo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro million latose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin si di ke won pe eni oni bi ti owo ti n jade a gbe oja re fun yo de tun mo san owo lo nkan ti si di ke wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo kin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
5: office nigba to je pe ni epe kan kaakiri
4: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995
5: oro le ti gbowo re yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kina won se bossi ona na re e tele won cd care o di bakan na won se o
4: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995

0: àdákẹ́jàdákẹ́ panila ẹsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó mọ̀ ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fi gbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Ọ̀rẹ́ ìlera tó kájú ẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé àìsùn àti àìbalẹ̀ ọkàn lè mú kí ìfúnpá rẹ ga? Bí o bá ń yíra léraléra lóru tí ọkàn rẹ kò sì balẹ̀, gbọ́ ìròyìn rere yìí láti ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Amo HPP formula ni oògùn tewétegbò tuntun láti ilé iṣẹ́ Amolab Healthcare Limited tí o nílò tí oorun sísùn bá ti di ìṣòro tí àìbalẹ̀ ọkàn bá ti gbé ìjókòó tì ọ́. Èyí á mú kí ìfúnpá rẹ ó ga. Amo HPP formula ti wà fún ọ. Amo HPP formula ni oògùn ewé àti egbò àdáyébá tí a ṣe ní pàtàkì láti ran àwọn tí ìfúnpá wọn ga tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Nítorí àìsùn àti àìbalẹ̀ ọkàn, Amo HPP formula ń ṣe ìrànlọ́wọ́ láti tú ọkàn sílẹ̀ kí o sì lè ní ìsinmi tó dára lóru nígbà tí o bá sùn. Má jẹ́ kí àìrórunsùn àti àìbalẹ̀ ọkàn ṣàkóbá fún ìlera rẹ. Bákan náà ni Atura Herbal Mixture. A ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti arúgbó. Atura jẹ́ àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà lóòrèkóòrè, inú kíkún àti inú kíkùn, ẹ̀yìn àti ìbàdí ríro, àìsí dédé nǹkan obìnrin lóṣooṣù, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Ó ń ṣe àtúnṣe àwọn ohun jíjẹ àti ohun mímu ẹlẹ́rìndòdò nínú àgọ́ ara wa, pàápàá jùlọ àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kó má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìndòdò. Ẹ gbé Atura lu ara ní àárọ̀ kí ẹ tó jẹun tàbí ní alẹ́ tí a bá jẹun tán. Bákan náà, Amobitas dára fún inú rírun, fífọ ìdọ̀tí inú ara àti ẹ̀jẹ̀. Amobitas dára fún àmójútó kí a máa ṣẹ̀yọ́ lóòrèkóòrè. Ó dára fún láti jẹ́ kí ojú òpó ìsanjá ga ara. Ó ń ṣe àfọ̀mọ́ nǹkan àlejò obìnrin lóṣooṣù kí a ṣe ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Bákan náà, ó ń ṣe àfikún àjẹsára immunity ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amo Flush Capsule jẹ́ egbògi oníhóró tí a gbé kalẹ̀ fún ìdènà àti ìmúkúrò àwọn àìsàn àìfojúrí tí ó tako àlàáfíà àgọ́ ara gẹ́gẹ́ bí ìdojúkọ tí ó máa ń mú ọlọ́mọkùnrin máa dààmú kí ó tó ṣẹ̀yọ́. Bákan náà, àrùn ibà tí ó máa ń fa ojú pípọ́n àti ẹ̀yọ́ pípọ́n tàbí àrùn tí a máa ń kó nínú ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin tàbí obìnrin tí a mọ̀ sí kòkòrò àìfojúrí. Tí a bá ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí, ara yíyún, itching, ìsàlẹ̀ ikùn dídùn, lower abdominal pains, inú gbígbóná, internal heat tàbí ooru inú, ìbàdí ríro, waist pain, orí fífọ́, headache àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá Amo Flush Capsule kan láti kojú wọn. Bákan náà, Amorex jẹ́ egbògi ajísan fún ọkùnrin àti láti má jẹ́ kí ó rẹ obìnrin tí wọ́n bá jọ wà lórí pápá. Ẹ tètè múrẹ̀ rodò, ẹ mú Amorex wọ inú yàrá lọ. Gbogbo àwọn egbògi wa wà káàkiri All the Pharmacy Store, Patient Medicine Dealers àti gbogbo supermarket káàkiri gbogbo ibi tí ó bá ti súnmọ́ yín. Bákan náà, gbogbo àwọn tí ó ń ta wine àti ẹlẹ́rìndòdò, ẹ máa rí àwọn egbògi wa rà níbẹ̀. Fún ìbéèrè, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877 8855. Lẹ́ẹ̀kan sí 0708877 8855. Àjíǹde ara yóò máa jẹ o.
2: Àtúwẹ̀ lára o.
0: Ẹ̀ṣẹ̀ ò sí níbi ká jẹun tó wu ni. Àìṣàmójútó ara lọ́nà tó tọ́ pẹ̀lú ohun tó tọ́ lásìkò tó tọ́ ló kù díẹ̀ káàtó. Oríṣiríṣi oúnjẹ ìgbàlódé ló pọ̀ nínú ohun tá ń jẹ nílé, lọ́fíìsì àti lóde àríyá. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited ṣe ṣe àpòpọ̀ egbògi ìbílẹ̀ wa lọ́nà ti gbàlódé sínú ike tó ń bóló tí wọ́n pè ní Atura. Atura Herbal Mixture ó yẹ kó o máa ní lọ́wọ́ ní gbogbo ìgbà. Bínú bá kún, tínú ń kún gbùdùgbùdù, Atura Herbal Mixture ní kó o lò kó ṣàtúntò oúnjẹ tó o bá jẹ, kó lè ṣara lóore, kò lọ́tí nínú, tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò. Ó ṣe mágo ara bọ̀ sípò lẹ́yìn oúnjẹ, bẹ́ẹ̀ ló ń ṣàfikún èròjà tó ń takọ àìsàn lágọ̀ ara, immunity system. Atura Herbal Mixture ó ń ṣiṣẹ́ fún ìtọ̀ àtọ̀jú látara ìtọ̀ ṣúgà. Bákan náà ló tún jẹ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Àṣé lọ́nà tó rọrùn débi pé ike kan ìlò ẹ̀kan ni. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ṣe. Ó wà ní gbogbo ilé ìtajà tó ń ta oògùn òyìnbó, ilé ìtajà tó ń ta ohun mímu àti supermarket tó wà lárọ̀ọ́wọ́tò rẹ. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 0708877 8855. Atura Herbal Mixture, amúnútutù ṣara pẹ̀sẹ̀.
3: ẹ̀yin ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láéláé yóò sì máa wà ń bẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
4: Kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n ẹni ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa. Mukka a ń fi ìlera kún ìgbésí ayé ènìyàn.
5: Adaba FM, I like it.

0: Keep it locked on Adaba FM.
1: Báwo ma ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí, tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfi lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà núlé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lèyìn tó ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti dé báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìyànjú tó so oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ṣẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbìkan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó ń fà á.
4: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwọn náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori amo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa won ta lohun ba ni ko gbunju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bi o ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona abayo je aye ohun ti e wa su mi agbo yi ise lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu gbọdẹ tó fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pé 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
5: Sáré ìjẹ́ yìí lọ, Adaba sì ń múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM ó ti dàpọ̀ kínní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ìyálájẹ ìyálọjà ọmọ iléèwé oníṣòwò oníṣẹọwọ ìròyìn matthew oyè ogierimade ni mo gbédé ọmọ oníkùsù ìpínlẹ ondo ondo south tó ń díje sílé ìgbìmọ asòfin àgbà ìyẹn senate tábẹ ẹgbẹ òṣèlú pdp rainbow coalition gbogbo èèyàn ìjọba ìbílẹ mẹfà londo south ní kẹtíkẹtì ní kẹ tún jáde ẹ ṣàtìlẹyìn matthew oyè ọmọ ogierimade tó kìkì rẹ kàn kọjá ẹgbẹ pdp mà tó mẹtò mẹtọ ọlọpọlọ pípẹ ọkọ ni mara ẹlẹyin ju àánú ó lákitiyan olóye sì ni pẹlú ìbò fún matthew oyè ogierimade ìbò fún ìdàgbàsókè tó yáyì àti mùdùmùdù ìṣèjọba àwarawa fún ondo south barrister benson ẹnikú ọmẹyìn lọlùkéde.

0: ìyálájẹ ìyálọ́jà ọmọ iléèwé oníṣòwò oníṣẹ́ọwọ́ ìròyìn Matthew oyè oyè rìmàdé ni mo gbédé Gúúsù ìpínlẹ̀ Ondo, Ondo South tó ń díje sílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ìyẹn Senate tábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Rainbow Coalition ló ń gbé èèyàn ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀fà l'Ondo South ní kẹ̀tíkẹ̀tì ní kẹ́túndádé. Ẹ ṣàtìlẹ́yìn Matthew Oyè ọmọ Oyè Rìmàdé tó kìkì rẹ̀ kàn kọjá ẹgbẹ́ PDP. Mà tó mẹ́tò mẹ́tọ́ ọlọ́pọlọ pípé ó kọ́ ni mara ẹlẹ́yin ijó àánú ó lákitiyan olóye sì ni pẹ̀lú. Ìbò fún Matthew Oyè Oyè Rìmàdé ni ìbò fún ìdàgbàsókè tó yáyì àti mùdùmúdù ìṣèjọba àwarawa fún Ondo South. Barrister Benson Ẹnikú Ọ̀mẹ̀yìn lọ́lùkéde.
1: Ó dáa náà Barrister Benson ni Ẹnikú Ọ̀mẹ̀yìn ṣe ń gbọ́ mi.
2: Mo kúkú gbọ́ ni mo gbọ́ ìbéèrè tẹ ìbéèrè ta tó lọ.
1: Ọ̀dà kí ni ìhà tí ààrẹ orílẹ̀-èdè kọ sí arrangement mo lè pè é arrangement ló jọba yìí o kí ni ìhà tí ẹgbẹ́ APC kọ sí.
2: Tẹ́ ẹ bá wọnú aeroplane tẹ bá ti jókòó tọ́ba ní kó kí o ẹ múra lẹ̀ o ẹ gbé bẹ́lẹ̀t ní o wọ́n sọ pé treat your own strength before you treat others even when you come with a child. Wear your own belt first. Nǹkan tó kọ president wa ni presidency. Nǹkan tó kọ kọ. Ẹ jẹ́ ká fi the belt there. Ṣé ààrẹ bára pínlẹ̀ tó ní gbígbé wá dìbò náà ń dún ṣáàtì? Àwa la máa dìbò fún nǹkan tó fẹ́ dìbò fún wa. Ẹ jẹ́ ká fi the end. Àwa la mọ nǹkan tó tọ́. Tó bá jẹ́ pé ààrẹ ni tó sùn wọ̀n, tó wojú wọ̀n, tó pọ́njú wọ̀n, tó lè dúró dáadáa. Ale ọmọlúwà ti rí mi ṣé bàbá ń lọ bí kù láyé àtijọ́ tó ń gbé ọmọ ẹrú ti sọba bí ara o ọmọ balaba dé ọmọ balaji dé àárín dàṣákì lára ẹ àárín bó ṣe hùwà sí tún tí ọ̀nà nàìjíríà tẹ́lú mẹ́bí lọ́sìn tá there is honor in this man there is humility in this man. The kindness in this man, ní káwọn aláìyé sọ máa sọ o, how can you talk and develop your position? Ọlọ́run tó dá wa sílé ayé tó bá ṣe nǹkan mi àwọn ènìyàn akọ pé tóbi bá rẹ̀ wọ́n lọ́dún nígbà tí kọjú táwọn olóńkọ̀ tó ẹ̀ ń bá bí wọ́n gbé store but the minority may have to say àwọn olóyìnbó ní the majority we have their way. Majority of the people in the Niger. Kí ni bá ṣe ọdún? Ìlú òyìnbó, ìlú Nàìjíríà òkèbó, ìlú òkìtìpá ìrìnlẹ̀. Àṣẹyìn Matthew, the son of Oyèrìmàdé will represent us. Àwọn pọ́ọ̀tì mi ò ní ọ̀nìyàn ìgbéra síta, wọ́n ní ẹ̀rí kò ní bára máa sọ. Jẹ́ka gbọ́, jẹ́ka ọgbọ́, sọ fún wọn, pé kí wọ́n á yá, afẹ́ ẹ̀fọ́ àyà. Wọ́n rán mi iṣẹ́ ni máa ń díṣẹ́ àti bíṣí. Láti fi bí bí ṣe mẹ́sì. Ìdí bí àṣẹrí ni wọ́n gbọ́ mi ní òbí ẹnìkan ṣèlú ní ìlú mi lọ́hùn-ún. Ó ń gbọ́ wípé Dr. Ẹnikú Ọ̀mẹ̀yìn ló sọ bẹ́ẹ̀ o. A sọ kan fún wọn nígbà kan ní àsìkò kan. Wọ́n rí wọn gbọ́ wa. Wọ́n ń jẹ̀yà ẹ̀ lọ́wọ́ báyìí. Bébè Ọlọ́run má jẹ́ kí méjì ó ṣe. So now people are listening. They are hearing, they are following, they are accepting. Àwọn tó kù tán náà gbà wàhálà wọn ni báwo ló ṣe máa rí ọmọ tó kiri tó fine tó rẹwà. Ó kàwé, ó ní doctorate degree, ó ní iṣẹ́ lọ́wọ́, ó lówó lọ́wọ́, ó ní mọ́tò ti kọ́lé. Ẹ á lọ wá àti ìkọ̀ọ́sẹ́ pé tó bá ṣùgbọ́n àti yọ ọmọ ẹgbẹ́ sẹ́nu. Wọ́n á ní ọmọ ọmọ ọmọ yẹn tó ń fẹ́ torí pé ó ti kàwé dáadáa. Ó ti gbọ́dẹ̀ ó lẹ́wà ó ti gbogbo ẹ̀. Ìwọ kọ́ ni bára ojú tó bára ẹni yà ni. Mà tó meet the standard. Mà tó worth it. It deserves it. And we recommend it. We protect it. We talk about it. We are serving it. There cannot be any opposition. Any other opposition will come by reason of our voting all the people out. Mà tó àpáta mà tó ò ní kéwu. Dada ti látòkè àtijọ́ ẹ jẹ́ ìṣọ̀rọ̀ ni àti ẹlẹ́pàá ọ̀nà mi lẹ́nu. Òun ló lọ kàbé ó ní àpáta tó ní kí o sọ ọmọ òtún wa o. akata bá dé tẹ̀lé AAPA kò ní akata bàbá ìjọba ti ní AKPAPA ó ní kì í ṣe ọmọ ojú wa kò sí lọ́mọ akata mà tó ò ní ké àwa ò ní dìbò kọ́ akata tó ní ké akata tó ò ní ké ọmọ ojú wa kò ní mà tó kò ní mà rán àmì dẹ́kítẹ́ ìwádìí ti two senators àrí mi lọ àkérédé ẹni bá wúlò ẹni wọ̀ sí ẹ̀ tábà rán àwọn ọ̀dẹ́lọ́sọ́kọ́ àwọn òpójú ọ̀dẹ́lẹ́ ọ̀kárọ́ tọ́mọ bí tọ́mọ wọ́n tọ́mẹsẹ̀ tọ́mọ bọ́jẹ́ yípadà àwọn òpójú ọ̀dẹ́ nínú igbó ọ̀húnmọ̀lẹ̀ àwọn ní kárọ́ kí ẹkùn àti ogbè eré ni àkáwọ̀dà ọ̀rọ̀ yà bí mi kí n tó dìde wá kí n sọ rẹ́ ẹrẹ kí owó yẹn fi yé ẹgbẹ́ fún ó ní owó yẹn débi òpá mi o ṣùgbọ́n ebi ń tẹ̀ àwọn èèyàn mi pa mí ẹni tó máa lọ bá ọ sọ̀rọ̀ ẹni tó lè fẹ́ tó lè lọ sọ̀rọ̀ ẹni tó lè lọ bá ẹni tó lè kéde ẹni tó lè lọ sẹ́gbẹ́ gbogbo adọ́pìkọ̀ọ́n pátẹ́sẹ̀ ńlẹ̀ kí n bá pè bàbá ìjọba fi kọ̀ ni tẹ bá dáàtẹ̀ máa pè ó ọjà ọjà gbé àti ìrànwọ́n jẹ́ ọkọ̀ pàtókì wọ́n bẹ̀rẹ̀ ní àwọn èèyàn mọ́lẹ̀ ìgbẹ́gbẹ́gbẹ́rún lọ́sọ́sọ́ àtẹ́gì ẹ jẹ́ panga nínú ìyá torí náà àwọn tó máa sọ fún pé bàbá wa bọ́lá bẹ́ẹ̀ tìǹbù ohun tó kẹ́rẹ̀ wọn òkè bẹ́ẹ̀ náà ni ṣé bí òun náà ni wíkẹ́ ṣe láwùjá èyí wíjẹ́ pdp ni tó ń pariwo pé president la máa dìbò fún mo gbọ́ sókè fún wípé ó dúró bí ọ̀pin kì í ṣe àwọn ọ̀gbàjò tó lè sọ ọtọ́ irú àwa báyìí ọmọ ẹgbẹ́ apc ni wá awo lọ left and right centre forward mà tó la gbé ẹni bá ní òòjà òun lọ́rùn ojú bá gbàtẹ́ lọ́wọ́ mi ni ó bá nígbà èdè òṣìṣẹ́ lọ́yà mọ́ àbọ̀ ọ̀dọ̀ gbọ́láyì ni ilé ń jẹ bẹ́ẹ̀
3: òtítọ́
2: nípa dé kìí lọ olóhùn bàbá rẹ̀ kọrin olú kò títọ́ ló máa gbé kìí lọ ẹni kú ọ̀dẹ̀ yìí láàmà yìí wá padà o òtítọ́ là ń pa màtó lọ́sàn-án màtó lóru màtó làárọ̀ màtó lálẹ́ màtó nídájí when you are breaking your mouth god màtó when you are sleeping màtó when you are eating màtó gbogbo ohun tó bá ṣe láti ìròyìn kíkí bí january 15 bá máa dìbò the must all be maturized it is maturized.
3: Ọ̀dà èyí wù mí òwò ló dífá fún ọkùnrin gẹ́gẹ́ bí analogy tẹ sáìtì lẹ́ẹ̀kan ló dífá fún ọkùnrin tó wò pé obìnrin tó ṣe rọ̀gbọ̀dọ̀ lòun fẹ́ fẹ́ tó dífá fẹ́ lòmíì tó ní èyí tó ṣe pẹlẹbẹ lóhùn kóhùn fi ṣaya ǹjẹ́ kí ni background màtó gangan tó fi jẹ́ wípé òun ló wù ní tó fi jẹ́ òun gangan lẹ́ ń lọ gun ẹ̀ fáwọn ará Ondo senatorial south kí ni nǹkan tí Ondo South Senatorial District kí ni nǹkan tí ó jẹ́ ohun àmúyangàn yàtọ̀ sí pé ó jólóṣèlú tí gbogbo èèyàn mọ̀ tá a ti mọ̀ tẹ́lẹ̀.
2: Ẹ̀kún mi ti sọ mo máa tún sọ a ló nírẹ̀lẹ̀ ẹni tá a lè bá sọ̀rọ̀ ní.
3: Ayé ìlà wa o àwọn kan nírẹ̀lẹ̀ o àwọn kan nírẹ̀lẹ̀ barrister ẹni kú mẹ̀yìn. Tí wọ́n bá ti dá débi tí wọ́n lọ tọ́ ìka tán ò ní wọ̀ wọ́n ń bọ̀ ìka mọ̀. Kì í ṣòro orúkọ yín tó ń ṣẹlẹ̀ là ń sọ.
2: Ẹ̀rọ náà là ń sọ yìí èyí dárúkọ màtó ẹ̀yẹ dárúkọ àwọn tó ń bẹ̀rẹ̀. Mo ní má bí ọmọ ìyẹ́lì máa dé onírẹ̀lẹ̀ ni. Wípé ó ní ìwà tó jọjú ọmọlúwàbí ni kì í ṣe onígbéraga láwùjọ ẹ láti gèdè sàlẹ̀ pé kú ẹ̀yìn rẹ̀ yẹn wọ́n ní ìjì rẹ̀ wọ́n wà wọ́n mọ̀ tí wọ́n ti kí n gbẹ́mìnà bẹ́ẹ̀ mọ ń lọ rẹ nígbà tó bó ń gbé mi lẹ́nu kẹ́bì kan wò mí ṣùṣùṣùṣù kó wá sọ bí mi dé inú bẹ́ẹ̀ àrùn pìtì ọkọ̀ ọ̀rẹ́ kí ló fà á because you dey stop me with call you dey stop me with call kó wá mẹ́ta àmọ́ ẹ̀gọ́ kó wá fẹ́ máa tẹ̀lé wa ọdí jẹ́ fáwọn ọjọ́ gbogbo màtó ní ìrẹ̀lẹ̀ a lè pè é. agbẹ́sọ̀rọ̀ lẹ́yìn mísì dáṣe ń jọ́sí ó pè mí pápẹ́rí bàdá ẹ ṣe ní àgbẹ̀lẹ̀ ní bẹ́ẹ̀ òdìjọ́ mi síwájú wa gbẹ̀lẹ̀ jíjù ẹgbẹ́ nígbòbìnrin ní ẹnìkan fẹ́fẹ́ ta ló ń gbóló oṣù ta ló ń gbó ní hiv ta ló máa ń fẹ́ nàìjíríà ẹ̀rá ní nǹkan tó wù ní ẹgbẹ́ mú wa lọ́jọ́ obìnrin jẹ́ pé fms fps ni ó ní hiv ó ní ebola ó ní kansa ó ní ewu ní gbogbo ó kárí àgbàgbọ́nà gbélé lọ́wọ́ kò kúrò sí ìmọ̀bí tó wù ìṣàbí wáyé ní pọ́tà láyìn in 2030 àgbàlẹ̀ ọgọ́gbọ́n ní wọ́n jẹ́ ní báyìí pẹ́ àyíké èé ìyẹn ẹ̀tẹ́n tí a bá jẹ́ ẹ̀tẹ́n ọ̀ ẹ̀ẹ́n kí ìkàwé yẹn jẹ́ ẹ̀ẹ́n kí ọjà gbọ́gbọ́n jẹ́ àwọn òṣèlú tí wọ́n bá bẹ̀rẹ̀ gbàdúrà tó wù ẹ́ wọ́n ní nílùú ilé tó di ní ọjọ́ tó di jáde mọ̀lẹ́ ọ̀gá tó tẹ̀lé ẹgbẹ́ ìjọ ìjìnlẹ̀ ìgbàlódé wọlé ó ń padà ó ní ẹgbẹ́ tó ń pè é pé ìyẹn lè dìde ó ń gbàgbé ìjì ó dín mọ́wọ́ ẹ̀ ẹ̀yìn ara ti gbẹ̀rẹ̀ ìjì àwọn akọ́
3: ó jọ bí ẹni pé ó jọ bí ẹni pé afẹ́fẹ́ fẹ́ máa tú ohùn ká ẹ jẹ́ kí adátọ́mìnà barisẹ̀ ní kó mẹ̀yìn ó jọ bí ẹni pé àgbọ́n yín dáadáa o ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà á padà wá.

ọkùnrin lóbìnrin ìyálájẹ ìyálọ́jà ọmọ iléèwé oníṣòwò oníṣẹ́wọ́ ìròyìn Matthew Oye Ojerimade ni mo gbédé ọmọ oníkùsù ìpínlẹ̀ Ondo Ondo South tó ń díje sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Senate tábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Rainbow Coalition ló ń gbé èèyàn ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀fà Ondo South ní kẹ̀tíkẹ̀tì ní Gẹ̀túndádé ẹ ṣàtìlẹ́yìn Matthew Oye ọmọ Ojerimade tó kìkì rẹ̀ kàn kọjá ẹgbẹ́ PDP màtó mẹ́tò mẹ́tọ́ ọlọ́pọlọ pípé ó kọ́ ni mọ́ra ẹlẹ́yin ijó àánú ó lákitiyan olóye sì ni pẹ̀lú ìbò fún Matthew Oye Ojerimade ìbò fún ìdàgbàsókè tó yáyì àti mùdùmúdù ìṣèjọba àwarawa fún Ondo South barrister Benson ẹni kú ọ̀mẹ̀yìn lọ́lùkéde.

0: ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé, wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
2: Oya ẹ máa bọ̀ wá o.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fèta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station lọ́ba Déṣídà Ròdù Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jó ta wara wara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí fẹ́ mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: Malanta, Malanta, Malanta.
5: Hey, yes, so now so you dey take no malaria free community. For me, I no fear malaria again, no. Sake of say Malanta dey for me with double artemether and lumefantrine. When dey inside Malanta, my day to day no get wahala jare. That's now why happy malaria free community dey talk say
4: Malanta
5: is solid and it dey work wella.
4: Malanta,
5: you know dey tear pocket.
4: Malanta,
5: na for man and woman.
4: Malanta, yes.
5: Na for papa and the mama.
4: Malanta, yes.
5: Even for children.
4: Malanta dispersible.
5: If malaria showing ugly face again, throw Malanta give am. Now why? Happy malaria free community. They shout
4: Malanta!
5: Get Malanta DS today to summer that malaria. Malanta.
6: Hey, yo, oyinkun ekitikete e mo ni goroso ekiti ru maleke je ba were ni wele ekiti wo fere rule lolo ka muro olorun abolu si dike wo fere television ni o wo fere fan ni o wo fere deep freezer wo fere washing machine wo fere microwave wo fere ro kitchen gas cooker and co eyo abolu si dike eyo wo yo asan die kan de gba ne ele lori wo yo san lososu wo yo san lososse ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe no ronu yeyeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo kan si o pelu number 07074843351 yemi pe le kan si 07074843351 so ti yo yare rule o
7: tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ táwọn àròyìn ìjòkòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
8: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
9: Jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wápọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ. Kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
7: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ pé o ti rà wọ́n àbí.
7: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
10: Èmo ló tún jẹ́ CDK báyìí.
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 07074843351.
12: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
13: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission.

kɔli le mo kɔlɔ na kɔnɛ obìnrin mo kí na kɔba mo kí joyè mo kí dede ɔnɛ mi gbɔ ètò ilé nu se ni ɔsùn sí kɔra bile o kɔra ɔna o mo lè ju bàrà o ɛni yi o. O fɛ se gwɔ idire de si pe o apipo ma o isɛlɛ yi o wɔra yara ɔmɔ aye ba ke wɔlɛ to yi arɔkɔ aro gbɔgbɔn mi aro bele. A ro bon mi ko o re aye e o ne ri re a fo ne ba ne mo lohun nara en ri o lawo yin ran re o o ba pita o ja gbo mi na ri eto le nu se ètò ibà ètò iye ètò ọmọjà dédé wá sí ra òdì asáwùgbò ọmọlọ́mọgbọ́n abidi o má fi gígbì o olówó elu kan ra àwùjá jọ sí ìṣẹ́jú díẹ̀ á ṣe ẹjọ gbọ́ abúlẹ́búlẹ́ yóò gborí mọ́mọ́ yóò gborí máa rọ́ wa. Ora yo a mi fule sokan ya fo na fule re semeji o le nu se yi bale yi bu gege gege ne o sa no lu ge to te ni mo wa ka wo pe ki mi dun ni nora ye bayi àgbàlagbà dẹ̀ bírọ̀ ni òde wa yọ rẹ̀ à ń kìsẹ̀ kìsẹ̀ kìsẹ̀ ilé bẹ́ ń bú kéjà bà mí sóje kìsẹ̀ bó bá yà balẹ̀ ètò ìjà gbọ́ búlẹ́búlẹ́ ọmọ ṣe o. Ọlẹ́ lọ̀rọ̀ rẹ̀ rẹ̀ àmọ́ máa yẹ wọlé níbẹ̀ láti ẹ̀wọ̀ àmà ojúlé bòye olúkálukú ṣe ga àròjú wọn ọmọ ayé adẹ́kẹ́ wọlé nígbà yá ẹ̀rá hẹ́n òbí ní kékeré òun àbẹ́gbéra ní lọ́jà ògòdó bí ògòdó. Èyí a mi ṣe táfora fẹ́rin o, èyí a ṣe táfora fẹ́rin. Elédùmarè, ó máa nágbára díẹ̀. Kíse, kíse, kíse, ó lè máa gbúkẹ́ o, àbá máa sóje o. Orin ìbalẹ̀ náà dúgbò wa yìí, ó máa nágbára díẹ̀. Kí mi ṣẹlẹ̀? Kíse, kíse, kíse o. Iná pọ̀tọ̀ pọ̀tọ̀ pọ̀tọ̀ pọ̀tọ̀. Òhun dédé ẹ̀rá ni. Ọkọ̀ ìbò òfurufú. Òhun àpérin. Bala ki karaboli si ton wuri honne ma, uloga lugu ka mifo ni. Awa ka fe na. Yabiri gele, ari bata. Yabiri bata. Araso. Ari danema.

0: ètò tí ẹ fẹ́ máa gbọ́ báyìí àtẹ̀ ní báńgbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God Grace Estate Jàkóyó Bus Stop Asimọlówó Mòwe Ogun State àti ẹ̀ka ìjọwọ́ ní number F2186 Iriakari Estate 2 Orítọ̀bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onígbọ̀wọ́ rẹ̀ bàbá wa prophet olúwàgbémidìde israel nasiri aka ẹni ń wọ́lọ́run yìí wáàyàn lolúwa yóò máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ mo gbàgbọ́ wípé ẹ ó di alábùkún fún jọjọ bí ẹ ti ń bá wa ká lọ lórí ètò náà.
1: Ogo ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run gbogbo ọmọ ọlọ́run àti àyànfẹ́ kárí ibi gbogbo tí a ti ní orí ọ̀fẹ́ láti máa gbọ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín wòlíì àti ajínrere násìrì iṣẹ́ olúwàgbémidìde ti ìjọ àpọ́sù ti kristi kárí ayé lórí ètò yín ètò wa bá gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ ti ọ̀sẹ̀ yìí èyí tí a ti ọwọ́ ẹ̀mí mímọ́ rán mi sí wa fún ìgbéniró ìrónilágbára ìhìnrere ìpadàbọ̀ Jésù Kristì lẹ́ẹ̀kejì àti ìṣíniníyè sí ìjọba iyì àìnípẹ̀kun mo gbàdúrà bí a ti ń gbọ́ ètò yìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lórí àwọn rédíò wa wọ̀nyí lórúkọ bàbá tí ọmọ tí ẹ̀mí mọ́ ètò yìí yóò jẹ́ alábùkún fún ìpínlẹ̀ Odò yóò jẹ́ alábùkún fún ìlú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ yóò jẹ́ alábùkún fún ilẹ̀ Yorùbá yóò jẹ́ alábùkún fún gbogbo àwọn ọmọ ọlọ́run tí à ń gbọ́ ètò yìí lọ́sẹ̀ẹ̀sẹ̀ yóò jẹ́ alábùkún fún ìgbéyàwó wa ìdílé wa tí ń ṣe àwọn ọmọ wa yóò jẹ́ alábùkún fún ìran wa iṣẹ́ ìránṣẹ́ wa yóò jẹ́ alábùkún fún àwọn bọba wa nílẹ̀ Yorùbá àti ìjọba fúnra ara rẹ̀ yóò jẹ́ ìràpadà fún ọkàn ẹlẹ́ṣẹ̀ yóò jẹ́ ìràpadà fún àwọn ẹni ẹ̀gbẹ́ yóò jẹ́ ìràpadà fún wa nípa tẹ̀mí tara àti ti ìgbéyàwó àti tìṣúná owó yóò jẹ́ alábùkún fún wa ní ọ̀nà gbogbo tí a ti gbà tí fi gbọgbẹ́ nípa tẹ̀mí tara àti ní gbogbo ọ̀nà ọlọ́run yóò lé ètò yìí lórúkọ bàbá tọmọ ti ẹ̀mí mímọ́ láti ṣe ìràpadà ohun gbogbo tí a ti sọnù lójú àlá nínú ẹ̀mí àbí láti ṣe àtúnṣe gbogbo ohun tó ti bàjẹ́ nínú ìdílé wa ìgbéyàwó wa ayé àwọn ọmọ wa iṣẹ́ wa ògbómọ ni fún Jésù ló kọ́ ní ìkẹyìn ohun gbogbo yóò wá mú wa súnmọ́ ọlọ́run sí yóò sì mú wa pòǹgbé ayérayé ju ayé lọ ìfẹ́ ọlọ́run yóò dẹ̀ṣẹ́ lórí wa a ó parí dáradára ẹ̀yin wa yóò da ajojú wa lọ a dẹ̀ fi ìjọba ọ̀run ṣeré jẹ́ together with sonic eternity a ó rí kristi ká torí ikú àtẹ̀mí àti ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi a ò ní pàdánù ilé ológo lórúkọ jésù kristi olúwa wa àmì lórúkọ Jésù kí n tó sọ ìkan nínú ìrírí mi gẹ́gẹ́ bí ìràwọ̀ àti àdúrà méje àwọn àyànfẹ́ àti ọ̀rọ̀ ọlọ́run fún ti ọ̀sẹ̀ yìí mo fi àkókò yìí sọ fún gbogbo àwọn ọmọ ọlọ́run ẹja gbé omi wa òróró wa ẹ̀bẹ̀ àdúrà wa àwòrán àwọn ọmọ wa síwájú àbí ká gbé ọwọ́ lé bí a ti ń ṣe léyìí mo gbàdúrà lórúkọ bàbá tọmọ ti ẹ̀mí mímọ́ títóbi ọlọ́run yóò dáwọ́lé iṣẹ́ agbára ọlọ́run yóò ṣe èrè ìgbàgbọ́ àti àdúrà a ó dẹ̀ kó ni ọ̀sẹ̀ yìí mo rán ọ̀rọ̀ mi jáde kò ní padà láìsọ tí mo ra mo wí lórúkọ bàbá tọmọ tẹ̀mọ́ bí wòlíì tí a rán nínú ìran yìí ẹ̀rí ha olúwa tó bẹ́ẹ̀ ò ju bẹ́ẹ̀ lọ olúwa yóò ràn sí wa ògoma ni fún jésù lókè ọ̀run o ẹkún yóò di ẹ̀rí orin ogun yóò di orin ìṣẹ́gun ìbànújẹ́ yóò dẹ̀ di ayọ̀ a ó dẹjọ kórè ìgbàgbọ́ àdúrà yóò gbè wá o lórúkọ jésù kristi olúwa wa àmì.
2: Ìpàdé àdúrà àti ìsọjí ńlá kan wà tí wọ́n ń pè ní Bàǹdéńkọ́rí. Ibi ìjàngbara lọ́wọ́ ajínigbó tí ò fẹ́ káyé ẹni rojú ni. Ibi tá a ti ń ṣe àwárí ọ̀gọ̀ọ̀gọ̀ ọ̀nà táwọn gbẹ̀wìrì òkùnkùn ti rápálá wọlé. Give me my bandage. Christ Apostolic Church, Greatest God Chapel, Àkúrẹ́ Branch ló gbé kalẹ̀. Bàǹdéńkọ́rí. Ìṣẹ́bà ìdíjọ máa wáyé lọ́jọ́ Friday, ọjọ́ kẹrin oṣù kejìlá. Bẹ̀rẹ̀ láago méjìlá sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Orí òkè já sí Olúwa lọ́rùn ìgbà rẹ̀ ká ló ti máa wáyé. PF 2186, Ilẹ̀ Kárí Estate, 2 Oní Ẹlẹ́dẹ̀ oríta Ọ̀bẹ̀lẹ̀ Àkúrẹ́ nípínlẹ̀ Odò. Ibi ìpàdé àdúrà Bàǹdéńkọ́rí. Mo ti létò lábẹ́ òfin ẹ̀mí láti gbògo ẹ. Àwọn asọmọ ológo 5G ju ológo 2G. Wọ́n ti fi kọ̀ǹtẹ́nà ru ògùn ẹlòmíì lọ. Wọ́n fi agolo mílìkì rọ́pò. Ó tún ń dunnú. Àlàáfíà àlùyọ ìtẹ̀síwájú gbogbo tá a ti gbà lọ wá gbà padà. Ní Bàǹdéńkọ́rí. Ìsọjí yóò gbàlejò wò ní olókìkí ni. Prọfẹ̀tì Olúwàgbẹ̀mí dìde Israel Nursery. Ẹ̀kẹ́ ẹni wa Ọlọ́run kì wá ènìyàn. Àtọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí ó gbàdúrà fún ọ. Tí gbogbo bánà ìṣù akádànù. Má gbàgbé o. Friday ọjọ́ kẹrin oṣù kejìlá. Àkòrí eléyìí la pẹ̀ ní àánú òkú àgbáyé. Global Glory Mercy. Ó dájú wípé àánú ọ̀ṣẹ̀ tiẹ̀ láṣẹ pé bó o ti wá. Jésù ló Olúwa.
1: Ìkan nínú ìrírí mi kí a tó gbàdúrà méje ní ọdún díẹ̀ sẹ́yìn mo ní

Mike lé mi lọ́wọ́ kí bàbá wa náà nígbà náà wọ́n ti retire báyìí. Ni bí mo ti máa ṣe hallelujah fẹ́ bẹ̀rẹ̀ ministration ni wọ́n wá gbé ẹnu sí etí mi. Wọ́n wá sọ wípé prophet so mọ̀ pé gbogbo ìlú yìí fẹ́ràn rẹ, wọ́n dẹ̀ like iṣẹ́ ìránṣẹ́ rẹ. Ẹ sọ fún ìjọ bí ìjọ ṣe pépé má pémá pé Olúwa wí pé a ní ìdówó. Bí wọ́n ṣe sọ fún mi nínú ìjọ wa, Ọlọ́run ran àwọn ọmọ ìjọ apọ́sù ti Kristi lọ́wọ́ dé ìkórèta tó jẹ́ pé a fi àwọn olórí wa sí ipò Ọlọ́run ti ayé. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe kọ́ wa, a dẹ̀ tó fi Ọlọ́run sí ipò Ọlọ́run tí ó dá wa. Wọ́n wá tún sọ lẹ́ẹ̀kẹ́ pé sọ fún ìjọ pé Olúwa sọ pé a ní ìbí owó. Bí wọ́n ṣe sọ ní ìmí lélè, ẹ̀mí mọ́ tó wà lára mi ó kọ́kọ́ lọ náà, mo sì ti wà níwájú ìsọjí. Mo wá ní kí ìjọ máa pariwo ògo. Mo wá pe bàbá pé kó wá máa bá mi ní kí ìjọ máa ṣàlàyé pé ó dàbí pé ìgbé kí n sáré wọ ilé ní vẹ́sì kí n sáré lọ toilet. Bí mo ṣe sáré wọnú tí mo gbé máìkì fún bàbá, mo wọ ibi tí mo ti fẹ́ toilet. Mo wá sọ fún Olúwa mi ò lọ toilet. Ṣùgbọ́n báwo ni wọ́n ṣe fi ohun ènìyàn sí ipò wọn Ọlọ́run nínú gbàgà yìí tó tún jẹ́ orísun ìjọ apọ́sù ti Kristi kárí ayé, tó tún jẹ́ ìlú bàbá mi apọ́sù Ayọ̀ Babalá. Ó wá di ikú fẹ́ fàyà, àrùn fẹ́ fàyà ní ìsìn. Bí mo ṣe máa wọ inú ibi ilé ní mission láti sọ pé mo wọ toilet, mi ò sì lọ toilet, ń bá kígbe Olúwa, mo ti pàdé ogun tí mi ò pàdé rí òní mi sọ Olúwa kí ni kí n ṣe. Olúwa wa ní mo dúpẹ́ pé o wá bá mi láti gba ìtọ́ni. Máa padà lọ sórí pẹpẹ, sọ fún ìjọ wípé Olúwa sọ fún bàbá láti sọ fún ìjọ true mi pé ìjọ ní ìdówó. Lọ sọ nínú gbàgà pé Olúwa sọ fún bàbá láti sọ fún ìjọ true mi pé ìjọ ní ìdówó. Kí èmi wòlíì sẹ́ẹ̀lì ó sọ fún yín, kì í ṣe ìwọ Ọlọ́run bá sọ̀rọ̀. Ní ìṣẹ́jú yẹn mo padà sínú hall. Bí mo ṣe padà sínú hall nínú chọ́ọ̀chì gbàgánlá, mo dá program pé gbogbo ìjọ Ọlọ́run bá bàbá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tí bàbá sọ fún mi pé ìjọ ní ìdówó. Mo sì bá yín sọ gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run bá bàbá sọ tí bàbá sọ fún mi. Bí mo ṣe sọ báyìí ni bàbá kan ọwọ́ ó kan sẹ́rẹ́ sí mi lókè lọ́rùn, mo bá bẹ̀rẹ̀ program. Nígbà tí mo máa parí tán ni bàbá sọ pé wòlé Ọlọ́run ọ̀gá ọ̀gọ́ ni ẹ. Mo rò í pé ó máa ní Ọlọ́run ló ràn ọ́, mo ṣe ìdánwò fún ọ ni. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi kárí ayé. Bóyá ìdánwò ni bàbá ṣe o, bóyá kò dẹ̀ ṣe o, ṣùgbọ́n bí a ṣe gbé ìsọjí yẹn tí Ọlọ́run gbògo lọ́dún náà nìyẹn. Ẹ̀nàwó eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Ẹ kà pé orúkọ Jésù Olúwa ní ìkòríta tí mo ti fẹ́ kọlu ìwọ Ọlọ́run, tí màá dẹ̀ tún kọlu ènìyàn. Olúwa fi àánú tọ́ mi sọ́nà. Ní ìkòríta tí mi ò ní ṣaláì kọlu ènìyàn kí n tó kọlu ìwọ Ọlọ́run, Olúwa fàánú tọ́ mi sọ́nà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run àti kọ́ mímí ní ìsàlóní mẹ́sẹ̀jì òní. Àdúrà ìkejì, Olúwa gbà mí, Olúwa ṣàánú mi ní ìkòríta tí ayé ti fẹ́ gbà ọ́ lọ́wọ́ mi, tá ti fẹ́ sọ mí di kòròfo. Ìkòríta tí mo ti fẹ́ sọ ìwọ Ọlọ́run nù, Olúwa fàánú yọ sí mi kò.

0: gbà mí. Àdúrà ẹ̀kẹta, Olúwa ràn mí lọ́wọ́ ní ìkòríta tí ayé ti fẹ́ dá ìjà sílẹ̀ láàárín èmi àti ìwọ Ọlọ́run. Olúwa ràn mí lọ́wọ́ ní ìkòríta náà. Ìkòríta táyé ti fẹ́ dá ìjà sílẹ̀ láàárín èmi àti Ọlọ́run, ayé ti fẹ́ pè èmi àti Ọlọ́run níyà. Olúwa ràn mí lọ́wọ́. Àdúrà ẹ̀kẹrin, ẹ pe orúkọ Jésù. Olúwa, ìrìnàjò láìsí wọ kò ṣeé rìn fún mi. Má jẹ́ pàdánù wàláàyè rẹ títí máa fi jáde láyé. Àdúrà karùn-ún, Olúwa gbà mí o, níbi tí èsùn àti ènìyàn ti fẹ́ fà mí lé ìdájọ́ ọba àwọn ọba lọ́wọ́. Àdúrà ẹ̀kẹfà, Olúwa ràn mí lọ́wọ́ jẹ́ eré àánú gbà ní ìkòríta ìṣubú. Ní ìkòríta ìṣubú, Olúwa jẹ́ eré àánú gbà. Àdúrà ẹ̀kẹje, Olúwa ràn mí lọ́wọ́ dé ìkòríta tí màá fi gbọ́n ju èsùn àti ìjọba rẹ̀. Olúwa jẹ́ eré àánú gbà dé ìkòríta tí màá fi gbọ́n ju èsùn àti ìjọba rẹ̀. Títí màá dẹ̀ fi jáde láyé, má jẹ́ pàdánù ìwàláàyè rẹ, má dẹ̀ jẹ́ pàdánù ìrìnàjò èmi àtiwọ, má dẹ̀ jẹ́ pàdánù ìjọba ọ̀run. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run lẹ́ni mẹ́sẹ̀jì àti ẹ̀yin ọmọ Ọlọ́run. Ní ìkòríta tí ìṣubú dúró sí dè wá, àánú Ọlọ́run yóò gbé wa ró. Ní ìkòríta tí èsùn àtayé ti fẹ́ mú wa, ìrànlọ́wọ́ Ọlọ́run yóò dá sí wa. Ní ìkòríta tí a ti fẹ́ sọ Ọlọ́run nù, Ọlọ́run fúnra ara rẹ̀ yóò fi àánú gbé wa ró. Together we shall make eternity. Lórúkọ Jésù Kristì, Olúwa wa, amen.
1: Nígbà tó Olúwa dásọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́, nínú agbára àti ipa tó Olúwa fi ń dásọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church, Greatest God Chapel. Orí òkè ga sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Kari Estate 2, oríta Ọ̀bẹ̀lẹ́ nílùú Àkúrẹ́. Fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà ga sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko, bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láago méje sáago mẹ́sàn-án rọ̀ ojoojúmọ́. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀, Prophet Olúwa Gbémidìde Israel Nursery aka Ẹni ń wọ́lọ́run ìwọ àyàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church, Greatest God Chapel. Orí òkè ga sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Pé ìkúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà, 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́, àfi ìṣòro ni.
2: Omi sọ́mọ́ sí Ọlọ́run ẹlẹ́dàá mi, lábẹ́ bó ti mú orí
3: nínú ìrìn àjò ìgbàgbọ́ ọ̀nà sí ìjọba ọ̀run. Ọ̀pọ̀ àwọn ohun ló ṣe pàtàkì tí a nílò láti mọ̀ tàbí fi sí ìṣe. Èrèdí nìyí tí a fi nílò láti mọ ọ̀nà títọ́, kí a fi irin pa irin, kí ìdá ìpè wọ́n, kí a jẹ́ alágbára nínú Olúwa. Vision and Visionaire Congress 2026 ti wọlé dé. Àkókò láti jùmọ̀pọ̀ wà níwájú Olúwa ni. Vision and Visionaire Congress 2026. Àkòrí pàtàkì Olúwa tọ́kẹ̀ sí wípé kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìdènà àti ìdíwọ́ ni. Nípa kíkà nínú ìwé mímọ́, nípa gbígbọ́ àti nípa ṣíṣe àkíyèsí ní ti ẹ̀mí ní òye èyí ṣe lè yé ni. Èrèdí nìyí tó ṣe jẹ́ pàtàkì fún gbogbo ọmọ Ọlọ́run láti darapọ̀. Vision and Visionaire Congress 2026 níbi tí Prophet Olúwa Gbémidìde Israel Nursery aka Ẹni ń wọ́lọ́run kì í wá ènìyàn àti ṣáájú wa ní ti ìkọ́ni tí wọ́n sì jẹ́ olùgbàlejò. Sunday ọjọ́ kẹrin tí Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá ni láago mọ́kànlá alẹ́ sí méjì òru ojoojúmọ́ ní CAC Greatest God Chapel, number 4 God's Grace Estate, Yakoyo Bus Stop, Aṣímọ̀lówó Mòwe, Ogun State. Ẹ ká jọ pàdé níbẹ̀. Jésù ni Olúwa.
0: Àkọlé ọ̀rọ̀ mi sọ wípé má sọ adé rẹ nù àbí di èyí tí ìwọ ní mú sinsin, èyí tí ó níìní kì í mú sinsin. Ẹ jẹ́ ká wo ìwé Revelation, orí ìkejì ẹsẹ̀ rẹ̀ 25 Revelation 2:25 ṣùgbọ́n èyí tí ẹ̀yin ní ìní ẹ dì í mú sí títí èmi yóò fi dé 26 wípé ẹni tó bá ṣẹ́gun àti ẹni tó bá pa iṣẹ́ mi mọ́ tí dídó òpin èmi ó fun ní àṣẹ lórí àwọn orílẹ̀-èdè ẹ jẹ́ ká wo Revelation 3:11 kíyèsí èmi ń bọ̀ nísinsìnyí bí èyí tí ìwọ ní mú sísin kí ẹnikẹ́ni má ṣe gba adé rẹ ohun tí mo fi ṣe àkọlé ọ̀rọ̀ mi lónìí ní ọ̀sẹ̀ fún wa ni pé má jẹ́ kí ẹnikẹ́ni ó gba adé rẹ don't allow anybody to take away your crown má jẹ́ ẹnikẹ́ni ó gba adé rẹ ẹ̀yin ọmọ ọlọ́run bí a ti ń lọ nínú ìrìnàjò ìgbàgbọ́ ẹ̀yin àjùmọ̀lépa ìjọba ọ̀run ìyàwó lè gba adé lọ́wọ́ wa o ọkọ lè gba adé a lè lo ẹ̀gbọ́n a lè lo àbúrò a lè lo wòlíì a lè lo gíò a lè lo pásọ̀ a lè lo ìjọba a lè lo ìdojúkọ a lè lo ìpọ́njú a lè lo àlákàlà bẹ́ẹ̀ ni a lè lo ìmáàmù a lè lo adáhunṣe adé rẹ kò gbọdọ̀ bọ́ sọnù rí dájú wípé ẹnikẹ́ni ní bíbélì pé má jẹ́ ẹnikẹ́ni ó gba adé rẹ kí ni adé rẹ number one ìbáṣepọ̀ láàrin ìwà àti ọlọ́run adé rẹ ni number two ìfẹ́ ọlọ́run gangan ṣíńlá ìfẹ́ ọlọ́run sí ọ number three májẹ̀mú tó wà láàrin ìwà àti ọlọ́run number four ìrìnàjò ilé lógo rẹ number five ìwàláyè bàbá ọmọ ẹ̀mí mímọ́ number six adé rẹ ó ní ìpinnu rẹ pẹ̀lú ọlọ́run number seven ìran tó ìran rẹ ayé tó wá ìran ayé tó wá tí ọlọ́run fi ìdí pàtàkì tó ọlọ́run fi ìran wá sáyé má jẹ́ ẹnikẹ́ni ó gbà bí o bá dẹ̀ fẹ́ sọ adé rẹ nìyẹn ní ayérayé rẹ o tó lè líde sí ayérayé bí o bá fẹ́ sọnù number one o gbọ́dọ̀ jẹ́ ẹni tí o múra láti gbọ́ ládọ̀ ọlọ́run kó tó soko number three number two o gbọ́dọ̀ mọ̀ wípé at any time ibi tí a dúró sí dé sùn la mà ibi tí èsùn fẹ́ gbà yọ sí ẹ àmọ́ o ibi o dúró sí dé sùn ló mà ibi èsùn fẹ́ gbà yọ sí ẹ ò mà that is why ìrànlọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà gbọ́dọ̀ máa ń béèrè fún number three sí four o gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí mímọ́ dágbére fún ọ number five o gbọ́dọ̀ rí dájú pé ohun gbogbo tí ò ń ṣe ó gba ìtọ́ni ọlọ́run number six má fi ènìyàn ṣe ààyè ọlọ́run o jẹ́ kí èèyàn wà ní ààyè ọ̀tọ̀ ẹ̀ kí ọlọ́run wà ní ààyè number six or seven rí dájú wípé o dá òótọ́ mà o tí o bá ti dá òótọ́ mà ọwọ́ ẹ̀tàn ẹ̀sùn lọ́tà wa yóò ṣubú sí o má jẹ́ kí ẹnikẹ́ni ó gba adé rẹ kò sí ẹni tí a lè lò fún ọ láti gba adé rẹ láti pín ìrìnàjò wa àtọ́ba àwọn ọba níyà rí dájú wípé o kọ́ lábẹ́ ọ̀run yìí kò mọ ẹ kúrò nínú ìfẹ́ ọlọ́run kò pín ìrìnàjò wa àtọ́lọ́run níyà àtẹ̀mí àtiwọ́ mo dẹ̀ gbàdúrà gbogbo àrékèrékè ẹ̀sùn ẹ̀tàn ẹ̀sùn kò ní mú wa o mo gbàdúrà lórúkọ bàbá tọ́mọ tí ẹ̀ mọ́ mímọ́ ní ìkórìta tí a ti fẹ́ sọ ìwàláyé ọlọ́run nù àánú ọlọ́run yóò tì wá mú o ní ìkórìta tí ẹ̀sùn dúró síde wa ìrànlọ́wọ́ ọlọ́run yóò dìde fún wa mo wí lórúkọ bàbá tọ́mọ tí ẹ̀ mímọ́ ìmọ̀ ọgbọ́n òye ìmísẹ́ ẹ̀mímọ́ ẹ̀mímọ́ fúnra rẹ̀ ìrànlọ́wọ́ bàbá ẹ̀mọ́ yóò tì wá lẹ́yìn dé ìkórìta tí ayé ò ní fi mú wa ènìyàn ò ní mú wa èso ò ní mú wa ẹran ò ní mú wa òkùnkùn ò ní mú wa lórúkọ bàbá tọmọ tẹ̀mọ́ ẹ̀tàn kẹ́yìn ayé ìwàásù orí mídíà kò ní mú wa o ògoma ni fún jésù ló kọ together we shall make eternity lẹ́ẹ̀kan sí má jẹ́ kí ẹnikẹ́ni ó gba adé rẹ o fi ẹsẹ ilẹ má jẹ rara ọgbà má jẹ ẹsọ ọgbà o olúwa yóò ràn wá lọwọ o orúkọ mi kò yí padà wòlíì àtajínrere násìrì iṣẹ olúwa gbẹmìlédé nọmbà mi ò yí padà 08038030562 mo fi àkókò yìí ń pè wá sí ìpàdé 21 22 23 ní ìlú àkúrẹ ní oṣooṣù dá.

0: oríta ọ̀bẹ̀lẹ́ area Karri Estate 2 oní ẹlẹ́dẹ̀ nọmba F2186 oní ẹlẹ́dẹ̀ area Karri Estate 2 oní ẹlẹ́dẹ̀ oríta ọ̀bẹ̀lẹ́ nílùú Àkúrẹ́. Mo gbàdúrà fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tí a gbọ́ ètò yìí. Mo dẹ̀ tún rọ̀ yín kí ẹ máa gbàdúrà fún mi kémi náà má di apèrò sọ́kọ̀ tí ò bọ́kọ̀ lọ, kí àbámà kó má kẹ́yìn gbogbo wa, kí a dẹ̀ parí ìrìnàjò wa sí ìjọba ọ̀run. Mo gbàdúrà fún gbogbo wa lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́, ìfẹ́ Ọlọ́run yóò ṣẹlẹ̀ wa lórí, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti parí dáadáa, ẹ̀yin wa yóò da jojo wa lọ. Ayérayé kò ní bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ wa. Together with Sami Eternity, Hare Krishna Katoliku. Thank you. God bless you all.
1: Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní nọmba 4 God Grace Estate, Jàkóyó Bus Stop, Asímọlówó Mòwé, Ògùn State, àti ẹ̀ka ìjọwọ́ ní nọmba F2186 Area Karri Estate 2 oríta ọ̀bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onígbọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbèmi Dìde Israel Nasiri aka Ẹni Wọ́lọ́n ìlú Wààyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò ti òní. Gbogbo wa rí bẹ́ẹ̀, ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wa yìí. Wà yí o, bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí, ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwé ní ìpínlẹ̀ Ògùn. Every Sunday ni Holy Ghost Hour láàrin aago 7-9 òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánú dá sí láàrin aago 7-9 òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago 6-9 òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago 7-9 òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ láago 10:00 AM. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣòru àṣálẹ̀ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago 11:00 AM òru àti ìṣòru àṣálẹ̀ àwọn ọba Night of Kings ní gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago 11:00 AM òru. Gbogbo ìdí awí yìí ni Greatest God Chapel, nọmba 4 God's Grace Estate, Jàkóyó Bus Stop, Asímọlówó Mòwé, Ògùn State, wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ 21, ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣooṣù ni ìpàdé àdúrà dási Olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago 7-9 òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní Bàǹgbé Nǹkan Mi ní CAC Greatest God Chapel, nọmba F2186 Area Karri Estate 2 oríta ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ Ondo State. Láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday, ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago 7:00 AM alẹ́, Àdàbà 88.9 FM Àkúrẹ́ láti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago 7:00 AM sí 4:00 PM. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa ṣíṣe onígbọ̀wọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa, ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí. FCMB account number 5884931010. Lẹ́ẹ̀kan sí FCMB 5884931010 account name CAC Greatest God Chapel. Láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́, ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí. Israel Nasiri Olúwagbèmi Dìde lórí Facebook, TikTok, Instagram àti bẹ́ẹ̀. Fún àlàyé, ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà, ẹ pé bàbá wa Prophet Israel Nasiri Olúwagbèmi Dìde sórí èyíkẹ́ yìí nínú àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08032 0803 803 0562 tàbí 08034597312. Lẹ́ẹ̀kan sí 08034597312. Bó sì jẹ́ 08127035866 08127035866. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ká ó pàdé lórí àkọ́tún ètò yìí, ìwà láàyè Ọlọ́run ó máa bá gbogbo wa gbé o.
2: Big bag. Gaining velocity on Adaba FM.
3: Jona se wipe mo le ni ipin se ninu ile ise Dangote Petroleum Refinery
4: be ni ti re ni IPO na ti si
3: sugbon mi lo ni mo le ra nitori gbogbo oro IPO yi dabi eni pe
4: ipin kan je 525 naira o si le bere pelu ipin mewa iyen je 5250 naira pele
3: se lo ton bawo ni mo se le se iforuko sile
4: o le se iforuko sile nipasẹ awon asoju gbigbo owo ti SEC fowo si pelu awon banki to kopa awon ile ise fintech awon stock brokers ati awon ona mi ti a fowo si te BVN re sile lati je risi idanimo re yan iye ipin ti o fe san owo na ati pe wa gba mi dani loju pe won ti fi oruko
5: Se abẹ o si ipo.dangote.com lati mo bi ati bi ti o ti le se iforuko sile ipo fun awọn eniyan ti re ni laipin jọwọ ka mo ilana ati ofin to dirọ mo to fe la ti o ba nse ye meji ba ile ise to mo nipa se soro awọn stock broker ati olubani nimoran nipa isuna owo fun itoni sona
2: keep it locked on Adaba FM
6: Ọjà ọdún ti dé, Adaba gbèdé, fún ilé-iṣẹ́, fún oníṣòwò, ẹlẹ́gbẹ̀jẹ̀gbẹ́.
7: Ẹ̀yin èèyàn wa, a kì í káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí. Ó yá ẹ máa bá wa ká lọ.
6: Àsìkò yìí la ó fi mọ̀ sẹ́, ọjà tuntun ta.
8: Ètò ọjà ọdún ni a ti wà ní ilé ìtajà kan tó ń pè ní Retida Property Enterprise. Ó sì nǹkan tẹ́ fẹ́ gbé sílé tí wọn ò ní lórí àwọn electronics àtàwọn nǹkan tí àwọn èèyàn ń lò nílé pátápátá. Ó dẹ̀ ní pé ṣe lè rajà lọ́dọ̀ wọn ò tó máa rọ̀ yín lọ́rùn dáadáa. Ẹ kú iṣẹ́ ní Retida o.
9: Ẹ káàbọ̀ olóòtú.
8: Ẹ kọ́kọ́ bá a mẹ́sàn àwọn nǹkan tẹ́ ń ta yìí.
9: À ń ta fridge, à ń ta freezer, à ń ta gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìnì pátá, gbogbo nǹkan tí ẹ lè lò ní ilé. A tún ń ta àwọn nǹkan ọmọdé yìí, generator, à ń ta phone, a tún ń ta solar.
8: À ń wo àwọn blenders lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi.
9: Gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìnì pátá tí ẹ lè lò ní ilé, òun la ní ní Retida.
8: Chest freezer gàgàrà yìí, ilé tuntun mi o.
9: Bẹ́ẹ̀ni, freezer ńláńláńláńlá a ní ní Retida, àwọn ṣílà yẹn.
8: Àwọn washing machines tí a wà lápapẹ̀ yẹn náà kọ́.
9: Ẹni kejì tí ẹ bá fẹ́ ní washing machine, àní. Àwọn mirror tó máa ń gbé iná jáde yẹn, ilé tó máa ń ní iná tó máa ń mú ilé fine yẹn, àní. Ìyí bó ṣe standing gas tó ní oven ni, bó ṣe standing gas eléyìí tí ò ní oven ni, bó ṣe solar fan tó yẹ pé eléyìí tí iná máa ma ṣáàjì, tí iná ṣáàjì, tí solar náà ṣáàjì, a ní gbogbo ẹ̀ pátá.
8: Pẹ̀lú bí ọjà ṣe wá pọ̀ níbi, a ń gbọ́ pé omi bí ẹ ṣe ń ta ọjà fún àwọn èèyàn tó lè máa ń rọ̀ wọ́n lọ́rùn. Ọdún wo lẹ ń gbé gbà?
9: Bẹ́ẹ̀ni olóòtú, tẹ bá san 40% tí iye ọjà yẹn bá jẹ́ 100,000 naira, mo fi ṣe àpèjúwe ni o. Tẹ bá san 40,000, a máa gbé fún yín. Ṣé wá rí 60,000 tó kù yẹn, ẹ máa mú bóyá oṣù méjì ni, àbí oṣù mẹ́rin, àbí oṣù mẹ́fà láti fi san. Oṣù mẹ́fà lélẹ̀ tí ó pọ̀ jù tí ẹ lè mú ní ọ̀dọ̀ wa. Ẹ lè mú bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ fẹ́ máa san, àbí oṣooṣù. Dìmọ̀ tí èèyàn bá ṣe ń patronize ọ̀tá bá ṣe bó ṣe ń rajà sí. Dìmọ̀ yẹn ló máa ní àǹfààní láti lè gbé ọjà.
8: Tó dẹ̀ ń sanwó kíá.
9: Tó dẹ̀ ń sanwó kíá. Ló ṣe máa ní àǹfààní láti gbé bí ọjà mẹ́ta pọ̀ bí ọjà méjì. Ó dìpẹ́ lórí bẹ́ẹ̀ yẹn bá ṣe ń sanwó kíákíá. Àǹfààní tó wà fún àwọn customers wa ní àsìkò yìí ni pé àwọn kitchen kiri tó ṣẹ̀ṣẹ̀ dé báyìí tó ṣe
8: ó àwọn ọjà tuntun
9: tí ó ti kọ́ mọ̀ ṣe pé kò kọ́ mọ̀ ó wà ń lẹ̀ báyìí fún àwọn customer wa pẹ̀lú buy now pay later system.
8: Buy now and pay later system at Retida. And for the people that wants to patronize you and then they are looking for how to get you in Akure, even outside Akure in Ondo State, how will you describe this place for them?
9: Our shop is located at number 39 Odokoyi Street, Money Shane Trading Store, ní òkè ọ̀dọ̀ Money Shane ni a wà. Fún tí ẹ bá fẹ́ pè wá lórí ẹ̀rọ ayélujára.
8: Telephone number.
9: Yes, sir. 08061-93-1283.
8: Again.
9: 08061-93-1283.
8: Thank you very much from Retida Property Enterprise. Ọjà ọdún continues.
7: Ilé ìtajà ìyá Chika. lọjọ kọjọ ni won bọ lọmọ yọ ti won bọ lọmọ jo eyin te ti di won dise sinu asokale ayo o agbo iya agbo omo o gbogbo alaboyun ateyin te sese bimo ikoko oda iya chika nikan lo won ilo te nilo pe si ki le fe ra ki le fe lo fomo ikoko ko se yi ti iya chika oni gbogbogbon ni won kale sori tararo mi lakure ni number 1 araro mi junction aso omo le fe ni bata omo le fe ni shon le fe ni keke omode ni baby carrier baby walker atawon ipara omo amara omo jolo fidi bottle to fi dori sibi goma flask gbogbo ti o ba kan fun yin lo si pitu ni ya chika ma ba yin pese eyin alara to ta nkan omo lakure atawon onu to wa lagbegbe e orire ti de e ma bo lodo ya chika oja ti kunle yin repete o ni dori ni kare londo lado lore Lukiti pupa atawe nyowa la mwen luto wa lori omi. E diwo ni ya chika ma koja foyi, tenyi no ma jire jaburata lori e. Babambari wane ti seksyon onje omo ti mwen sheshi, ya chika tu betu tude o, wane ki nshe nkwen ilu omo ni kon lomo nilo. La jakeji orile itaja ya chika, luku fofofa wunji omo de, ajemo modu ajemo modagba. Sere lak loni roron, nan, tabi SF Gold, bubwe luwa. Toju omo e kenu e udun, tori omo e nilo laini. Ya chika wa fun yin ni gbogbo igba papa feyin alara to ta oja won yi won tun ti setun ebun kanka lasiko odun fun gbogbo awon ni bara won popo na ti joba nse lowo lo badish daro ko le din yin lowo lati wo odo ya chika tori ori tararo bi gangan ni number 1 lo wa ko si bi te o le gba debe e ma bo ise popo na ti joba nse o le din yin lowo o e wole kanle ni number 1 nibi ta won lokada nduro si yen lori ta araro mi akure number ero ibali soro ya chika re o 08036258239 08036258239 ese a o ma reti yin
8: to ojo odun tesiwaju bayi ati wa ni Ade Souvenir Homes ko wa ni number 192 Arakale Road ni itosi Tipa Garage Junction nilu Akure o ni ade ko to be ba awon customers wa so lasiko yi ekuse ri Ade lo
9: yes sir
8: kilo yi ba awon customers yi lasiko yi
9: e wo eyin customer mi mo ni ke lo fokan bale mo so fun yin pe te ba fe se party ni oku agba ni isomo loruko ni isile ni layo layo ni gbo nkan party ebun lori sirisi lanta ni le se Ade Souvenir Home e wo ko si ye te mu gede ise Ade Souvenir Home te ni ri ebun ra o ko si nkan ohun to kun loju agbe te ina o le ri pe ani to wa o lori sirisi ani dress lori sirisi ani pen lori sirisi ani o sirisi owo bottle salara ambara ani iron ani blender ko si yohun te ko le se Ade Souvenir Home ti e ni bandi ko si yohun te le fi raja o so price lanta emi o ki te yohun gbogbo awon customer me dem be also prices lanta te ba fe ra yin logun logun logbon logbon ile ise Ade Souvenir Home ni ke ma bo price ta ma fo won ton tuta owo la ma fe ina te fi se party o so fun yin pe ori siri I have 300 plus different items ni no 300 plus yen gan ko si ke ma ri nkan mu bi ko si e wa so pe roni o e pa 1000 capacity ni all yin ni a to gbangba sun loye e gba feed ni e gba feed lo e fe pin gbogbo won general souvenir and a to gbangba sun loye gbogbo won customer won ton ba wa do po go mo pe yes ile se Ade Souvenir o ma ke party ade ke disappoint te ba de bi logun logun logbon logbon e ma re ko a wa ni ilu Akure ni 192 opposite Tipa Garage ni ilu Akure ni Arakale ade ni branch na ni Ondo Town ati wa ni 117 okay lisa opposite AUD primary school te ba de AUD primary school adoju ku e bayi ninu Ondo
8: e ba so phone number si awon e ma pe yin si bayi
9: phone number wa ni 07031031602 e yakin tu tun mo le kan si 07031031602 fun awon olomoge igbalode antebu igbalode aesthetic pleasing item we have trendy beautiful souvenirs you can reach us on Facebook Instagram TikTok Ade Souvenir Home thank you
8: ètò ọjà ọdún náà la wà báyìí àti wà ní ọ̀dọ̀ bàbá òkè ogun tó wà ní òye mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní bàbá òkè ogun.
10: Àti atọ́kùn àjíǹde ara ó máa jẹ́ o lọ́mọdé àti lágbàlagbà. Pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwòpọ̀ lórí egbògi wa ta pè ní 24/7 Aba Mistor. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbògi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́ wọn a máa jẹ nǹkan lóríṣiríṣi. Wọ́n ṣe wàhálà láàárọ̀, wọ́n ṣe wàhálà lálẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbògi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbé lura ara wọn ó tún wà kébékébé. Àwọn egbògi yìí náà ni wọ́n ń lò. Egbògi yìí náà láwá papọ̀ ta sọ di 24/7 Aba Mistor. Omi lásán la fi ṣe, kò ní ọtí nínú rárá, kò sì ní nǹkan kan míì nínú. Ewé àtegbò lápapọ̀ sí. Ọlọ́mọkùnrin ní báyìí yóò máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa rò òun ni. Ẹlòmíì bá ṣe wàhálà bí báyìí á rí pò ti rẹ̀hún. Ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú ilé iṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin míì pẹ̀lú pé báyà ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àládàá rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù. Ṣe ni ó máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí rún òun ni. Bẹ́lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. Ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbògi 24/7 Aba Mistor yìí nínú ilé lágbára Ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bàbá jí láàárọ̀ náà ká tó sọ ohunkóhun nínú ogi ilé wa ká kọ́kọ́ mu omi láàárọ̀ ká wá gbé egbògi 24/7 Aba Mistor yìí ká tún gbé sínú ara wa. A rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbògi 24/7 Aba Mistor wa yìí Ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́kún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o. Àtìlẹ́yìn tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 Aba Mistor yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbògi 24/7 Aba Mistor kò wọ́n pín nọ́mbà yìí 09160 60 62 63.
8: Orí ètò ọjọ́ ọdún la wà báyìí àti wà ní ilé ìtajà Favour of God Adventure tó wà ní Oyè Mẹ́kúrò nílùú Àkúrẹ́ níbi tó ti ń ta nǹkan mọ lóríṣiríṣi àti souvenirs fún gbogbo ẹyin tí ẹ bá fẹ́ ṣe pàtì. Ẹ kúṣẹ́ ní Favour of God o.
11: Yes, ẹ ṣe gan ẹ̀kábọ̀. Favour of God Adventure wà ní number 100 Oyè Mẹ́kún Road opposite Oyè Mẹ́kún bus stop. Àwọn nǹkan tá à ń tà náà ni à ń ta nǹkan ọmọ, à ń ta aṣọ, aṣọ láti èdè hood dídi aṣọ àgbàlagbà lókùnrin lóbìnrin unisex store àti souvenir full flask water flask lóríṣiríṣi. À ń ta toys, à ń ta bicycle ní Favour of God Adventure. Àwọn nǹkan ọmọ tá a ní àwọn nǹkan tán lò ní hospital nígbà tó bá ṣe ìbímọ a ní gbogbo wọn àti ilé tán máa lò nígbà tí ọlọ́mọ bá délé. Àwọn nursing pillow, àwọn water flask tó ń gbóná dáadáa, aṣọ ọmọ, bàtà ọmọ, sọ́ọ̀sì, gbogbo ẹ̀ wà lọ́dọ̀ wa, baby carrier, baby rocker.
8: Àwọn bàtà size bàtà ọmọ ọdún mélòó náà máa bá bá lọ́dọ̀ yìí.
11: A ní bàtà láti ọmọ bí kókó tó ṣẹ̀ bí títí dé gbogbo àwọn sizes tí wọ́n bá fẹ́.
8: Ẹ bàtà láyé aṣọ àgbàlagbà fáwọn.
11: Aláṣọ àgbàlagbà lókùnrin lóbìnrin a ní chinos trousers àti jeans trousers shirt polo fún ọkùnrin àti àwọn underwears àti aṣọ obìnrin náà. A ní sọ fẹ ní àyè tẹ bá wá dé sọ fẹ ọgọ àfẹnṣọ inú yín máa dọdá láti ṣe àti torí nǹkan wà jábọ.

0: ile ise Femi Alago bayi to wa ni Democracy Park ni Isolo Junction nilu Akure. I have appreciate Femi Alago
1: e se lotu o ma keke meta wa tun ri yin lobi ya kat ma lobi to nbo
0: a dupe ni owo Olorun ile ise yin na o nte ngoro si na a kile tun ni fun awon eyan wa lasiko yi
1: nkan ta ni fun won po pe Olorun tin gba won Femi sise ti pe ti pe pe te ba tu wa bi wo to ti wa ri Olorun yo ma gbo mi se fun awon eyan lo tin dupe lo Femi Alago pe agboto fun won o pa o lara mu alega won biri to pe ohun ojo Olorun fun mo atokunrin na to won ojo Olorun fun gbogbo awon lo wa bi o
0: atokunrin to bi ni ohun ojo Olorun fun mo be ni a ma ro ko ka ohun bi lara ju okunrin lo
1: ara o ka okunrin na lara o tori pe igba mi problem le wa lara okunrin se je tin si ki so obinrin kan lo ma wa ta ba de ti treat won Olorun de ma gbowo mi sise fun won in fact inu won du ni mo sha bi e ma di pele Olorun emi ko lo se awako ni afan
0: owo yin se ni
1: lati se fun won be bo se ri ni e ma de sun ya ma bo ile se Femi Alago Olorun gbowo Femi Alago sise gan o fa fa iwo to mo bi ti ile se wa wa o wa ni Isolo Junction ni egbe Democracy Park mo sha bere pe Femi Alago Femi Alago lo lo o ma mu ododo mi
0: a ri pe oro ina o awon obinrin na ni lati so si e ku se o ile se Femi Alago
2: yes e ku dede o iyawo Femi Alago lo so ti office wa ni Isolo Junction legbe Democracy Park iyawo obinrin ti o romo bi ko ma bo yin ile se wa o a fun oni ogbuto pe won de ma ri omo gbejo ko to di odun to nbo
0: e ba so address ati phone number tawon ma pe yin sile kan si
1: phone number wa ni 0706532 6843 office wa wa ni Isolo Junction legbe Democracy Park Ibelawa 0706532 6843.
3: A ba nsoro nipa awon to nseto irin ajo lo soke okun America, Canada, European countries. A le foworo Evershine Films and Travels Nigeria Limited. A le foworo won seyin. A to gbagba sun oye. O ti le ni ogun odun ta ti n ku awon eyan lo soke okun ti ko bu wa lowo. A n ko won lo lati sise, a n ko won lo lati kawe, a n ko won lo lati lo gbafe. Ko sẹnikẹni ninu awon agents to da wa mo to le fowo wa seyin. A rin obi lati yo ife. Olotan lo ni tori oto. Ile-ise Evershine Films and Travels Nigeria Limited o ti wa tipẹ-tipẹ. A bẹrẹ lori ka gbe awon eyan lo si America. O wa ni number 280 Ondo Road, opposite First Mulak Hotel, Isikan, Lakure, Ondo State, Nigeria. A ti gbe awon eyan lo si Canada repete. A ti gbe awon eyan lo si Europe repete. UK nko, e ma je kan tan yin je o. Ile-ise Evershine Films and Travels Nigeria Limited o koja be. E ma je ki enikeni fi enu fi egan ile-ise yi. Ile-ise yi ti wa tipe. Olorun de duro ti wa. Ile-ise to wa ni office kan soso ti o sa kiri to de ti le logun odun ti won ti wa nbe. Ka dupe lowo Olorun. Eni to ba mo pe gan janaku la so ipe tere o to nkan. Ile-ise Evershine Films and Travels Nigeria Limited won koja be.
4: Ẹ pe ile-iṣẹ Evershine sórí nọ́mbà yìí 0903696-4322 lẹ́ẹ̀kan sí 0903696-4322.
0: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú a ti wà ní Eze Dog Food báyìí tó wà ní Onyarugule Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
5: Ẹ ṣe olótú Adẹ̀kúnmọ̀rẹ́ ọdún láti ilé-iṣẹ́ Eze Dog Foods Limited nílùú Àkúrẹ́ ta kalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Onyarugule Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń kí o gbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣé o kò àárọ̀ wọ̀nyìn o. Àwọn product wa la tún gbé dé o. Eze Dog Pounded Yam Flour, iyan funfun ta ti ṣe sí gẹrẹ fún tẹ̀lé jẹ́. A tún ní Eze Dog Coco Yam Flour náà tún wà tá ń pè ní Manimag yàrá ilé-iṣẹ́ Eze Dog Food Limited náà ni. A tún ní Eze Dog Yellow Yam Powder fún iyán ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò. Bẹ́ẹ̀ a ní Eze Dog Pap Plus Flour. Pap Plus Flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni a ní Eze Dog Gbanunu ní ìyẹ̀fun. A ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà. A ní soya milk náà tá a ti ṣe lára ọ̀tọ̀ náà tá a lè máa mu tá a lè fi mu tíì tá a lè fi mu àwọn ògìtá ṣe fúnra wa nílé. Bẹ́ẹ̀ kan náà a tún ṣe irú náà irú gbígbẹ. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. A ṣe ilá tá a ti gbẹ náà. Ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi.

0: ti iru wa a nse bi flower na fun akara ati moi moi gbegire ati ekun a de nse pepper soup spices na fun pepper soup a nse use our spices bi ginger garlic turmeric fenugreek fennel gbogbo e lani ni le se wa cinnamon a se onje o o pọlọpọ ma n pe wa pe se ounje sise la n ta rara o ounje lati se si iyefun te wa lo se pari nile yin oun la n se nile se ezedok foods limited a tun ma se cargo na te wa fe send awon eru lo si oke okun sawon omo yin sawon eyan yin a send aso abayan send aso abayan send ounje bo se bata ni bo se ose ni epo a ma n gbe isu gan isu tutu ti o ti se rara a ma ma n gbe lo canada us uk kan si wa ni ile ise wa ile ise ezedok foods limited bakan naa a tun se awon ohun mimu naa ni ise wa ezedok zobo ko de ki ma n baje o fun pati yin a ba yin brand e a ko ruko yin sa le fi picture yin si ati tiger nuts yin na a le ba yin se ka ba yin fo ruko yin si be ni ana wa o awon ounje a ni eto kere ju lodo wa ni 700 naira fun ounje te ma fe pin ni pati gari ni fufu ni kukuru ni gbogbo e la n se ni ile ise wa elubo ogede na o wa na ti se si gbere fun awon to ba fe partner pelu wa boya won ni ile ise sugbon won le process fura won won le kan si wa ni ile ise ezedok foods limited ka kan partner pelu won ka n ba won ma se ni bag kan lo pada ma ba won fura won ma brand e ni oruko won kan ba se fe to ba le fe ka brand e fun won na loruko won na a le ba won se na sugbon yo aso ye papo o wa fun yen ta ma fun ibo condition yen na ko garage number wa ni 08035383997 08035383997 ekeji ni 08035780726
1: ori eto ojo odun na la se wa ati wa ni Sanchez Ventures bayi to wa ni waju former police headquarters ni Ifẹrẹkẹgbẹ AU's Hotel ni Lesha Road nilu Akure ati mo won si plumbing materials ko si nkan to ni se pelu plumbing materials ti won o ni nbe e ku se ni Samchez Ventures
2: e ka bo lotu ile ise Samchez Ventures la wa yi o
1: e pele o
2: e se o gan sir gaga bi awon eyan se mo wa pe a ni se meji ta n se ni Samchez Ventures plumbing materials ni kan la wa n ta ile ise ti wa anything to mi ba ti gba nu e koja o le ma ba ile ise Samchez Ventures awon bi water heater water tank water pipe water closet water pump alorisisi door german door ani ti england door ani ti nigeria main ani bulletproof door titun wa se yan nikan o alawo jacuzzi nla nla to gba eyan meji meta te pe oko ati yawo a ma sere nu jacuzzi to ba ti church de lojo sunday wa fi yen relax ile ise Samchez Ventures leti ma ri ile ise wa leti ma ri popping machine to po automatic ni to n ba to nu bo oyin abi ko ga a stop fura to ba ti a to n ba ti de a to pick fura ile ise Samchez Ventures ko si anything industrial material te ba ni tẹ́lẹ̀ ní bá ní iṣẹ́ tiwa à ń ta newsies àdẹ́ńtà retails tí àwọn èèyàn bá fẹ́ kó bíyà hòtẹ́ẹ̀lì àbí àwọn tó ń ṣe wíwà ọ̀sán máa bọ̀ lọ́dọ̀ tiwa à ń ta fún wọn ní price tí ò tiẹ̀ gara rárá èyí tó ń ta lẹ́kọ̀ọ́ tó ń ta nìbàdàn ní ilé iṣẹ́ Samchez Ventures ń ta fáwọn èèyàn tí èèyàn bá rajà lọ́dọ̀ tiwa tó bá lu ṣẹ́kù à á tún gbà padà à á fún lówó àwọn kó tún fi ra nǹkan mí tẹ bá ra nǹkan lọ́wọ́ wa tẹ bá ní iṣu lórí ẹja padà nǹkan tá a bá ti nílè fún ní garanti ẹ ní bá ní ilé iṣẹ́ Samchez Ventures àwa ni a wà ní old police headquarter ní ẹgbẹ́ AU's Hotel nílùú Àkúrẹ́ níbí ẹ wọlé kẹ park ilé iṣẹ́ tiwa ó ṣe bí tẹ máa park sí tẹ̀rù a máa bà yín pé bí a kan máa lọ ti ẹsẹ̀ mọ́tò yín ẹ rà á kẹ máa kó sínú mọ́tò yín.
1: ẹ bá sọ fóònù nọmbà sí fún àwọn tí wọ́n gbọ́ yín.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08266793449 08266793449 tàbí 09058888750.
1: Orí ètò ọjà ọdún làwà a ti wà nílé iṣẹ́ Amola Healthcare Limited báyìí tí wọ́n ṣe ohun mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amola Healthcare Limited.
3: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amola Healthcare Limited. Iléeṣẹ́ Amola ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sá ti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amola Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. A tún ra ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún àtura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amolab Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amo Bitters, Amo Flush Capsule, Atura àti Amo HPP Formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approved. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Ajíǹde ara yóò máa jẹ́.

0: jà dákẹ́ pani láìsàn ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fi gbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Fẹ́mi Julius lórúkọ tèmi.
2: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé. Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé
2: onílé iṣẹ́ ẹ̀yà wa.
4: Ẹ kú gẹ́gẹ́ wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbóló ń kí yín o. Ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá torí gbàgbà. Ẹ rí ibi tó kọ Fẹ́mi Alágbósí, ibẹ̀ la wà. Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wa máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú ilé yóò dà tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó á dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń bá bí Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà. Orílẹ̀ yóò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe mú inú ẹ̀ máa ṣe dùn? Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni pọ́blẹ́mù wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣeé ṣe. Kí ló dé? Kí ló ṣeé ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba? Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ṣàmàbọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe lágbo ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó lágbára Ọlọ́run. Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde ní pàrọ̀ ẹni pọ́blẹ́mù wọn àti gbéra. Mo rọrùn bí àwọ ẹ̀yìn mi. Kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè. Ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park. Ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
5: Àwọn kan á ní pé ìkan rùn lágọ̀ọ́ ara wọn. Àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè. Máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
6: Ẹ kú déédéé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Aya Fẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Ta bá rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rán níṣẹ́, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sín. Máa bọ̀ ká fi fún ẹ. Help mi, help ọkọ mi ní ilé iṣẹ́. À ń retí yín.
4: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ rò pé ẹ̀yin obìnrin ló mọ̀ kan tó ń ṣe obìnrin o. Àwọn ọkùnrin náà ló mọ̀ kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa. Ẹ ò rí mi, ẹ dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbó kẹ́bẹ̀rẹ̀ nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbó. Ẹ máa bọ̀ a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá. Níbo ni ilẹ̀ Haúsá? Mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jàfà ní Fẹ́mi Alágbó. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ ẹ dúpọ̀ lọ́kàn tẹni pé Fẹ́mi Alágbó aṣẹ́ o, Ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbó kọ́. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ̀ nípa àṣẹ Olódùmarè. Gbogbo ohun tó ń jẹ́sòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbó. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o, àmì o.
7: Líbẹ̀ líbẹ̀ má fọwọ́kọ̀.
8: ADABA
9: ẹ̀yin ènìyàn mi ẹ máa sùn dáadáa o, ó sì nídìí iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
10: Kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n, irú oorun bẹ́ẹ̀ sì wé orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
11: Say after me, millions of naira shall locate us as we take part in the Million Text and Win promo.
12: Millions of naira shall locate us as we take part in the Million Text and Win promo.
13: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Say after me.
4: Okay.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#. Or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
7: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
8: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó 10%
9: 10% ní gbogbo ìgbà tó bá ra dátà.
8: Tẹnu lásánkọ̀.
9: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
8: Smart Cash látòdo Airtel.
10: Like a big bag.
11: Gaining velocity on Adaba FM.
12: الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته ada pe fun olorun ba atoro ikeje fun anabiwa muhammad sallallahu alaihi wa alihi wa sallama olorun ba ti o tun kadara ninu ola ninu anu re ti o tun ni ki a mo pade loni lori eto ni eto wa eto alidaya ile ti o nle si ti gboyin latori ikanni adaba eti pota fm o kare si ilu ilaramoku to inomo yayin abu aiman alasali lo tun ti wa nile agodo bayi lati mo tuko eto ni to wa hun abela won ba subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi ibile ta tin wi lati wa se olorun ba le tola ko dakun ko jo ko fi si inu mizan hasanati en kokan wa ati awa ti an wi ati awa ti an gbo eyin lugbo wa ninu ile an tesiwaju lori agbonrin mojaa anna sababa kufri bani adamu wa tarikihim dinahum wal ghuluu fi ssalihin e nkan to se sababi ti opolopo awon ti won si se kefiri si sakani olorun oba subhanahu wa ta'ala ona ni ife aniju ti won ni si awon enire awan salaye bo mi pe ninu awon ife ti apa kan na musulmi ti won so wi pe awon ni si anabi zara ona ni munidina biyu ti won se pe won se awoje wemu ojo ibi anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam asi selalaye fun anu awon joko to koja wi pe gbogbo awon kan won yi ko si ni ibamu si ofin islam pa pa bo tule ki kuma na awon joko to koja asalaye wi pe awon ti won la won se mujidi ko si nkan mi ti won so pa won tori re se ju wi pe awon nife anabi wa muhammad sallallahu alaihi wa sallam eleyi ko de ni akosile kankan pa pa bo tule ki bo tule kuma afa wa tesiwaju afa ni fanki ma ma so pe inna lil ihtifali bi mawlidihi sallallahu alayhi wa sallam aslam min as sunna ipe mawlid ta wa nse yi o a o ni pile ninu sunna e ba bi lo pe kini pile na won so pe wa huwa anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam su'i pe pile ton bara le o na ni pe anabi wa muhammad sallallahu alayhi wa sallam won bi lowo re ipe yamun isnin ari pe o mo gbawe kilo de to fun mo gba ni ojo monday faqal nabi sallallahu alaihi wasallam so ipe dhaaka yawmu wulitu fi ojo yen gangan ni won bi ni wa buistu fihi ojo yen na ni won si gbe mi dide ni ojise aw unzila alayhi ojo yen na ni won si so a qurani kale fun mi o na ni o se arajo ojo ti won so quran kale fun mi hadith eleyi wa ninu tira afawa muslim lọlọ wa ba le kola bi a o ba yonu si won hadith abu qatada a wa kana sallallahu alaihi wasallam yasumuhu ma al khamis awon tan se mulid o a mo so fun awa ta so pe adadale ni mulid e mo se mulid mo o ma so fun wa pe wa kana yasumuhu ma al khamis anabi sallallahu alaihi wasallam a ma gbawe monday pelu awojo alamisi wa yakul o si ma so pe innahuma yawmani tu'radu feehima al a'malu allah pe ojo monday ati ojo thursday ojo mejeji ojo to se wi pe awon malaika ti won wa ni sakani mo ku se lo sama o je ayajo ojo ti won ma ko isi awon eru lo si sama lodo olohun fa uhibbu an yurada amali wa an sa'im ma yemi anabi mo ni fe ko je yi pe gbogbo igba ki igba gbogbo ojo ki ojo ti won ba ko se mi lo sodo olohun won ko monday lo won ko lo monday ni o won ko lo ni thursday ni o tori pe le tawon eru ba se lati ale thursday iti di monday won ko lo e tawon eru ba se lati monday iti di thursday ale thursday ona ni won se kilo ona ni won ko lo sugbon gba pe to ba je ni mejeji emi fe ko je pe gba ton ba ko se mo sodo olohun wa ana so e ki ton wa ni po eni to tun se josin to tun gba we fal jawab ala dhalika min wujub abani isin lori oro yi a da re ni awon ipele ta nbo yi an awwal ala koko anna sawma laysa ihtifalan bi mawlidihi qatifal awlai e awe gbigba ki se imo se awe je we mu ojo bi anabi sallallahu alaihi wasallam qatifal awlai e ge bi awon wo ibon se se mulidi ri pe ti abari ibon se se mulidi a conclude pe a eleyi ko le jesin law kana khairan la sabaquna ilay to ba je pe nbe nu esin ni awon saabe won o ti saaju wa se tori pe a ti mo iya oso ju oso lo bakan na to ba je pe esin ni anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam awon gangan funra won ni won legislate e fun wa pe a eyin saabe abubakar umar ali usman eti yimelo ti mo ba ti papoda ti mo ba ku laye tan e mo se molidi mi o wa inna ma wa sawmu wa imsak sugbon inti anabi sallallahu alaihi wasallam to fi se ada yen ri ayajo ojo ti an so yi so awe ni anabi sallallahu alaihi wasallam awe ni mo gba wa imsak yo si koraro yo kenuro gbogbo nkan ki nkan to ba le ba awe je anabi sallallahu alaihi wasallam anabi o jina si nkan yi abani amma ahula e wa ra won ta n so yi awon apakan na musulmi ti won gbigba mulidi alladhina yaj'aluna lahu almawali won so wipe awon se awoje we mu ojo bi anabi sallallahu alaihi wasallam fatifaluhum ala al-aqsi min dhalika won ni ile o takura won tori wipe àwọn àáfà onímọ̀ usul wọ́n sọ wípé ìṣìmáwó dídáìní muhal ìṣìmáwó dídáìní muhal nǹkan méjì tó takora wọn kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn impossibility ni pé kí nǹkan méjèèjì tó takora wọn kò kọjá nu ara wọn èèyàn ń gbààwẹ̀ ó ń gbààwẹ̀ ó dẹ̀ tún ṣe ìnáwó èèyàn ń gbààwẹ̀ ó sì náwó kò dúró ara wọn ó fìnáwó lẹ̀ lọ́ọ́ gbààwẹ̀ ó fàwẹ̀ lẹ̀ ló ń ṣèkínní o ló ṣe náwó a rí pé méjèèjì ó ṣèkínní o ó lọ pẹ̀lú ara wọn wọn náà nà wọn ni ìtumọ̀ òun náà ni pé kínní o a ní náà àtàlẹ́ yọ ọjọ́ tá à ń sọ yìí ìdásọ́mọ ìsàn béèyàn bá fi lè gbààwẹ̀ ní ọjọ́ Monday ọwọ́ ìyàwó mú mubara ọwọ́ ìyàwó mú mubara ó jẹ́ ọjọ́ tí ó ní àlùbáríkà a sọ la fi àdáṣe tó yẹ pé aran kan wípé ìgbààwẹ̀ ní ọjọ́ Monday láti fi kọ́ṣe ànábì sọ́lọ́lásánlá níbàámu sí ọ̀rọ̀ tó sọ wípé ọjọ́ náà ni wọ́n bí ọjọ́ náà ni wọ́n gbé òǹdíde ọjọ́ náà ni wọ́n sọ kùránì kalẹ̀ fún aran kan wípé àlùbáríkà tó so mọ́ ọjọ́ náà ọlọ́run ọba àlékọlá yóò kọ tèèyàn náà fún èèyàn tó ní pé èèyàn kọ́ṣe ànábì sọ́lọ́lá pé tọ́ ànábì gbààwẹ̀ ní ọjọ́ yìí èmi náà ṣe kí ni o èmi náà gba àwẹ̀ wàláìsàn máa na ànàna nà tẹ́fínú bìhádáníyàwó àǹfààní ìtumọ̀ rẹ̀ kọ́ ni wípé ká wá gbàlù ká gba báńdìrí ká gba bàǹdírì ká gba jó ká mọ jó káàkiri ká mọ lẹ pósítà ká mọ tẹ fúláyà káàkiri lọ́túnlọ́sì pé á abẹ́sẹ̀múlídìí o abẹ́sẹ̀múlídìí o abẹ́sẹ̀múlídìí o aláwọ̀kọ́ ni ẹ̀ ìsì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fún wọn lórí eléyìí ànàwó aláfárótì ayàkó náà ha ara asla wọn ní káàtì ẹ wá sọ wípé a gbà fún yín náà wípé òkè ẹ mọ jáde ẹ mọ sàlámù náà làkún jádálá ní kámọ káfíyàn jíjà lẹ káàtì ẹ sọ wípé a gírì fún yín fàyín náà ó yẹ jìbò ayò kùtà sọrọ fi yí yá ọmọ ìsìnlẹ wọn ni tó bá yẹ pé a sọ wípé òkè o àfilẹ fún yín náà pé torí yàn jíjà a sọ wípé ẹ mọ sí náà ó gbúdọ̀ wà níbàámu sí ohun tí ń bẹ ní àkọọ́lẹ̀ ni ṣùgbọ́n ṣé mọ̀nídìí tẹ́ ń ṣe ní sẹ́nìgà ní nàìjíríà even ní kọ́ńtì kankan ọjọ́ tí wọ́n ṣe gan ò jọra wọn fún àkàbò tilẹ̀ kó mọ́ so ohun tó bá ń bẹ nínú àkọọ́lẹ̀ wípé ànábì sọ́lá ó ṣe ó fi ṣe àdáyanrí àyájọ́ ọjọ́ kan ibẹ̀ náà ni kẹjẹ́káwa náà ṣe fún wọn ká dúró lórí ìṣe ẹlẹ́kẹta tí àwọn olùmọ̀ tí wọ́n tún fún wọn lórí eléyìí ana ahu lahi lẹ́dínà yàtẹ̀fínú nàbí mọ́lì nàbí yìí láyé kan yìí náà hó bíọ́mù ìfìlẹ̀ náà pé àwọn tí wọ́n ń se mọ̀lídì yìí àwọn ò dá dó lórí ọjọ́ Monday nìkan ẹlòmíràn ṣe ń Tuesday ẹlòmíràn ṣe ń Thursday ẹlòmíràn ṣe ń Friday ẹlòmíràn ṣe ń Saturday kò lè dọ́gba ohun tí ò sì fi lè dọ́gba ẹ̀yin mùsùlùmí òun náà ni kíni o òun náà ni wípé kò sí lákọọ́lẹ̀ ẹ wo ìjọsìn wa tá a máa ń ṣe nínú àwọn ọdún wa ọdún iléyà ọdún òtún àwẹ̀ ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ tí ṣe ìyá ọmọ ìjùmọ̀ tí ṣe ọjọ́ ìjùmọ̀ ẹ rí i pé ọdún ìtúnú àwẹ̀ ayọ̀dáka kí ló dé tá a fi mọ ayọ̀dáka nígbà tá a fẹ́ parí àwẹ̀ torí pé ànábì sísílá ó sọ ọ̀rọ̀ zakato ní fìtìrì táwọn ọba ń pè ní jáka nílẹ̀ yorùbá ó sọ fún wa a sì mọ wípé bó ṣe sọ ohun ẹ̀sìn ni kódà ó ń sọ iye tá a yọ kódà ó ń sọ ba pé àwọn nǹkan tá a fi yọ mi ń kú tì balàjì àwọn oúnjẹ táwọn yẹn ń jẹ nínú ìlú tẹ wà ó ní kẹ́ ẹ fi yọ jáka yẹn nípìnlẹ̀ ẹ̀jẹ̀ ká tó sún síwájú ẹ̀jẹ̀ ká ọdún iléyà ànábì sọ́lá ànábì sọ fún wa pé ọdún iléyà o ká pàgbo ká pẹran o ọlọ́run bá sọ ànábì sọ́lá ànábì sọ tó yẹ pé àwọn méjèèjì náà sì ni ìpìlẹ̀ pé mùsùlùmí fẹ́ sẹ̀sìn tẹ́ ẹ̀ bá ti rí ẹ̀sìn inú kitab inú quran àfi kẹ́ ẹ yáa rí nínú sunna ànábì sọ́lá tí ọba ti sí nínú méjèèjì ó dà kéèyàn ná $500 million kókò náírà dọ́là kó náà lé lórí ọlọ́run ní kọ ẹ̀sán wà nira fún torí pé a béèrè pé ìbò ni wọ́n kọ sí ẹ jẹ́ ká fún alákòjúwe ẹ rí wípé tá a bá fẹ́ síléyà inú àwọn ẹran tá a lè pa tíṣẹ̀dá ni a lè pa a lè pa ràkúnmí a lè pa màálù a lè pa agbo a si le pa a gunsoro a le pa agutan nje yin olugbanu le eyin muslimi nje yin je mo pe esin halal ni esin esin jije esin in islam halal ni eri wa wi pe a le je esin eri wa pa le je esin esin jije

Ìyá bí ẹ bá fẹ́ sí pálíà kò ní balada nítorí pé ẹsìn ò sínú bahimatul anam. Bahimatul anam náà láti fi lè pa ilé yàtọ̀ lọ́wọ́n ọba àlékélá yọ ọgbà. Ọkẹ́ ọ̀rọ̀ pé à mo ní ọgbà tí mo ti ń sin ehoro. Ẹ mọ ẹ bá ń pe ehoro mẹ́fà jáde. Ẹ jẹ́ ìpa ehoro kí n pálíà àbí kí n pa jẹun pálíà. Ó gba àwọn nǹkan wọ̀nyí bó ti wulẹ̀ kó pọ̀ tó ló ń kà ọlọ́run ọba àlékélá ò ní gbà níjọsìn. So ìmọ̀ ṣe mú nídìí nígbà tí ẹ̀ bá ń fi ehoro pa iléyá àbó ń fi ẹ̀sìn paléyá pẹ̀lú wípé ehoro halal ní ehoro láti jẹ halal ní ẹ̀sìn láti jẹ. Àwọn nǹkan tí à ń tọ́ láti ṣàlàyé nìyẹn pé àwọn nǹkan tí wọ́n bá sọ fún wa wípé ẹ fi ṣẹ̀sìn òun náà ni kẹ́ fi ṣẹ̀sìn. Torí pé tẹ bá bí láwọn tí wọ́n ṣe mú nídìí nísìnyí àwọn ó sọ fún yín wípé ẹ̀sìn náà ni àwọn ń ṣe tọ̀. A lè sọ pé nǹkan ẹ̀sìn ni àfi ká kọ́ kó wà lákọọ́lẹ̀ tí ò bá ti sí lákọọ́lẹ̀ nínú Quran tí kò sí lákọọ́lẹ̀ nínú Sunna níbi sọ́sọ́lá bó ti wulẹ̀ kí àwọn èèyàn pọ̀ tó ní díẹ̀ ọlọ́run ní gbà níjọsìn gbogbo ẹnu àfi sọ ilé ọlọ́run ní gbà níjọsìn. Nítorí náà àpèjúwe tí a mú wá níbi àwọn ìjókòó mi sẹ́yìn a tún mú àpèjúwe yẹn wá náà bákan náà. Ìpè tá a bá ṣàkíyèsí a rí wípé àwọn èèyàn bí wọ́n dájí láti bí ilé ọba Adéjì Àkúrẹ́ dé Tẹ́nsákò Dádégbémilé a rí pé àwọn èèyàn kan máa ń gbálẹ̀ lójú sí ìkan máa ń gbálẹ̀. Tẹ́nìkan wá rí pé kí ló táwọn ilé ń gbálẹ̀ ẹnìkan sọ wípé ilé kan ń gbà kì í sọ̀fẹ́ o ìjọba ń fún ọ ní sálárì ó ní pé sálárì èmi náà lè gbá nǹkan tó jù bá ń lọ ló bá mú gbálẹ̀ ló bá lọ rà gbálẹ̀ ló bá gbà láti Adé Super ó gba Adé Airport. Ó gba fóṣùkùn kódà ó tún gbà ju àwọn tó gbà lọ kódà ó tún gbà mọ ju tiwọn lọ ó tún tẹsán mọ. Ó dà ìgbà tí ń gbà gan àwọn tí wọ́n ń gbà tiwọn tí wọ́n gbowó wọn gbà èyí wọn tún ràn wá lọ́wọ́ kódà àwọn ò ní sọ pé kó sọ̀bálẹ̀ lẹ̀ ó wá di parí oṣù ó wá lọ sí Àkúrẹ́ South Local Government ó fẹ́ gba sálárì. Jọ̀mọ́ tó bá tò sórí kíù yóò kàn tò náà ni kò ní voucher tí wọ́n fi pèpè àsálárì ẹ̀ kó wulẹ̀ sí because originally gan wọn ìjọba ò wulẹ̀ gbà síṣẹ́ tó yorùbá sì ní iṣẹ́ tí a kò ṣe wọn àtàbùkù náà jọ ń kọ́ wọ́ọ̀rùn papọ̀ tó gbogbo àwọn mùsùlùmí tá à ń ṣe múlídì gbogbo ẹ̀yìn mùsùlùmí tá à ń ṣe múlídì ẹ̀ jáwọ́ kó omi múlídì o múlídì kì í ṣara ẹ̀sìn wa o alábọ́rùn tó fẹ́ jẹ aṣọ ni o gbogbo àwa tá à ń ṣe múlídì múlídì kì í ṣara ẹ̀sìn wa torí pé Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kò legislate ẹ̀ fún wa pé ara ẹ̀sìn ni. Àwọn sàábé náà wọn sì legislate rẹ̀ pé ara ẹ̀sìn ni torí wípé tí ó bá jẹ wípé bùkátà béèrè fún kí wọ́n ṣe nígbà táwọn bí ń bẹ láyé tàbí ìgbà tó tiẹ̀ wá lọ tán gan bùkátà béèrè fún kan ṣe but wọ́n ṣe eléyìí àwọn àáfàá àwọn òní ha rìhí súnà tó ń tẹ̀kíyà eléyìí súnà pé ẹ drop ẹ ni bá ẹ mọ ṣe torí pé kò sí nǹkan tí ó sọ wípé wọ́n ṣe ṣe tí wọ́n bá ṣe kò sí so wọ́n sì padà ṣe náà so ha rí súnà tó tẹ̀kíyà àwọn àbò sọ wípé eléyìí ẹ pàtì ẹ mọ ṣe kí ni o ẹ mọ dé ìdí rẹ. Bákan náà lábẹ́ eléyìí ó tún ṣẹyọ ìmọ̀ sọ wípé à ń ṣe birthday fún àwọn ọmọ wa pé wọ́n bá ti pé ọdún méjì á ti kí ni o á sọ pé a fẹ́ ṣe birthday wọ́n bá pé ọdún mẹ́ta á sọ pé a fẹ́ ṣe birthday a bá rí pé ọdún báyìí báyìí báyìí á sọ pé a fẹ́ ṣe birthday fáwọn ọmọ ó ti kó láwọn ọmọ ní ìsinyìí o ní ìsinyìí báyìí àwọn àgbàlagbà náà ti ń ṣe birthday o ní dọ́hun dọ́hun àwọn ọmọ kéékèèké ni wọ́n ṣe birthday fún ṣùgbọ́n ní ìsinyìí àwọn àgbàlagbà náà ti ń ṣe àwẹ̀jẹ wẹ̀mú wípé ọjọ́ táwọn ó lò láyé ó ti dínkù ó ń dínkù èèyàn ní 10 million account ní alẹ́ wednesday nígbà tó dárọ̀ thursday ó ti rí débìtà láti 6 million ti kú lákàntì ẹ̀ ó wá di ọjọ́ thursday ló bá pa àwọn ó ní òun fẹ́ ṣe wẹ̀jẹ̀wẹ̀mú ó lóun fẹ́ ṣe wẹ̀jẹ̀wẹ̀mú wípé owó tó ní lákàntì ó dínkù jọ̀mọ́ ìṣẹ́gbẹ́ yẹ kó mọ̀ ìbànújẹ́ ni so àkàwé yìí náà ni amúwá fún ọ̀rọ̀ ìmọ̀ọ́ṣe ọjọ́ òbí torí pé ìmọ̀ọ́ṣe ọjọ́ òbí àti sọ́ di kíni o àti sọ́ di ìbáàdà
ọ̀la ìsàmínà lè.

ibada ti fi se ta ba de so pe a fe mo se ijosin agbodo ri akole at least awon yesu na wo ibaya no risala abraham bin auf sabin but you see awu anabi ni aulim wala obishat anabi ni a peran o ko fi se wa nimo o ile istifan awoje we nunu bakan na ti eyan ba lanfani lati bimo olon ba so mo fun yan anabi zra anabi legislate wi pe ah e ba dijo keje o e ba dijo keje te bimo o e fa ori omo o e peran fo mo o e si so loruko o gba awon kan yi anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam gbo e na ni anabi ni ona fun wa iwa mo wa into so mo ka kiri nigba te pe a fe mo fi iro fun na ni anabi wa muhammad sallallahu alaihi wasallam gba ti won de medina awon ara medina na kuku ni ti won se gbe odun gba ta na bi gbo anabi ni qad abdallahu lakuma khayran min dhalika olorun ba le ki ola o ti fi nkan to lore ju yen lo o ti fi ropo fun yin ara medina na ni odun ma so don ajo ojo odun anabi ni olorun ba ti fi nkan to lore ju yin lo olorun ba le kola o ti fi di fun Eidul Adha ona ni kini odun leya wa Eidul Fitri ati odun itunu awe wa Eidul Usbu ati odun oso ose wa huwa yawmul juma woni ona ni a ojo juma e ri wi pe gbogbo awon nkan wonyi ona lo ni awon ijosin ta ma si ni be ojo odun itunu awe ayo daka alo sirid koda anabi sallallahu alaihi wasallam o so fun aye pe ni ida bade idi o osina fila abade idi la qabla hu wala bada osina fila saaju ki atopio osina fila le ngba ti awasi kini o baba kiro tan gbo awon kan yi a ri pe tashri'i ni ofun ti olorun oba ale ke la to la kale lato da anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam oni gbo awon kan yi eyin olugbo wa ninu ile eyin olugbo wa ninu ile ki a gbiyanju lati mu gbogbo awon nkan ti a n so yi ka mu wa si a iwase pe olorun oba ale kola ko jo inu ola inu ọrun re ko je ki a gba tito ko se wa ni eru ti yoo gba tito pelu qala allah qala rasulullah sallallahu alaihi wa sallam ko se wa eru ti yoo gba tito pelu nkan ti olorun oba ale kola ni ka se ni Quran pelu nkan ti anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam to ni ka se ni sunna ka mo tun mo mo wa fin di koko kaakiri ko mo wa para lojo yi pe a o mo je ise ti won ran wa nitori pe ise ti a ko ran ni ohun ati abuku iwo lojo rin eyin olugbo wa ni pari pelu ogo Olorun ba subhanahu wa ta'ala ti o ba tun di a ijoko to nbo a tún mọ tẹsíwájú lórí àwọn mọ̀sáì ilé tí ó jẹyọ látara ní tí a pe àkórí rẹ̀ tí a ń bábọ̀ wípé báàbò máa já àánà sábàbà kúfúrì báni ádámọ́ wàtẹ́ríkìhí díìnìhí wàlùbùlù fi sọ̀ọ̀lìhì torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a ń sọ yìí a rí wípé ó sẹyọ látara agbọ́nrin sábàbí tó fa kẹfìrí àwọn ọmọ ànábì ádámọ́ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ìfẹ́ àníjù àti ìfẹ́ àhọ́bú tí wọ́n ní sí àwọn ẹni rere tí wọ́n ní sí àwọn ààyò Ọlọ́run tí wọ́n ní sí àwọn ànábì Ọlọ́run tí wọ́n ní sí àwọn àyànfẹ́ Ọlọ́run tí wọ́n ní sí àwọn ààyò Ọlọ́run ọba torí pé kí ni o gbogbo àwọn nǹkan wọ̀nyí tí àbá máa fira wa padà ó lè padà fàá lọ sí oko ìjáde kúrò ní ẹ̀sìn Ọlọ́run ọba àlékún lákòjọ́ ó mọ̀ sí wa ní kẹfìrí ìgbólé ta ti ní láti ìwáṣẹ̀ ọlọ́run kó jọ kó fi sínú mizanu àṣà náà ti wa àti àwa tí à ń rin àti àwa tí à ń gbọ́ títí jọjọ́ mẹ́jọ tí a tún mọ̀ pàdé lórí ètò yín ètò wa ètò àlèyídáyà èmi ọmọ ìyá yín abu ayman alásálí ló ń dágbére fún wa wípé likọ́ọ̀bù náà bí lásálí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.

0: pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ká àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti díwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látọ̀dọ̀ Airtel.
2: Adama FM, I like it forever.
3: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
4: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oyún fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín o kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó àfún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde àá gbé ọjà rẹ̀ fún yo de tun ma sanwo lo nkan ti CDK wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
3: office nigba to je pe ni e pe kankan kiri
5: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to ti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
3: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di gba kan na e seun
5: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to ti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
6: CDK there for you
7: yeah.
6: Say after me.
8: Okay.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: Live it, live it, Marco.
11: ADABA
10: 89 Adaba.
12: Could they get with you? It took a taketon sharing. Robe tori taya tin bele yin ba ni soro taya ti waju oni le rin gere mo nitori e lo fi ye ka jo ma gbo eto yi a le mo bi toro awon to n gbe lagbegbe wa ku si ati pa ti a le sa lati le rebuild tabi restructure awon kan to mehe ojojo Wednesday in leto yi lori radio Adaba ni agogo manu abo irole igbimo to n bojuto ile ise Dorian Home Charity and Social Development to kale soke aro idare road Akure ilo ni ke ja jo gbo ti Wednesday yi o eyin ju anu God bless you all.

0: ẹ kú déédé àsìkò yìí ẹ kábọ̀ sórí ètò pàtàkì ètò tẹ́ ẹ ti ń retí ẹ ẹ̀yinjú àánú ẹ̀dá tó bá ń bẹ nílé ayé yìí tó bá ń fẹ́ kí olódùmọ̀rẹ̀ ọba kó ṣe àánú fóun kó fojú rẹ wo òun òun náà tún gbọ́dọ̀ ní àwọn ọkọ̀ tóun náà ó máa ṣojú àánú fún ìdí rẹ tí o máa ń tọrọ nǹkan wípé jíjí tó o jí lónìí o o fẹ́ bá ojú rere ọlọ́run pàdé o dẹ̀ ń fẹ́ bá ojú rere èèyàn pàdé ǹjẹ́ o ti o gba àdúrà pé kí àwọn èèyàn náà kí wọn ó rí ojú rere láti ọ̀dọ̀ tìyín give and take lọ̀rọ̀ ilé ayé yìí ni mo ṣe ní pé ipòkípò tó bá wà ìrẹ́ náà ṣe dáadáa kò í ṣe gbogbo ìgbà ló jẹ́ pé kí ni orílẹ̀-èdè fẹ́ ṣe fún wa kí ni ìpínlẹ̀ wa fẹ́ ṣe fún wa kí ni àwọn ẹ̀gbọ́n fẹ́ ṣe fún ọ kí ni àbúrò fẹ́ ṣe fún ọ ìrẹ́gọ́ ò tí ì ronú rí pé kí ni ìrẹ́ gan kí lọ fẹ́ ṣe fún ẹlòmíì ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ yẹn o kí ni wọ́n ronú pé ìrẹ́ lè ṣe láti ran ẹnì kejì lọ́wọ́ ẹ jẹ́ ká ronú nípa ẹ̀ ẹ kábọ̀ sórí ètò ọ̀hún lẹ́ẹ̀kan sí o ètò tá a pè ní ẹ̀yinjú àánú mo ti máa ń sọ lórí ètò yìí wípé oríṣiríṣi nǹkan oríṣiríṣi àǹfààní ní ń bẹ nínú pé kéèyàn ò ní ẹ̀yinjú àánú ẹni bá ti ní ẹ̀yinjú àánú olóore máa ń dìde sírú wọn ibi táwọn gan ò tiẹ̀ fọkàn sí ẹni bá ti ní ẹ̀yinjú àánú tó bá fẹ́ ṣubú àwọn kan máa rọ̀gbà yìí káwọn ò ní jẹ́ kó ṣubú ẹni tó bá ti ní ẹ̀yinjú àánú tó bá nawọ́ báyìí pé nǹkan ẹyọ ọ̀kan péré ní ń tọrọ ní ń wá tí ń bẹ̀bẹ̀ fún olódùmọ̀rẹ̀ kó pèsè bí méjì mẹ́ta kan máa jáde ni torí òun náà ti ṣe é fún ẹlòmíì reciprocation lọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá ti ṣe é fẹ́nìkan ṣùgbọ́n wá ṣe é ṣe kó má jẹ́ni tó ṣe é fún yẹn gangan ló mọ̀ sán kó wá látàbá bò ní lọ́nàkọnà lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà ẹ jẹ́ ká ní ẹ̀yinjú àánú tó mọ fún olúbòmí ló kọ tèmi ẹ káàbọ̀ sórí ètò tòní àwọn àlejò mi wọ́n tún ti wà ń kalẹ̀
1: ẹgbọ́n rẹ o ṣàlàfin àlàbáyé o
0: a kò ṣáà rí mo ṣáà rí pé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹ ṣáà mi orí ọ̀rọ̀ yẹn kí ló ṣe ó ń lọ sí
1: ó ń lọ déédéé ó lọ torí nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí nìyẹn àwọn mi ò mọ̀ pé ó yẹ káwọn náà máa ṣe àánú fún yìí wọ́n máa rò pé káwọn ṣáà máa gbà ni orúkọ mi ni victoria emmanuel èmi ni matron doriahu bí tí wọ́n máa ń kó àwọn ọmọ aláìní àwọn ọmọ tó kù káàtó àwọn tí ò ní ìyá tí ò ní bàbá sí lọ́nà ìdọ̀rìn làkúrẹ́
0: ẹ̀yin kọ́ bàbá wa.
2: Orúkọ tèmi ni olùṣọ́àgùtàn ìdòwú àríyọ̀ èmi ni mánéjà iléeṣẹ́ dorian home.
0: Olùṣọ́àgùtàn
2: bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. Ìbọn kì í ṣe àgùntàn gidi o
1: ènìyàn ní ìbẹ̀rẹ̀ àwọn
0: ṣe mọ̀ pé wọ́n tẹ̀ sọ wọ́n ní jésù sọ pé ẹ tẹ̀lé mi ká lọ èmi ó sọ yín di apẹja èèyàn kò mí ìgbẹ́ ẹja ni wọ́n máa fẹ́ẹ̀ṣẹ̀ àwọn èèyàn
2: kiri
0: wọ́n máa jìrì ọkàn
2: wọ́n máa jìrì ọkàn ènìyàn
0: àwọn àgùntàn tẹ̀ ń ṣọ́ṣẹ́ ṣáà ń tọ́jú wọn dáadáa
2: ọlọ́fọ́ àtọ́jú
0: torí àwọn ọkọ wọn ní àgùntàn tí wọ́n fi sí ìkí àwọn oúnjẹ làwọn pa àgùntàn yẹn jẹ
1: àtọ́jú wọn bó ṣe yẹ àwọn àtọ́jú wọn bó ṣe yẹ ọlọ́fọ́ alágbára
0: ẹ̀ṣẹ̀ púpọ̀ tó ẹyin èèyàn wa nú ilé mo tún kì í lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò náà a tún ti dé o ibi tí a bá ọ̀rọ̀ dé ẹ wà ní ìjẹjọ torí mo ti sọ pé ẹyin tí ẹ wà nú ilé wa gbọ́ mo fẹ́ fún yín ní àǹfààní kan àǹfààní yẹn ni pé ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ ní ìmọ̀ràn torí mo máa ń sọ ní gbogbo ìgbà wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a mọ̀ ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ rédíò tẹlifíṣàn nǹkan kan tá à ń ṣe sinimá olúwa bá kàn fún wa ní àǹfààní yẹn ni àwọn kan bẹ láàrin ìlú tó jẹ́ pé tẹ́ bá wo okun àti agbára tolúwa ọba fún wọn láti pé káwọn láti lè sọ̀rọ̀ láti lè art láti lè ṣe gbogbo nǹkan wọ̀nyí ó pọ̀ gan ṣùgbọ́n wọn wàá rí àǹfààní láti display ẹ̀ àwọn bàbá tó máa ń tayò lọ́wọ́ ìrọ̀lẹ́ yẹn wọ́n ṣe àwàdà gan wọ́n lówe lẹ́nu wọ́n ní kílẹ̀ ọ̀rọ̀ lẹ́nu ṣùgbọ́n kò sí àǹfààní fún wọn láti dé iléeṣẹ́ rédíò torí ẹlòmíì iṣẹ́ tó ń ṣe gan tó fi ń jẹun o lè má jẹ́ kó ráyè òun mo ṣe ní pé ìrẹ́ tó bá ní àǹfààní láti bára ẹ níbi tó ti lè lo ẹ̀bùn tó lù ọba fún ọ mọ̀ dúpẹ́ má dẹ̀ ṣe ẹ̀bùn yìí lò mo rí ẹni tó yẹ pé ó láǹfààní láti sọ̀rọ̀ to wa ti de radio to n pelu enikan ba janu ile won ibe lo n gbe lo eh to enikan ba kiti o tete gbo ibe lo n gbe lo be enikan ba yaju si abi ede aye de kan sele laarin won e wa gboruko e ni asilo agbara ni won pe gbogbo kini won yen even awon to n ja boxing yen training ti won se fun won ni wipe e budo ba yo ja ni gboro o ti ko ise yen oluwa ba fun elebun e sugbon don't use it fun po fe fi ba yo ja ni gboro mo fe lo anfani yi fun eyin te wa nu ile tori elomi to ba wa nu ile to n gbo eto in to wa ni ku ti e gan tawon eyan le je anfani e o n gbi nbe yo ma so pe ah o de ye ko so bayi o eh o de ye kan so bayi o mo fun eyin te wa nu ile lanfani edikeni to ba fe ba wa dasi eto yi to mo pe ohun fe wa gan physically ka jo wa dasi ko pe mi eyin ti e de ma n pe wa na lojo mejo mejo mo ki n pe ku ise tori ara n tanso anfani teyin le lo lati ran awon omo ti o lobi lowo niyen ka gba won nimoran to iye gbe akoti ojoko ibi ti aba eto de ni jejo ni pe awon omo lobi yi awon omo ti o lobi ki lo ma n fa tomo fi n di alai lobi e je ka tun tesiwaju loni
1: ohun to ma n fa ki se pe won o lobi ẹnìkan náà ló bí wọn bàbá ló bí wọn ìyá ló bí wọn ṣùgbọ́n tó máa ń fà á ni pé ọ̀pọ̀lọpọ̀ ó ti ṣe ju agbára ẹ̀ lọ nípa pé ó ti bí ọmọ tó ìwọ̀nba ọmọ tí ò lè tọ́jú ló ti bí ìdí èyí ẹ rí bàbá mi á sá kúrò nílé ó lè sọ fún ìyàwó ẹ pé ah torí pé apára òun kò ká o òun fẹ́ lọ wá ibi tóun á ti tún rí iṣẹ́ kún iṣẹ́ tóun ṣe kí owó lè dé ibẹ̀ ó lè lọ kó má padà ìgbà tí ìyàwó náà bá ti ṣe agbára tiẹ̀ tó rí pé kò ká òun náà kúrò nílé àbí kó fa àwọn ọmọlẹ̀ kólúkálùkù máa wá jíjẹ mímu tiẹ̀ káàkiri ìyá lè jáde lọ sọ́jà àwọn ọmọ dẹ̀ ní àwọn náà máa rìn káàkiri ẹlòmíì á lọ síbi tí wọ́n ti ń ṣiṣẹ́ bóyá tí wọ́n ń tóúnjẹ á ní mo fẹ́ bá yín fa bọ́ àbí á kàn máa ṣàárín káàkiri kì í ṣe pé bóyá wọn ò lóbi àwọn wọn ò rẹ́ni tọ́jú wọn ni wọ́n ṣe máa rìn káàkiri
0: kì í ṣe pé wọn ò ní òbí
1: ẹ̀wọ̀n rẹ̀ ní tọ́jú wọn
0: òwe àwọn àgbà kan sọ pé ẹrú ní bàbá ọ̀nà ló jìn that is pé ọmọ tẹ́ rò pé ẹrú lélẹ́yìí òun náà ní bàbá kan tó bí sílé ayé kí olúwa ọba ẹ̀yin ọlọ́ ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wà lórí ètò yìí ọlọ́run ọlọ́jọ́ òní òní jẹ́ kí ọmọ yín kó di aláìlóbi olúwa ọba yẹn tọ́jú ẹ̀ ó dà ìyẹn tún ní abala kan lára táwa ni ká dálẹ̀ bì nínú ọkọ̀ àti mẹ́nuba àwọn ọkùnrin tó máa ń donate
1: bíi káàkiri
0: a dẹ̀ ti mẹ́nuba torí ní ìjẹjọ tẹ̀yìn ò wá a sọ̀rọ̀ nípa àwọn ọmọ náà tí wọn ò ní kí ẹ̀ tí wọ́n torí bẹ́ẹ̀ lọ gbóyún lọ́dọ̀ ọkùnrin tápá àwọn òwà ká nǹkan tí wọ́n bí ilẹ̀ mọ́ èwo míì ló tún ṣẹlẹ̀ tó ń fa sábàbí tọmọ fi ń di aláìlóbi.
1: Kì í ṣe pé bóyá ọkọ àbí bàbá ni wọn ò lẹ̀bi gbogbo méjèèjì ní ẹ̀bi wọn lẹ̀bi kò yẹ kí wọ́n fọmọ wọn sílẹ̀ torí pé kí ni tẹ́ bá wo àwọn ọmọ yìí ẹnìkan àwọn kan máa sọ wọ́n ní jẹ́jẹ́ wọn ni wọ́n jókòó sọ̀run ìyá àti bàbá ló gbé wọn wá sílé ayé so wọ́n ti mọ̀ pé àwọn ní agbára láti tọ́jú àwọn ọmọ ẹ̀ so ohun tó yẹ kí wọ́n ṣe àti bàbá àti ìyá ni kí wọ́n jókòó kí wọ́n mọ̀ iṣẹ́ tá à ń ṣe tí ò bá tó láti tọ́ àwọn ọmọ ẹ̀ kí wọ́n wá kún iṣẹ́ tí wọ́n ń ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ti bàbá sọ pé bóyá mistake àbí àìmọ̀ wọ́n ti bí ju ohun tó yẹ kí wọ́n bí lọ so àdàní sọ pé torí pé ẹ ti bí ju ohun tó yẹ kẹ́ bí lọ kẹ́ sọ wọn àwọn kan nù àbí kẹ́ fa àwọn kan sílẹ̀ gbogbo wọn náà wọn gbúdọ̀ tọ́jú wọn ni ṣùgbọ́n wọn gbúdọ̀ ṣe bágbára wọn ṣe tó kí wọn má ṣe ju agbára wọn lọ ẹ rẹ lómi o iṣẹ́ tó ń ṣe owó díẹ̀ ló ń gbà á fẹ́ ṣe ju bí olówó ó yá nílé wọn báyìí ìrẹsì àti crayfish ló lè jẹ afẹ́rẹ́ ẹran afẹ́rẹ́ ẹja ó ti ṣe kọjá agbára ẹ̀ so kí wọn má ṣe bágbára wọn ṣe tó ọlọ́run á dẹ̀ bá wọn gbẹ́rù ẹ̀ bọ̀ kí wọ́n má fọmọ wọn sílẹ̀ kò má kò àwọn méjèèjì wọn lẹ̀bi wọn ò sì lẹ̀bi ni wọn lẹ̀bi nígbà yìí pé wọ́n bá fọmọ sílẹ̀ kí wọ́n má fọmọ wọn sílẹ̀ kí bàbá náà má dẹ̀ sá kúrò nílé ìyá náà kó má fọmọ sílẹ̀ pé ah ṣé bí bàbá ti sá lọ èmi náà ìwọ̀nba ni mo lè ṣe ẹ má pa mí ìyá mi máa ń sọ bẹ́ẹ̀ wa ni a ma pa mi mi ki se baba yin lo ti sa lo yen ki ya gan ma so be iwon ba agbara to lo ba fun lati toju awon omo yen ko toju won
0: toju e
1: a ri iya mi to je pe aso to won gan o ma ta ko fi le ri owo kun owo abi ko fi sanwo ile iwe abi bi to mo tin kose so ko ma fi awon omo yen sile iwon ba agbara to lo ba de ri pe won se bo ti yen olorun a de ma bukun a de ran laanu si won tori awon omo egan won langeli ti won to mama mu albaraka wa fun won
0: o da ile te so kekere pe ki iya ati baba ki won jo so wopo ki won ba je ki arin won otuka ki won ba le roju raye ri fokan ba le toju omo e ba mi so yen lede yibo ka fi ba won yen wa so ni ile
1: e je ki kokan so lede hausa
0: lede hausa
1: to e mun gen sheku de yan manna mo ne maso aiki a gidan marayu wanda yana nan akure hanyar idori yau na muna magana cewa iyaye su yi kokari su lura da yaransu kan mu bai yaranmu ba Allah ya ba mu yaran nan kuma yara albarka ne daga gurin Ubangiji so ya kamata mu lura da su Ubangiji ya ba mu su so mu yi akaci kokarin mu duk yanda Allah ya tanada mana mu ya kaci kokarin mu mu nemi abin da zamu lura da yaran nan saboda me gobe ana cewa yara ne manyan gobe yara manyan gobe so duk abin da muna da shi mu yi kokari mu lura da yaran nan kuma Allah zai tanada mana zai albarkace mu a cikin sunan Yesu ami
0: eh jo ke to lo si ti ibo mo gbo gobe nje ija ko lo nje gobe
1: no ola that is the children are ambassadors of tomorrow young shall grow
0: okay
1: the young shall grow that's they are ambassadors of tomorrow awon mo yen o le di governor
0: mo lo lo dola
1: eh lo jo
0: le ni gobe ti won le tori orin kan wa won lo di gobe o dola ti eni yen ni emi ro pe gobe a fa gobe nbe yen awon eyan ma se ede lo to eyin eyo wa o ni e ti gbo yi e ti e je omo iya wa won ni e je ki opirin atokunrin ka jo so wopo ka jo toju awon omo won yi tori awon lo ni ojo ola ile ise pataki ti won pe ni ile ise Dorian Home ti won kale si popona Idore ni koja Adofure awon ni won se onigbowo eto ye ile ise yi de boju to awon omo to kude e ka to fun ki se ohun ti olubi nikan opolopo awon opo awon ti abarapa awon ti boya e nipa iyara ni won se ni nkankan gbogbo won ni won toju nbe nigba ta ba n se eto kan ni pari odun awon eyan ma n wa ti wọn fún wọn lẹ́bùn lọ́tún lọ́sí ẹ̀yìn tí ẹ bá dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ partner pẹ̀lú ilé iṣẹ́ yìí ẹ pè wá àbí kẹ́ wá síbẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ náà ló fẹ́ ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn ṣùgbọ́n tí wọn ò mọ ọ̀nà tí wọ́n gbé gbà ó kan anybody ló lè ṣe àtìlẹ́yìn fún yàn àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn kájọ pawọ́pọ̀ kájọ sowọ́pọ̀ kájọ tọ́jú wọn ìrẹ́ tó bá fẹ́ partner bóyá a tún ní ilé iṣẹ́ kan adígbọ̀n kankan hallu anisi ibi ta wi yi en te fe se ayeye nla abi nkankan owo ta ba tun ri nigba ni hallu yi won la fi toju awon to wa nbe tori opolopo awon omo lo wa nbe to je pe elomi inu gota ni won ti gbe omi eko oko ti won oko ti ko ni ya
1: o le were lomo
0: be e imi oko o bi awon agana lo fa sababi to fi drop omo sile awon omo won yi te ba de ri won bayi ayayayaya won so ebo ti won da ti won wuyan lati ri soju Dorian Home lo n take awon adupe pupo lowo yin e je ki adode keji na ki n to wa pe number ti e ma pe wa si lati nu ile mo n bo
3: kù dédé wòye o. ètò pàtàkì tó ń ṣe ara ìlú ní àǹfààní ló máa tún dé yìí. sórí ẹ̀rọ rédíò àdàbà. ẹ̀yin ju àánú lorúkọ ètò dẹ́ẹ̀. ó máa ń dá lórí bí a ṣe lè dáàbò bo àwọn ọmọ tí ò lóbìí. tàbáwọn tó kù díẹ̀ káàtó fún. ewo bí bójú tó àwọn ìran tá a wà yìí. èló lè jẹ́ kí ìran yìí àti èyí ti ń bọ̀ ó lè rẹ́sẹ̀ tilẹ̀ láti débùté re. ṣùgbọ́n tí nǹkan bá ń ṣe kere mo nitori e lo fi ye ka jo ma gbo eto yi ka le mo bi toro awon to n gbe lagbegbe wa ku si ati pa ti a le sa lati le rebuild tabi restructure awon kan to me ododo Wednesday in the to yi lori radio adaba ni agogo manu abo irole igbimo to n bojuto ile ise Dorian Home Charity and Social Development to kale soke aro idare road akure iloni ke ja jo gbo ti Wednesday yi o eni ju anu God bless you all.
0: To oni e ti gbodi o e je ki a jo se ka jo so wopo ka jo tun orilede yi se laarin iseju bi email o kan to ku number ti e le pe wa si oni 081 6251 3991 081 6251 9991 081 6251 9991 number yen ni ki e ma gbe wa si kini awon kan mi a se n bo lori in to te ye ka mu bo loni ni pe ki lona ti a le gba oda hello
4: e ma pro le sir
0: e se pupo e pro le o
4: e ma ko eto
0: e seun
4: Olorun ma ran yin lowo o
0: ami ami
4: awon madam na to n soro lataro Olorun na ma ran won lowo o
0: ami
4: o ni da mo mo won na ni do mo lomo o
0: ami
4: mo ni kikin yin esun elero ni lo tun soro lati ran akoko
0: ah e se pupo e se pupo e se pupo ti e ba wo pipe yen gan encouragement hello e to le o hello ah ila yeja awon to n pe wa yi won je ka mo pe won ba eto yi bo won gbadun yato si pe won gbadun e idanileko ta n se lori e a fi n ko awon eyan logbon ni e bojuto omo yin te ba de ti ri omo olomo e fokan si pe to ba jo omo ti yin ko hello hello ide ni e to je pe won ni
5: hello
0: hello
5: hello
0: hello
5: hello
0: hello
5: Yes, sir.
1: All right, thank you, God bless you. A koja
0: usalo
1: asalo
0: a lo won le je kolopa
1: wa lo ke wa mu awon fe so fun won pe olopa o le mu yin won ni se kankan fun yin te ba ti riru omo be e ma fo omo na sile e gbe omo na ada ke gbe lo si nearest police station abi ke wa ile omo alaini abi orphanage bi ru Dorian Home e le gbe won wa sibe tan ba gbe won wa sibe awa ma se gbogbo process
0: bi joba se ma npa
1: pe npa yen npa tori aye ke odede gbomo tan ba gbomo wa awa na ma lo ba joba ipe lagbaja bayi o gbe omo wa ibi to ti ri ni won de gba gbogbo e kale then awon lo ma wa so pe e gbomo lo si ibi e gbomo lo si ibi ko ma fo omo sile tori pe kiri a mo tomo yen ma da ni ojo ola e ma je ka fi won sile ka ma de beru tori iberu lo ma fa opolopo tan ma ri omo ibu ninu ni agberiko won ma ra omo tan ma sonu abo omo to kan rin kaakiri won ni ah ki kuku so omo mi ki so omo aburo mi ki so omo egbon mi ko si n to kan mi
0: o le je ki n wa lo jiya
1: oro jiya e ti mi o mo n pa e ma je ka se be
0: da ti eyin bayi gege bi osise Dorian Home ibi ti e le soro de o ni gbedeke awon bi kan ṣugbọn awa gẹgẹ bi atọku eto onibi ti awa le sọrọ naa de ibi tawa le lọ o ṣeṣe kẹyin ma le lọ bẹ ọda ni ìhà tiwa gẹgẹ bi atọku eto tawa de play role of intermediary between the people and the government awa n fasiko yi sọ fẹyin agbẹfu iro ẹyẹ le ma le sọ yẹn wípé ọpọlọpọ yẹn lọ tún ìwà yìí ṣe elomi ma leju kokoko eyin o le so yen e ma worry elomi yo leju kokoko oro te yan gan o mo wo me se ngba mi won ri eni sugba won ti o kose mo se ni e olopa won ni won wa o ye ki won ba wa friendly in to fi won so ni e te ba de be ri pe olopa they are your friend abi ki je be won ti so be won ni ore eyin ni olopa je ofin te olopa nse ni e awon wa mo bi tawon to nse gorogon kan ti won ti ri iwa ti won ohun lo nje kopolopo o be ru elomi gan to ba ri nkan he tori owo nla kan abi nkan kan to fe gbe lo si ago olopa eru omo oba elomi bo ri omo gege bi e se salaye eru omo oba ani tori pe won ma so wu mole ibo lo ti ri se ki e bo je omo wa bere si nle oju ki se gbogbo olopa lo nse be o e ma tori be ke lo pe ota yin ni olopa ona abayo ohun la se nbabo apa kini niyen o kini keji
1: keji ni pe egbe omo te ba le gbe lo e le wa eyan segbe be pe ko ma ba yin so omo
0: na
1: keyin sare lo e da ke lo pe olopa wa sibe abawon health center abawon welfare abi te ba ri ile ise alaini omo awon omo alaini ko to wa ntosi e le lo ba won pe ah a ma ro mo ni bi bayi o e wa ba wa o ona abayo mi tun ni
0: o da se tun wa mo pe atun o ye ka tun fi asiko ina so fun gbogbo awon ile ise te so ilu ile iwosan ile iwosan kan wa ti won le oga osise kan won le ni o won fun ni iwe won sage ebe lo wa po sugbon so je suspension die nigba ti won gbe eyan to accident won gbe wa si ile iwosan yen o de ba ti sona kan tori pe ko si big man kan to gbe wa ki lo de sele ni pe olokada ti won jo n lo machine won subu ẹni yẹn wound gan ọlọ́kadà yẹn òun sì lè òun wound púpọ̀ ó dẹ̀ má lè jó pé ẹnìkan wọ́n gbé ẹni yẹn sí àárín wọ́n dẹ̀ gbé lọ sílé ìwòsàn ìjẹ́mọ̀ pé ṣe ni wọ́n kàn wọ́n ti ẹ̀dá lóhùn kìnìkan ẹ lọ ra nǹkan báyìí wá ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀gá ẹ̀ ló tiẹ̀ kọ́kọ́ bínú ọ̀gá tó ní ilé ìwòsàn yẹn torí private hospital ni ó ní ṣe bí wọ́n láwọn èròjà síbẹ̀ wọ́n á kọ́kọ́ lo ẹ kọ́kọ́ save life àwọn kọ́kọ́ wà tí wọ́n pè ní first aid ẹ rí àwọn bàbá wa láyé àtijọ́ tí àkekè bá gé ẹnìkan jẹ ṣe rí ẹni tó wà nílé kẹfà tó bá ti gbọ́ ló máa lọ mú egbòogi àkekè tó ní sílé tó máa wá fún ẹni yẹn láì gbà kọ́bọ̀ ṣe rí báyìí pé ọ̀làjú tí ó ti gba ojú àánú ó ti gbà dànù tó bá wà nílé ìwòsàn tó gbọ́ president ṣẹlẹ̀ ń bì kan kò sí ní tí ò ní pé kẹ kọ́kọ́ máa tọ́jú ẹni yẹn lọ títí dìgbà tí àwọn ẹbí ẹ̀ tí wọ́n máa dé ṣùgbọ́n ẹlòmíì kò ní lè ṣe ara àwọn kan tó ń fa irú eléyìí nìyẹn ẹni tó bá ti rí ọmọ níbì kan ó lè jẹ́ pẹ́ni yẹn gan ó ń rọ bí ọmọ lọ́wọ́ ni tẹ̀dẹ̀ rí pé eléyìí kò ní agbára láti lọ ilé ìwòsàn ẹ ṣèrànlọ́wọ́ fún èyí tí ìyá wa tí wọ́n ń sọ fún wa nìyẹn kí tún ni
1: ọ̀nà míì ni tá a bá rí ó lè má jẹ́ ọmọ kékeré bẹ́ẹ̀ ó lè jẹ́ bí ọmọ ọdún méjì mẹ́ta tí wọ́n rí tó kàn rìn gbèrègbèrè ká tẹ́ẹ̀mọ ẹni tó ní àbíbí tó ti jáde ohun tó yẹ kí wọ́n ṣe ni pé irú ọmọ bẹ́ẹ̀ ẹ lè mú sọ́dọ̀ kí wọ́n kọ́kọ́ ṣe kí ni kí wọ́n kọ́kọ́ wọ́n oúnjẹ fún torí irú ọmọ bẹ́ẹ̀ lè jẹ́ pé kò tíì jẹun gan látàná àbí jẹta àbí látàárọ̀ ẹ kọ́kọ́ wá oúnjẹ fún tó bá wá wọ́ oúnjẹ fún tó jẹun ẹ wá lè bi àwọn ará àdúgbò ṣé ẹ mọ ọmọ yìí o àbẹ́ ẹ mọ tí ò bá ti ṣàdúgbò yẹn ló ti wá ibi tó yẹ kẹ́ ẹ lọ next ni kẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àbí orphanage home.
0: Kódà tí àwọn èèyàn bá fẹ́ pè yín sà àbí wọ́n fẹ́ pe iléeṣẹ́ yẹn láti bá yín sọ̀rọ̀ bóyá nǹkan kan wà táwọn náà fẹ́ ṣe àbí ètò kan wà abọ́mọ kan wà àbí kankan kí ni nọ́mbà bá mi pe nọ́mbà yẹn.
2: Tẹ́ bá fẹ́ pè mí gẹ́gẹ́ bí manager ní ṣe iléeṣẹ́ Doria Home ẹ pé nọ́mbà 080-358-121-54
0: lẹ́ẹ̀kan sí
2: 080-358-121-54
0: èyí nọ́mbà àti yín náà ń kọ́.
1: 070-55-25-5831
0: 070-55-25-5831 ọjọ́ mẹ́jọ ló tún dà lórí ètò yìí o ẹ ṣe pípọ̀ tó mogún olúbùnmi ló kọ tèmi.
6: Keep it locked on Ada. Ba mi, e fun mi ni phone yin kin ko yin ban se lo ope.
7: Iwo fe ko mi.
6: Be ni o, oya e se Play Store.
7: Ojo ti pe latodun akoko ni mo ti wa nbe.
6: Ah, iyan ni pe ti ni tele.
7: E se o ro pe won nikan lo gbon tarigi inu mero igbalode ni.
8: Omo to ti nlo lati gba to ti wole iwe giga.
6: Eh, iyan ni pe mi ni mo se bere si lo ninu ile yi.
7: Oye iyan sese ye o ni.
9: Odumejo Opay o dabi iten to sese nlo pelu igbiyanju ifokantan ati iduro sinsin odumejo Opay.
10: Opay, it's okay.
11: Your Nescafe is not just a drink, it's your

Iṣẹ́ àtẹ̀jíṣẹ́ kan pàtàkì àdáyébá tọ́lúwọ́ bá fi kí nkẹ́ àwọn ọmọ adarí hun ọ̀lẹ́ olè ṣiṣẹ́ àgbẹ̀ ó dá mi lójú akọni ọkùnrin ló lè mẹ́gàn. Ó yẹ gbogbo àgbẹ̀ pátá lọ̀rọ̀ yìí kan o. Oògùn àtàtà tá a pè ní over power ló ń jẹ́ bíi dẹ́fun kòkó, obì, ọ̀gẹ̀dẹ̀, iṣu, àgbàdo, kaṣú, ewébẹ̀ àti gbogbo nǹkan ọ̀gbìn pátá. Oògùn over power ó ti wà káàkiri orílẹ̀-èdè yìí o. Táwọn àgbẹ̀ ń rà ní wìtìwìtì. Iléeṣẹ́ Futures Chemical Affairs ló jẹ́ alágbàtà káàkiri gbogbo Nàìjíríà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, orí nọ́mbà yìí ni ẹ pè sí 08171891202. Oògùn over power, ọ̀rẹ́ àwọn àgbẹ̀ ló jẹ́ o. Mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Oògùn over power.

ẹ̀yin àgbẹ̀ lókè ẹ̀gàn, mo kí gbogbo yín o. Ẹ kú iṣẹ́, ẹ kú ìgbìyànjú, ẹ kú akitiyan, ẹ kú kó lè dáa. Mo kí yín o, mo kí yín o, mo kí yín, mo kí yín, ẹ kú ìgbìyànjú, nítorí pé alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko, alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko, aláforítì ní gbé lókè ẹ̀gàn. Ṣé mọ̀ pé ọjọ́ abágbésu kọ́ ni súnta, àgbẹ̀ ní àforítì púpọ̀ jù, ọjọ́ abágbèǹgbàdo kọ́ ní yọmọ, eré àgbẹ̀ wà ń bẹ̀ dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fomi jẹ́ fúrúgbìn lẹ́fà ọ̀ka lágbára Ọlọ́run ọba, ojú yín ti rí pípọ́n bí iná lókè ẹ̀gàn, ẹ sì padà rí yindeyinde bí idẹ. Má lọ mọ́ kí yín o, ọmọ olóde Ògúnbíyí tìlú ẹ̀ta igbájú Èkìtì, Kwara, bọ̀dá ẹlẹ́nu

0: Dédé àsìkò yìí o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ Globally, iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ, ló rán mi sí gbogbo àgbẹ̀ pátápátá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni. Ẹ̀yin àgbẹ̀, ẹ má jẹ́ kí iṣẹ́ ó sùn yín. Ẹ wò ó, tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ. Bá a bá ṣe ń ṣiṣẹ́ wa, a rí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé, ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ Globally, èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa. Ká sì kórè lọ́pọ̀ yanturu. Ẹ wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí, ká bá wa dowó pọ̀, ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa. Ọ̀rẹ́ àgbẹ̀ ni wá, a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀. Àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba, baálẹ̀, gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹ gbárùkù ti iléeṣẹ́ Ọbalagbẹ, kẹ́ ẹ darapọ̀ mọ́ wa, ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe, tá a sì tún ń tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i. Iléeṣẹ́ Funtos Modern Farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́, 10,000 students. Bákan náà, ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún. Iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ni kò dúró. Ká kún iléeṣẹ́ Funtos Modern Farmers lọ́wọ́, ká lè jọ gbẹ́rù dákẹ́sàn ti ṣèbálẹ̀ ọjà. Ní báyìí, àwọn èròjà oògùn ti mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni, tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀, èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan. Gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára. Ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu. Àwọn èròjà bíi overpower, amokojípépé, amú ìgbé ayé rọ àgbẹ̀ lọ́rùn, grow mighty, awogbárùn, aṣọkọ fún ẹrẹ, oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́, reactive force, èròjà afúnlẹ̀lókun àti agbára àti nǹkan tá a gbìn sórí ilẹ̀, green star organic soil conditioner, eléyìí ti ń lọ sọ́nà jínjìn láti pèsè oúnjẹ tí ilẹ̀ wa nílò. Bákan náà ni Cure Gold Plus, ẹkùn ọkọ kòrìkòrì lókè ẹgàn tí ń gbógun ti kòkòrò, tí ń ba kòkó, ata, tòmátì àtàwọn nǹkan ọ̀gbìn míì jẹ́. Gbogbo àwọn èròjà wọ̀nyí ní bẹ́ ńlẹ̀, bẹ́ẹ̀ bá rà á, tẹ́ ẹ lò ó, èyí náà ó máa dúpẹ́ fọ́lọ́run ni. Láti bá wa dùn pọ̀, ẹ máa bọ̀ níléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ. Àwọn àdírẹ́sì iléeṣẹ́ wa rèé o, nílùú Ọ̀rẹ́, a wà ní 11 Olúṣèyí Street, Oríta Òjò, Odigbo Ọ̀rẹ́, nílùú Ondo 35 Ilé Mobọ́rọ̀ Street, Sabo Ondo. Bákan náà, ẹ lè kàn sí wa ní Ìjẹ̀bú Ìjẹsà àti Ìwòye Ìjẹsà. A wà ní Oníbòkun Building, opposite St. Matthew Primary School. Fún ìbádòwòpọ̀, ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa pè sórí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: Ààrẹ 0705451 4477, Ìyálájé 08034684419, GM 08051831525, Royal Fada 08066406312. Ẹ má gbàgbé o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ Globally, gbọ̀ngbọ̀n la wà lẹ́yìn gbogbo àgbẹ̀. Ẹ súnmọ́ wa, ẹ bá wa dowó pọ̀, ẹ sì gbárùkù tiwa, kí gbogbo wa ó lè rírè iṣẹ́ àgbẹ̀ jẹ. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ o. Àmì.
1: Ó dá iṣẹ́ ọmọdúpẹ́ o, alálùbáríkà association lèmi náà ń bá lọ. Lọ ní gẹ́gẹ́ tẹ̀lé lùsà sóbà, ìwọ ni kan kọ́ lo tẹ̀lé alálùbáríkà, gbogbo náà lájọ tẹ̀lé alálùbáríkà. Nọ́mbà GM tó dọ́dọ̀ general manager Funtos Modern Farmer, òun náà ni 08051831525, 08051831525. Ẹ ti mú gègé, ok. Ṣé ẹ ti mú? Ok. 08051831525 olódọ́dọ̀ GM wa. Gbogbo sodo yan lẹfẹ́ra odo ìgbàlódé, ẹ pe nọmba wọn. Ibi tẹ bá wà, agbèdọ́dọ̀ yín níṣẹ́jú àyá, kódà bẹ wà ní Canada, ó sì London. Ibi tẹ bá ti wà, ẹ̀yin àgbẹ̀ ló kẹ́gàn, ẹ̀rọ odo rà. Ẹlẹ́ẹ̀kejì náà tún ni oògùn atáǹfọn rere, Care Gold. Ẹ̀yin àgbẹ̀, ẹ nídìí ẹ̀ báyìí o, ẹ tètè rà á. Tẹ̀ ń fi ko tírítírí dé sí ọjọ́ márùn-ún márùn-ún, ọjọ́ mẹ́wàá mẹ́wàá un rárá. Ẹ bá ti fi ko yín, ẹ tún travel. Bẹ́ bá ti fi ko yín tán, tómi ò jìnà síbẹ̀. Àgàgà yín tẹ dó lọ́hùn-ún, ẹ̀yin ti sí fa. e wa ko ni witi witi te ba ti fi ko yin te travel te lo mo ye ko ni tutu days be ni pe yan lo ye takute okerewo rara rara rara te ba ti fi te ku me olo ade mo dawole gba to je pe olorun na la ba duro ni le se wa e o number ilere oko wa are wa e pe number awon na fun awon opolopo alaye lori gbogbo awon kan ta ba ti da ko lati ekan 070 54 51 44 77 lekan si 080 54 51 44 77 number to de odo oga aminu efajeli staiwo eromi dola 080 oni ti yaafin ajoke oba lagbe 080 51 83 15 25 eje kin sare mummy kin to mo kangara mi die die bye rabi ti o ti pari suku e o ti pari project e ti ko project tan o to fi mo rin mere yi se si kan legban aye eyan danu iyebe
2: kokori kori
3: sakatura nson so jambala
2: agba lo amun tin dato lenu igbe
3: kikoko mo ri fogun ojo
2: ka tun mo wo koko
3: ewo ni ka mo nlo irin ka mo nlo gi ka mo nlo file
2: kikoko mo digi
3: kikoko mo pon fere
2: kara koko ko mo fresh kori kodi kodi
3: oh my god
2: e wa wo awon agbe to ba ile ise fun toast modern farmer o ba lagbe gbowopo
3: won se ni ifokan bale lori gbogbo ere oko won
2: ki god plus
3: ki bagi jaki baraje
2: baba se nlo
3: bi abari oko to sun meti odo to ni abata
2: ogunju atojo merin ni gba ko
3: babari oko to jina si eti odo
2: ini ogbon ojo din ojo kan ni
3: eyin agbe je mo soko mo
2: iwo ni ka mo fi oko ni ojo marun marun
3: bo se wulo fun koko
2: la nlo fun tomato ata
3: watermelon ati kukumba
2: gbogbo nkan ti a ba gbin ti oye atojo le baje la nlo ki ogo plus fun
3: ile se fun toast modern farmer obalagbe
2: ini ta
3: 070 54

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kàlẹ́ ìwọ̀nyìí ni àkójọpọ̀ ìròyìn àṣálẹ́ òní bí ó ṣe máa dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM Àkúrẹ́. Ìlàrámọ̀kìnrin àti ròyìn látẹnu Adéyẹmí làwà ṣáájú kókó oníròyìn náà. Iṣẹ́ ṣì ń tẹ̀síwájú níbi tí ọkọ̀ òfurufú ti jábọ́ ní ìgbọ́kọ̀dá. Àjọ ètò ìdìbò iná ti ń tẹ̀síwájú iṣẹ́ wọn níbi ó ṣe kọjọ́ ọgọ́rùn-ún ọdún tí ètò ìdìbò gbogbogbò yóò bẹ̀rẹ̀. Àwọn ọlọ́pàá nílò tọ́lẹ̀ àwọn jàǹdùkú kọlu àwọn ìlú kan nípínlẹ̀ Sokoto. Ròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn òṣìṣẹ́ iná ń tẹ̀síwájú akitiyan wọn láti rí àwọn tó faraba nínú ìjàm̀bá ọkọ̀ òfurufú àjọ ológun ojú òfurufú èyí tí ó ṣẹlẹ̀ lágbègbè tìdò wà ní gbọ́kọ̀dá tí ń ṣoríkò ìjọba àbílẹ̀ ìlàjẹ́ nípínlẹ̀ Ondo. Iṣẹ́ wíwá àwọn èèyàn tí ó faraba náà ló bẹ̀rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun láàrin ìṣòro ọ̀rọ̀ omi àti ibi agbègbè náà èyí tí ọkọ̀ náà jábọ́ sí ìṣeré. Iṣẹ́ àjùmọ̀ṣe láàrin àwọn ológun ojú òfurufú ológun orí ilẹ̀ àwọn ológun ojú omi àwọn ọlọ́pàá tí mójútó ọ̀rọ̀ ààbò lójú omi àwọn àjọ tí mójútó ọ̀rọ̀ ìrànlọ́wọ́ pàjáwìrì ti ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ pẹ̀lú àjọ civil defence àmọ̀tẹ́kùn àwọn àjọ tí mójútó ọ̀rọ̀ àbójú pópó pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì míì ìlú ń lọ lọ́wọ́ ń bẹ̀. Iṣẹ́ ọ̀hún ìlú bẹ̀rẹ̀ níbi wákàtí 24 lẹ́yìn tí jàǹbá náà ṣẹlẹ̀. Nígbà tí ń báwọn oníròyìn sọ̀rọ̀ ní gbọ́kọ̀dá alákòóso fájọ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ọ̀gá ọlọ́pàá Felix Ohagu ṣàlàyé pé kò tíì sí ìròyìn pé ẹnìkan tala nínú jàǹbá náà. Ohagu ṣàlàyé pé àwọn àjọ aláàbò àti àwọn tí mójútó ìrànlọ́wọ́ pàjáwìrì iná ń tẹ̀síwájú akitiyan wọn láti rí òkú àwọn tí ó faraba àti àjákú ọkọ̀ ojú òfurufú náà. Ní báyìí bí ogún àwọn ọmọ ọ̀dọ́ ti ń ṣiṣẹ́ sórílẹ̀-èdè yìí àti ẹnìkan tí àwọn ajínigbé jí gbé nípínlẹ̀ Imo ni wọ́n ti gbà padà látọwọ́ àwọn aláàbò ológun àwọn ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ọlọ́pàá àti àwọn aláàbò míì. Àwọn tí wọ́n jí gbé náà nínú ìròyìn ni pé wọ́n jí gbé lásìkò tí wọ́n rìnrìn àjò gba ìpínlẹ̀ náà kọjá èyí tó fa káwọn àjọ aláàbò kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ àti wá wọn àti láti gbà wọ́n sílẹ̀. Ìròyìn látọ̀dọ̀ àjọ aláàbò ṣàlàyé pé àwọn tí wọ́n gbà sílẹ̀ náà iná ti ń gbàwòsàn báyìí ní iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Ní báyìí akitiyan ti ń lọ lọ́wọ́ láti mọ nǹkan tó fa jíjí wọn gbé òun àti láti mú àwọn tí ó jí wọn gbé tí wọ́n ṣì sá. Olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ fásitì Elisade ìyẹn olóyè Michael Adéòjò ìlú ti rọ àwọn nọ́ọ̀sì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ètò ìjẹ́jẹ́ fún ní ilé ẹ̀kọ́ náà láti mú iyì òdodo àti ìtẹpamọ́ṣẹ́ lọ́kùnkúndùn lẹ́nu iṣẹ́ wọn. Olóyè Adéòjò ló pàrọwà náà níbi ayẹyẹ ètò ìjẹ́jẹ́ kẹta fún àwọn akẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ gba gboyè nọ́ọ̀sì nílé ẹ̀kọ́ fásitì Elisade. Ó ṣàlàyé pé ìfojúsùn nínú ìgbékalẹ̀ ilé ẹ̀kọ́ fásitì náà láti pèsè àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ẹ̀kọ́ èyí tó yè kooro ìwà tó yááyè àti ìmọ̀ èyí tí ó ṣe kókó láti bá lè jẹ́ kí wọ́n wúlò fúnra wọn àti fún ìlú pẹ̀lú orílẹ̀-èdè wọn. Ẹni tí ó dánilẹ́kọ̀ọ́ ń bẹ́ ọ̀jọ̀gbọ́n Christiana Olarewájú Sowumi nígbà tí ń dánilẹ́kọ̀ọ́ níbẹ̀ ṣàlàyé pé ó wá rọ àwọn nọ́ọ̀sì tuntun náà láti wò tayọ à ń ṣe ètò ìwòsàn láwọn ilé ìwòsàn nínú iṣẹ́ wọn. Ó rọ̀ wọ́n láti lo ìmọ̀ gbogbo ìṣe èyí tí ń yọjú báyìí èyí tí ọ̀rọ̀ ìmọ̀ gbogbo ìṣe artificial intelligence ń bẹ lára rẹ̀ tó sì ṣàlàyé pé ètò ìlera ní ẹ̀ka náà ló ti di eléyìí tí ó nílò ìmọ̀ gbogbo ìṣe báyìí. Ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ fásitì Elisade ọ̀jọ̀gbọ́n Philips Oguntunde rọ àwọn nọ́ọ̀sì tuntun náà láti mú ọ̀rọ̀ iyì lọ́kùnkúndùn tó sì tẹnu máa pé ìlànà nípa iṣẹ́ wọn ló jẹ́ ìpákùtẹ̀lẹ̀ fún iṣẹ́ nọ́ọ̀sì ní orílẹ̀-èdè yìí. Akọ̀wé àgbà fún àjọ èyí tí mójútó ẹgbẹ́ àwọn agbẹ̀bí àti àwọn nọ́ọ̀sì lórílẹ̀-èdè yìí ìyẹn dókítà Ngagi Alhazan èyí tí mo dupe Christiana ti osoju ni loro awon to keko jade na lati keko nipa yi ka orilede Nigeria kan se ma awon anfani nibi ti imo won ati ise won yo ti wulo lati ko ipa ninu niyanju isoro eto ilera o to bi awon akeko jade meji de ni 80 ti won se eto ijeje na fun si ise nurse to je mejo ninu won ni lo gba ami oye kini nibe egbe City Boy Movement lo ti salaye pe awon foju sun ati ni bi million kan ibo fun are Tinubu ni pinle Ondo lasiko eto idibo gbogbogbo odun 2027 olumoju to egbe na ni pinle yi Femi Ayejusunle ni o soro na ni bi eto yi ti won se ni ikare akoko o salaye pe iko na ni o ti mu eto isoje ba awon ondebo ati awon olugba agbegbe ohun lati le mu ki egbe na ki o fi gbomule nbe Ayejusunle lo abenu atedu bi awon eyan se jade feto idibo lawon idibo eto wa latenwa o ni eleyi tin waye nitori aisi itaniji ati pe egbe na ilo ti mura si tita awon eyan jilete kuku lati ba le mu awon ipinu re se olumojuto egbe na ni ekun ariwa ondo tajudin loguns ro awon orilede Nigeria lati yan Tinubu pada lasiko eto idibo odun 2027 lati ba mu ki ere ijoba tiwon atiwa ki o mule si olumojuto eto egbe na ni ilarun gusu akoko Sanusi Bashiru so pe eto itaniji fun yan Tinubu pada ilo ti bere ni gbogbo agbegbe ohun awon asaju mi ni bi eto iwode atileyin na ina ro awon olugbe lati dibo fun Tinubu ati awon oludije fe gbe oselu APC yoku lasiko eto idibo odun 2027 Gomina ipinle Ekiti bi odun yi banje nlo ti po fun yise pada kuro ninu ilana eyi ti o je orisu imo ti won ma ipinle na si ibudo imo to bode oni mu ipese ati ilosiwaju oye banje lasiko idanileko kan lori ayeye ogbondun ipinle Ekiti ati idasile re pelu ojo ola re lo salaye pe ayeye na lo ye ko tayo oro sisaye nikan to si ro awon yin ipinle Ekiti lati ronu lori awon aseyori ati awon isoro tin doju ko ipinle na pelu eto won fun ojo ola re oyin awon ti o ja fun oro idasile ipinle na iti awon oba alaye awon asaju lo awon to kosemose awon omowe awon osise oba awon akorin awon iko awon obirin ati egbe awon odo ti won be lara won oye banji wa tun benu ba ipa ti olori orilede yin ti odologbe ni ye ogagun tan ni abasa ti o ko lori ati da ipinle Ekiti sile lodun 1996 o salaye pe ipinle Ekiti lo ti pese opolopo awon omowe awon adajo awon nkowe awon olodase sile awon osise oba sugbon o salaye pe ki a ma fowo leran gomina na so pe ipinle Ekiti lo gbudo lo imo re ge fun oro igbega oro aje pelu biboju to eko ise owo agbekale imo tutun ati oro idase sile kasi mojo kuro loro angbawe ri lasan nikan o fenu ba ise ogbe imo nipa imo gbogbo nse imo nipa oro aje ibi abewo oro asa ati awon eka mi gege bi agbegbe to se pataki fun dagba soke lojo ola oye banji so pe ibodo imo ipinle Ekiti lo je ara kitiyan lati mu idagba soke ba imo oro aje nipinle ohun to si pe fun idoko ninu eko ise owo npile ohun o wa ro awon odo lati keko nipa imo ise owo ki won si gba lati mu oro imo gbogbo nse lokukudun ki won si wojutu si awon isoro tin dojuko awon eyan wa ki won si ko oro anlu jibiti ati awon ona alumokoro yi lati korojo oye banji won salaye pe odun ogbon odun etin bo wa inlo gbodo je afihan ipese itepamose ayipada fun ipinle na to si ni ko si omo kankan ti ko ni leko ni ipinle na be si ni ko ni silu ti won gbagbe be si ni ko si ebun kan ti yo sofo ni ipinle ohun egbe oselu People's Democratic Party lo je pe iyanju re lati doju eto idibo ijoba abile eto koja nipinle Kwara bole ilu ti ni ifaseyin gege bi ile ejo giga ijoba apapo kan ti nbe labuja se to ejo eto pe lori eto idibo na ka adajo Peter Lifu lo tu ejo na ka leyin tori pe egbe ohun ilu ti ko kupa ninu eto idibo na to si ti pe ejo lori abajade eto idibo ohun sugbon okuna lati pejo ku temi lorun to si so pe ero lati pada wa si iwaju ile ejo ijoba apapo lati se atunse oro si ejo na inu je nkan ti obojomo adajo na wa salaye pe ibere titun ti egbe oselu PDP bere ni won o le tele nipase ejo nitori pe won ti pejo lori oro eto idibo na saaju eto idibo ohun ati to ti je pe won o le gbeleyi si eyi eto idibo egbe PDP in lo ti koko bere pe ki won dina ajo tin bojuto eto idibo nipele Kwara ko ma se eto idibo ijoba abile na ati pe ki o fokin si ajo eto idibo orilede yi lati fun ajo eto idibo ipinle Kwara niwe oruko awon ondibo nipele na ajo ti mojuto eto idibo orilede yi lo ti bere eto lori ni ogorun ojo si asiko teto idibo gbogbogbo yo waye lodun 2027 pelu ipinle Eko to ni iye awon ondibo to furuko sile ju ajo alaga ajo eto idibo ojogbanjo ash amukitan ni salaye yi ni bi ipade pelu awon oniroyin nilo Abuja nibi to ti se alaye lori igbaradi ajo na feto idibo ti o waye lojo 16 osu kini ati ojo kefa osu keje odun 2027 amukitan salaye pe ajo eto idibo nlo ti pari mesan lara awon eto re merinla ninu ilane eto idibo na to si je pe eto ohun ina ti waye lo tin tesiwaju feto idibo tin bo wa na o salaye pe ajo ohun in lo ti se agbeyewo awon ilane eto idibo na to si tibe si sise le lori ni oriko re ati lawon eka re ni ijoba ipinle mererin din ni ogoji pelu agbegbe ile orilede yi ati awon ofisi re ni awon agbegbe ijoba abile to je bi 275 o din mefa ajo na in lo soro yi fun awon to ni se eti awon olopa ajo ile Europe ati awon elegbe ma asofin orilede yi ti nbe ninu re to si pinu ati leyin fun ajo eto idibo na saaju idibo ti nbo wa aro abo ti so iroyin ti ko to ati samulo awon ero kan ti ile ejo ti o pase re ni won jiroro le lori bibi ipade ohun egbe awon to ni pala oju ni orilede Nigeria lo ti pe ifatileyin awon to ni aisan oju na gege bi won se ngbera gbaradi lati se eto ikojo kan laipe ajo na ninu oro re so pe ikojo ohun ni nbe fun awon eto eti o satileyin itoju idanileko awon ti o laisan oju awon agba ati eko won pelu sanwo ilewe ilegbe onje ati idanileko alaga igbimo na iyen Aritunde Imboyo in lo so fowo si oro na to salaye pe ajo ohun ni oro ati ro awon to ni wahala oju ni o je logun nipase itoju eto eko eko se owo ati awon eto mi ajo ti po wole fun joba ipinle Delta lo ti kilo fa awon asanwo ori lati ma se sanwo ori fun awon olodo nikan eyi ti won gbe iwe owo ori kakiri ti won si n gba owo ori lona ti o to loruko ijoba ipinle na alaga ajo ti po wole fun joba ipinle Delta na Solomon Igapata in lo ke gbajare na ninu oro kan to gbe jade lojo Isegun to ti salaye pe iwa awon onijibiti na in lo le fa ki apo ijoba ipinle na o mo joko si fa padanu fun awon ti san ori igbapata in lo salaye pe ajo ti po wole fun ijoba ipinle Delta ni ko fun enikan kan tabi asoju kan kan lanfani lati bere abi lati gba owo ori lowo enikankan o wa ro awon asanwo ori atawon onisowo lati se agbeyewo oro boya ojulowo ni oro ibere ti won gbe

0: nínú lásàkọ̀. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smartcash látọ̀dọ̀ Airtel.
1: Ìròyìn láti ilẹ̀ òkèèrè. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ìfẹ̀hónú àti àwọn akẹ́kọ̀ọ́ ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Faransé tó sì bẹnu àtẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn àjèjì tí ń wọbẹ̀ àti ẹ̀sìn Islam tó sì tún sọ pé nǹkan tó fa wàhálà náà ló dá lórí ọ̀rọ̀ àtakò àwọn àjèjì èyí tí ó wáyé ṣáájú ètò ìdìbò tí wáyé lórílẹ̀-èdè Amẹ́ríkà. Nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ amáyélujára, Trump ṣàlàyé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè France náà gẹ́gẹ́ bí nǹkan tí ó wáyé nítorí ọ̀rọ̀ àwọn àjèjì. Trump ṣàlàyé pé ìfẹ̀hónú ọ̀hún kì í ṣe nípa ètò ẹ̀kọ́ ṣùgbọ́n nípa ẹ̀sìn Islam èyí tó fẹ́ gbàkóso lórílẹ̀-èdè Faransé. Ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Faransé inú ti ń ti ẹnu àbáwọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé láti inú oṣù kẹsàn-án ọdún. Wọ́n sì ń bèrè fún ìgbé ayé rere láwọn ilé ẹ̀kọ́ náà. Wọ́n sì tún bá àwọn alábòjá pẹ̀lú. Akọ̀wé àjọ ìṣọ̀kan àgbáyé Anthony Guterres ni ló ti pè fún fífòpin sí ọ̀rọ̀ ìjà tí ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran tó sì lélẹ́yìí ni ló ti mú ìfàsẹ́yìn bá òwò àgbáyé. Ó sọ̀rọ̀ yìí nígbà tí ń ṣàbẹ̀wò sórílẹ̀-èdè Pakistan. Guterres ló pàrọwà náà níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn pẹ̀lú igbákejì olóòtú ìjọba orílẹ̀-èdè Pakistan Muhammad Dar nílé iṣẹ́ ọ̀rọ̀ òkèrè orílẹ̀-èdè náà ti ń bẹ ní Islamabad. Èdè àìyedè náà bẹ̀rẹ̀ ní oṣù kejì ọdún lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti Israeli ti kọlu orílẹ̀-èdè Iran. Nínú èsì àwọn aláṣẹ Iran, wọ́n ṣe àkọlù ẹ̀sán sí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè lágbègbè Gulf àti orílẹ̀-èdè Jordan tí wọ́n sì ti orí omi Strait of Hormuz níbẹ̀ pẹ̀lú. Orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti gbàgbọ́ pé ìbáṣepọ̀ láàrin àjọ ìṣọ̀kan àgbáyé àti àjọ ilẹ̀ Áfíríkà ló lè ṣèrànwọ́ láti mú kí àlàáfíà ààbò àti ìlọsíwájú wáyé ní Áfíríkà. Aṣojú orílẹ̀-èdè náà Jeffrey Barrot tó jẹ́ aṣojú èyí tí ń bójútó ọ̀rọ̀ àtúntò nínú àjọ ìṣọ̀kan àgbáyé ni ó sọ̀rọ̀ yìí lọ́jọ́ ìṣẹ́gun níbi ìpàdé ìgbìmọ̀ aláàbò àjọ ìṣọ̀kan àgbáyé àti lórí ọ̀rọ̀ àjọ náà àti àjọ ilẹ̀ Áfíríkà. Aṣojú náà ṣàlàyé pé ìlànà àlàáfíà ni ó jẹ́ pé ó ṣe pàtàkì fún Áfíríkà tó sì béèrè fún ìlànà èyí tó yáyè lójúnà ìbáṣepọ̀ bẹ́ẹ̀. Ó yànbo ìjíròrò lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Sudan láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà, orílẹ̀-èdè àjọ ilẹ̀ Europe àti àjọ ilẹ̀ Áfíríkà pẹ̀lú àwọn àjọ ilẹ̀ Lárúbáwá tó sì pè fún fífòpin sí ogun bẹ́ẹ̀. Agbo amúlùdùn. Òǹkọrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Oyinkan Sola Sara Adéribigbe tí wọ́n mọ̀ sí Aira Stars ni ó ti ṣàlàyé pé òun yóò fòpin sí ọ̀rọ̀ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọkùnrin tó jẹ́ bá jẹ́ pé òun rí ẹni yòówù èyí tí ó rẹwà ju ẹni tí òun fẹ́ báyìí. Nígbà tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ obìnrin kan èyí tó ṣàlàyé pé òun mọ nǹkan tóun mọ̀ ṣe ni tóun bá wà nírú ààyè bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ nìtò rẹ̀ kan. Òǹkọrin náà ṣàlàyé pé tó bá jẹ́ pé òun lòun wà nínú ààyè náà, òun kọ ẹni tí òun fẹ́ tóun ó sì tẹ̀lé ẹni tí òun ṣẹ̀ṣẹ̀ rí kóun bá lè mójútó ọ̀rọ̀ ìfẹ́ wọn. Ó ṣàlàyé pé èyí ṣe pàtàkì ju pé kí òun máa fẹ́ èèyàn méjì lẹ́ẹ̀kan náà. Òṣèré oníṣe Nìdámilọ́lá Adégbìtẹ́ ni ló ti rọ àwọn obìnrin tí ò tí ì lọ́kọ láti má ṣe gbà láti fẹ́ ẹni yòówù nínú àwọn ọkùnrin nítorí pé wọ́n súnmọ́ wọn àbí wọ́n bá wọn sọ̀rọ̀. Ó ní dípò èyí kí wọ́n fẹ́ ọkùnrin èyí tí ó tọ́ fún wọn. Nígbà tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ lórí ètò kan lórí YouTube, Adégbìtẹ́ ló ṣàlàyé pé àwọn obìnrin kan iná máa ń fẹ́ obìnrin ọkùnrin èyí tó ṣetán láti ní ìyàwó nítorí pé àwọn ọkùnrin náà sọ pé wọ́n fẹ́ wọn láì ṣe àgbéyẹ̀wò bóyá àwọn ọkùnrin náà tọ́ fún wọn àbí wọn ò tọ́. Ẹni tó gba adé ẹ̀yẹ ìdíje Big Brother Naija season 11 èyí Tèmi Nkem ni ló ti gba ẹ̀bùn owó rẹ̀ ọmọ ọdún 21 ọ̀hún ni ló gba 90 million naira àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńlá kan. Wọ́n gbé àwọn ẹ̀bùn yìí náà fún lóríkò iléeṣẹ́ Multichoice ní ìlú Péjú Lẹ́kọ̀ọ́. Àrè bọ́ọ̀lù. Àjọ olùkọ́ni fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Eric Shelley ni ló ti ṣàlàyé pé àwọn agbábọ́ọ̀lù tọjọ́ orí wọn ò tí ìjọdún 23 èyí tó gbá bọ́ọ̀lù nínú ìdíje ọ̀rẹ́sọ̀rẹ́ tí wọ́n bá orílẹ̀-èdè Russia gbà ní ọjọ́ ìṣẹ́gun nínú èyí tí wọ́n ti gbá àmì ọ̀mì meta meta ni won ti setan lati gba bọọlu fe gba gba bọọlu Super Eagles laarin lara awon 16 eti o gba bọọlu na ni ni papa isere orilede Russia mewa ninu won ni o ti kunju won lati kopa fun Nigeria ninu idije Olympic ti o waye lodun 2028 to si je pe won bi won lojo tabi leyin ojo kini osu kini odun 2005 awon agba bọọlu na ni Samuel James nbe lara won Benjamin Frederick Adiremi Adeoye Wilfred Igor Stephen Michael Sibi Nwoko Baiso Suji Peter Idupolo Abdullahi Umar ati Umar Abaka ajo ti mojuto bọọlu afesegba ni Africa in lo ti yan osise omo orilede Rwanda kan fun idije igbese akoko fun idije ati kogoja fun idije Olympic odun 2028 laarin egbe agbabọọlu orilede Comoros ati egbe agbabọọlu Super Falcons orilede Nigeria awon ni wo ni o dari idije ti o waye ni papa isere Emma Stars ni Kene na iroyin ale toni ko ma ni joba ilo yo ko tun bi lola lagbara Olorun patience Olusegun lo lotu adiyemi la wa sinu ni iroyin Olorun wo mo yin ka sunre.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka ti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́lẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe A level programs bíi Cambridge International, JUPEP àti IGMB èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tíyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ ilé ìwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní ilé ìwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò WAEC tàbí NECO.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe léyìí tí yóò kan yàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí ilé ìwé wa ní number 17B
2: ìjẹ̀rò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí ilé ìwé st albans university college ní ìjẹ̀rò street
1: number 17B. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí university.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní ilé ìwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti ilé ìwé st albans university college matthew adekunle ọlájì jùlọ ọkọ mi tẹ́ ń

0: wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kèyí káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀ èyí tí ìjọ St. Paul's United Church of Cherubim and Seraphim tó wà lẹ́yìn Ṣébí Òkè Méjì Community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wẹ́. Ìránṣẹ́ Ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa Ọ̀pẹyẹmí ni Ọlọ́run á máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká fara balẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọrun.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run láéláé Olúwàgbà ọpẹ wa. Ẹ̀mí mímọ́ Olúwàgbà ẹ̀yìn wa. Gbogbo ẹ̀sìn Ọlọ́run ẹ̀ dáríjì. Lówùúrọ̀ yìí Ọlọ́run sọ̀kalẹ̀ wa. Olúwa fi àánú rẹ̀ hàn. Bẹ́ẹ̀ ló máa rí o. Jésù Olúwa wa.
2: Àmì àmì àmì ní orúkọ Jésù.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tó tún fún wa lónìí lọ́sẹ̀ yìí lórí ètò yín ètò wa irú ayọ̀ lórí afẹ́fẹ́. Láti inú ìjọ Kérúbù àti Seraphim oníṣọ̀kan ẹ̀ka ti bàbá mi ẹni Ọ̀wọ̀dúró Jayé Adéretí United Church of Cherubim and Seraphim Organization láti ẹnu ọmọ yín ìránṣẹ́ Ọlọ́run àlùfáà àti ajínrere dàda Ọ̀pẹyẹmí. Ẹ máa fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run wà yìí lọ lọ́sọ̀ọ̀sẹ̀. Kí sì lóhun tá a tún máa gbé yẹ̀wò lónìí? Òun náà ni gbígbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. Láti gbọ́ ìró ayọ̀, you need to progress. You need to take a step. O nílò láti gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. Nípele kípele tí o bá wà, iṣẹ́ tí o bá ń ṣe, ohunkóhun tó bá wà ní ọwọ́ rẹ ní àkókò yìí. Bí èèyàn bá fẹ́ lọ sí ìjọba Ọlọ́run, á gbé ìgbésẹ̀ rẹ̀ nígbà tó wà nínú ayé. Kì í ṣègbà tí èèyàn bá kú tán, tí o bá ń ṣiṣẹ́ kan tó kù dẹ́ káàtó. Bó tiẹ̀ dáa, bíṣẹ̀ yẹn dáa, o nílò láti gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé Kólósè sọ fún gbogbo ènìyàn pátápátá. Ìwé Kólósè orí kẹta ẹ̀ka láti ẹsẹ̀ ìkíní. Yes.
2: Ǹjẹ́?
1: Yes.
2: Bí a ti jẹ́ dìde pẹ̀lú Kristi.
1: Yes.
2: Ẹ máa ṣàfẹ́rí àwọn tó bẹ lókè.
1: Yes.
2: Níbi tí Kristi gbé wà.
1: Yes.
2: Tí ó jòkó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run.
1: Yes.
2: Ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè.
3: Ó ní ká wá ronú àwọn ohun tó wà lókè. Ohun tó wà níwájú wa ni ká ronú, ká má ronú tayé. Àwa onígbàgbọ́ lónìí. Ẹ jẹ́ ká ronú àwọn nǹkan tó wà lókè. A máa pín ọ̀rọ̀ Ọlọ́run yìí sí bí ọ̀sẹ̀ bíi mélòó kan. Ṣùgbọ́n àwọn nǹkan tá a máa gbé yẹ̀wò lónìí ni pé ìgbésẹ̀ lórí iṣẹ́ tí à ń ṣe àlórí ìgbé ayé wa làkọ́kọ́ máa gbé yẹ̀wò. Ká tó máa gbé ìgbésẹ̀, ká tó máa sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ nípa ìjọba Ọlọ́run. So ríronú àwọn nǹkan tó wà níwájú ẹ, ronú ọ̀la, má ro tèmi nìkan, rò ó dáadáa. Kò wá gbé ìgbésẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ń ronú lásán àgbé ìgbésẹ̀. So ronú àwọn nǹkan tó wà níwájú. Ẹ jẹ́ ká wo ìtàn kan láti inú Bíbélì wá. Ìyẹn ni ìtàn Jákọ́bù láti inú ìwé Genesis. Ìwé Genesis orí ìkọkànléníọgbọ̀n. Genesis 31. Alàgbà ẹ bá ka láti ẹsẹ̀ ìkíní. Yes.
2: Wọ́n sì ṣe.
3: Yes.
2: Wọ́n sì gbá gbogbo ọ̀rọ̀ àwọn ọmọ Nábánì. Tí ó wípé Jákọ́bù kó gbogbo àwọn ohun tí ń ṣe ti bàbá wa.
3: Yes.
2: Àti nínú ohun gbogbo tí ń ṣe ti bàbá wa ni ó ti ní gbogbo ọ̀rọ̀ yìí.
3: Yes.
2: Jákọ́bù sì wo ojú Nábánì.
3: Yes.
2: Sì kíyèsí.
3: Yes.
2: Kò sì ní bí ìtìgbà àtijọ́.
3: Yes.
2: Olúwa sì fún Jákọ́bù pé.
3: Yes.
2: Padà lọ sí ilé àwọn bàbá rẹ.
3: Yes.
2: Àti sí ọ̀dọ̀ àwọn ará rẹ.
3: Yes.
2: Èmi ó sì pẹ̀lú rẹ.
3: Yes.
2: Jákọ́bù sì ránṣẹ́.
3: Yes.
2: Ó sì pe Rákẹ́lì òun Líà.
3: Yes.
2: Sí pápá.
3: Yes.
2: Síbi agbo ẹran rẹ̀.
3: Yes.
2: Ó sì wí fún wọn pé.
3: Yes.
2: Èmi wojú bàbá yín pé.
3: Yes.
2: Kò rí bí ti ìgbà àtijọ́.
3: Kò rí bí ti ìgbà àtijọ́. Yes.
2: Ṣùgbọ́n Ọlọ́run bàbá mi.
3: Yes.
2: Ti wà pẹ̀lú mi.
3: Ó ti tó bẹ́yẹn alàgbà. Ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yẹn, ọ̀rọ̀ Ọlọ́run tí a mọ̀ dáadáa tẹ́lẹ̀. Lábánì ti ó ti gba Jákọ́bù lálejò. Jákọ́bù ti fi ọmọbìnrin méjì ńbẹ. Wọ́n ti fún ní méjì sí. Ọlọ́run sì ti ràn lọ́wọ́. Nígbà tí Jákọ́bù délé Lábánì, ọwọ́ òfo ló bá débẹ̀. Kò mú ohunkóhun débẹ̀. Then Jákọ́bù ti wá di Ọlọ́run, ó ti fẹ́ ìyàwó, ó ti bímọ. Then ohun gbogbo tí Lábánì ní Ọlọ́run ti bù sí fún nítorí ẹni ìbùkún wà nínú ilé ẹ̀. Àwọn méjèèjì ni wọ́n jọ ń gbé. Ṣùgbọ́n nígbà tó wá tó àkókò kan, wọn kò finú kan bára wọn lò mọ́. Wọn kò finú kan bára wọn lò mọ́. Ohun gbogbo ti wá ń dàrú. So nígbà tó wá tó ìpele kan, àwọn nǹkan bíi mélòó kan wá bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ nínú ìgbé ayé wọn. Then ní ẹsẹ̀ àkọ́kọ́ àti ẹsẹ̀ ìkejì tí a bá wò, a ó rí pé Jákọ́bù kíyèsí pé Lábánì kò rí bíi tàtijọ́ àti àwọn ọmọ rẹ̀. Àwọn ọmọ rẹ̀, Bíbélì sọ pé the sons, àwọn ọmọ ẹ̀ ọkùnrin, àwọn ló wá ń sọ̀rọ̀ ní ẹsẹ̀ ìkíní. Ẹtú ẹsẹ̀ ìkíní yẹn kà lágbà.
2: Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Lábánì.
3: Ó gbọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Lábánì. Tó wípé.
2: Jákọ́bù kó gbogbo ohun tí ń ṣe ti bàbá wa.
3: Jákọ́bù ti kó gbogbo nǹkan tí ń ṣe ti bàbá. Oyin tó nílò lákòókò yìí, òní pé kó o tó gbégbésẹ̀. Àwọn ọ̀nà tó fi nílò àti gbégbésẹ̀, o nílò láti ṣe àkíyèsí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ. Ṣe àkíyèsí àwọn ènìyàn tó súnmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́ àwọn ènìyàn tó wà nítòsí rẹ. oju won ori bi ti tele si omo onilo igbese lati gbe igbese itesiwaju ibi to wa to tin sise yen ibi to si shop si yen ibi to gba lesi yen adugo to ngbe yen ore ofe ti wa fun o lati tesiwaju ninu ilu to wa yen boya ibe la bi o tabi o wa si atipo ni ilu to wa yen awon eniyan ati awon kankan to wa nbe onilo lati tesiwaju ibi kibi to wu ko le wa onilo ati kiye sara tori pe nkan akoko ni pe Jacob kiye sara o wo bi nkan te nlo nbe de ninu ikiye sara re o wo awon iwa awon eniyan o wo pe iyi un te ndiku nibi ti ohun ti niye tele nitori na o wo wi pe ise un ko fi be lere pupo mo gbogbo oya un ni won ti pada patapatapata ko si ere kankan fun ta ba wo nkan ti fe jo nso ta ba wo nkan ti fe jo ntu ta ba fa setin tori pe awon eniyan to je ore re tele won ti wa ndi ota awon omokunrin awon aburo iyawo e ti won ti fe yin si won ko fe yin si mo bi tateyinwa e je ka won kan ti fe jo nto First John 2, verse 18. Yes.
2: And your mommy.
3: Yes.
2: Igbae kenyi ni eyi.
3: Igbae kenyi ni eyi.
2: Yeah, he ti gbo pe.
3: Yes.
2: Aso di si Christi nbo wa.
3: Aso di si Christi nbo wa.
2: Ani nisisiyi.
3: Nisisiyi.
2: Aso di si Christi pupo ni nbe.
3: Nigba to ba ti ri pe awon eniyan je aso di awon ore re ti da aso di si o. Onilo lati gbe igbese lati tesiwaju. Ta ba wo fast 5 to 8. Genesis ta ka yen. O wa bere si narrate awon kan to nsele. O bere si narrate fun awon iyawo e so iwo na awon kan to nsele ni pele to wa o ye ko ru o soke lati mo igbese lati ku ye ko kiye sara ipele to wa ile to ngbe ise to nse inu ojo to wa you may o le je iwo ni second pastor o le je iwo ni first pastor oluwa le so pe ko tesiwaju opolopo igba la ma hun ke ja lo bere lowo lagbaja awon ile ti olorun ti fun ogan awon appearance awon nkan to de fara awon akiyesi to ye ko ti ri lori sirisirisirisi o ti to fun o lati gbeyewo ninu ara re nkan keji ta tun ma gbeyewo ta ba wo nkan to sele ni ise ikerin to se sele ni ise ikerin Jacob si ranse o si pe Rakeli oun li asipapa si ibi agbo eran re onilo lati pe ajo to ri ni ronu lati le gbe igbese tesiwaju opolopo eyan loni lo nde ebi re ru ijoba pe ijoba ni o se le lojo iwo gan onilo lati pe ajo nigba to ba tin kiye si awon kan to sele wa pe awon eyan to sumo o ma pe ajo to ni ronu wo wa wa awon eyan e ri pe onilo godly counsel wa pe yawo e o le pe oko e o le pe pastor e olorun yo wa pelu wa to ni aje ka wo nkan ti iwe owe ori kan dogun ese ikejilelogun to so fun wa yes
2: lai si igbimo
3: lai si igbimo
2: ero adasan
3: ero ma ndi asan
2: won ni opolopo igbimo
3: yes
2: won a fi idi mule
3: won ma n fi idi oro mule tori na lakoko yi lo gba to ba ti kiye si awon eyan nkan keji ni wipe pe ajo to ni ronu pe iyawo re pe awon to sumo awon aba orin ajo awon aba awon te jojo nse pe won tori pe o ma oro yi ma kan lati le tesiwaju loruko Jesu Olorun yo ran wa lowo ohun keta ni wipe titele ohun Olorun ta ba Genesis 3 verse 3 yen Olorun ti koko ba Jacob soro Oluwa wi Jacob pe pada lo si ile awon baba re ati sodo awon ara re emi o si pelu re tori na gbo ohun Olorun opolopo wa lajoko si oju kan ibi to ye ki a lo ti a lo be ohun to ye ka se ta gbe igbese titi ti nkan fi daru eyan lakoko yi a nilo lati kiri sara o tori pe lojojumo technology yi o n gbe eyan soke imo ero be na lo n fa awon eyan lule iwo ni ko kiye sara a o ri be pe igba kan idi atm lawon eyan joko si le ni ko idi pos ni igba kan fun ko to ba debi kejo mo fe call ele lo lo tun ri igba kan na fi video rent ati be lo onilo lati gbe igbese onilo lati gbe igbese igba kan to ba ti dojo sunday gbogbo eyan lo ya photo a ti lo ye ko nti nko photo yen ti wa lori phone e so iwo ni ko gbe igbese onilo lati tesiwaju awon eyan ninu bibeli e mo ye awon eyan ni olorun ba soro be oluwa ni ko gbe igbese oluwa lo so fun abraham ta ba genesis 12 verse 1 oluwa lo so fun abraham lati tesiwaju abraham si tesiwaju nigba ti abraham tesiwaju olorun so de la ni bi to wa tori pe ipele to wa bo ti n lo be lo n sise be lo n tesiwaju be lo olorun n to ni olorun si n ba soro to iwo na onilo igbese tesiwaju o nilo lati tesiwaju boya mechanic ni o pijo melo lo to wa nilu ati lorile ede mo wo video kan lenu jo meta yi 1970 1980 gbogbo ilu kikida pijo sugbon lo ni nko tori na onilo lati tesiwaju aboro la so fun omo lo abi to ba ti denu odidi lo ma da mo wo wi pe ogo re fe te o lowo nigba to ba joko si oju kan aye yi nlo aye nsun siwaju iwo na onilo lati tesiwaju being a Christian kunye oni ko joko soju kan bo ti mura ti lo si joba olorun be na ni ko ma mura ati le bu okele ati le ti owo re si enu ti a ba wo Isaac bakan na ni Isaac oluwa ni ko tesiwaju ti a ba wo Genesis 26:3 tori na iwo na onilo lati tesiwaju onilo igbese tesiwaju eyi to ma mu ki aye re ko yi pada eyi to ma mu ki ohun rere ko je titi re gba ba wo Exodus Exodus ori keta tabaka lati ese ikewa si kejila oluwa lo so fun Mose lati tesiwaju so iwo na onilo itesiwaju bo o ba tesiwaju bo ba duro si oju kan ohun gbogbo lo ma duro si oju kan pelu e ko si ogun to fe da si ko si ona to fe gbegba aye asi fi osile si mi to ba wa wa kan dede ri pe won a retire e iwo gan ma ti koko retire ara e ki aye yi to retire e tori na mo fe so fun won ni asale yi onilo igbese itesiwaju eyi to ma mu ki aye re yi pada eyi to ma mu ki ohun gbogbo de otun a wo Joshua bakan na oluwa so fun Joshua ni Joshua 1:5 oni ko tesiwaju oni ohun lo ma ko ohun iwo no ma pe ile yi fun awon eniyan oni ki yo si okunrin kan ti o le duro niwaju re nigba to ba tesiwaju e ri pe nigba ti labare ti Jacob tesiwaju igba ni lo to bo di eniyan die lo ni nigba to wa labe baba yen die lo ni ko di nla ko gbile to bi o ti pada wa gbile nigba ti o tesiwaju iwo na nilo igbese tesiwaju awa iranse olorun a nilo lati tesiwaju iwo na nilo lati tesiwaju onilo eko mo onilo seminar onilo oro olorun si lati le fi ku oye re ki se pe ko kan duro soju kan ko ro pe ati pe mi ati se ko mo mo bi ati nda si oro toko ti yawo bi ati n pari ejo iwo na nilo more experience you need more knowledge tori na take a step bi igbese bi ipele ki ipele ti o le wa oluwa lo so fun Gideoni bakan na ninu iwe George 6:14 oni ko tesiwaju so oni lo itesiwaju bi eniyan o ba tesiwaju oju kan lo ma wa mo gbadua fun wa lonii loruko Jesu Olorun yoo ran wa lowo e je ka wo nkan ti iwe Jeremiah so iwe Jeremiah ori kini ese ikeje yes
2: oluwa wi fun mi pe
3: oluwa egba ti Jeremiah
2: ma wi pe omode ni emi
3: sugbon
2: iwo lo
3: o ma lo
2: sodo enikeni ti emi o ran si
3: odo enikeni ti mo ba ran won si ibe ni ko lo yes
2: ati ohunkohun ti emi o pa ase fun o
3: ohunkohun ti emi o pa ase fun
2: o
3: ohun ni o ma so tori na ohun ti Olorun ba Jeremiah so niyen so iwo na mo fe ro loni onilo lati tesiwaju Jesu ti le so fun awon omo eyin re o ni e lo gbogbo wa ka ma ko orile ede gbogbo iyen ni pe ka ma tesiwaju ninu ohun gbogbo ti a ba nse mo gbadua fun o loni emi tesiwaju o ya gba agbara tesiwaju ko bale o gbogbo emi rewesi o ye wa bi gba gbogbo emi ifaniseyin o ye wa bi gba a o ma tesiwaju o ma ri je o ma ri mu o ma ri na o ma ri lo
0: nigbagbo wipe Olorun ti ba aye yin pade nipase oro na eyi na le ba wa Josin ninu awon ipade adura wa tabi lojo isinmi ijo St Paul's United Church of Caribbean Seraphim wa ni eyin se bi ni oke meji community be ba ti wole lati le ko northwest ebere ijo CNS iru ayo ibe Olorun ti dabira fun adura ibere tabi itoni e ma pe baba alufa ati aji nrere dada opeyemi sori number yi 080-6075-7895 ego number yen lekan se 080-6075-7895

0: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà. Ó yá ń bàdàn jàre.
1: Ìyá tankété, ayé ń lé ọ́n bí, òun sá lọ́ka fàṣàn. Ń bọ̀ lọ́wọ́ ọjà yé ò tó. Gbọ́ ìmọ̀ràn mi, ó yá lọ́dọ̀ Alhaji Àgbà. Bàbá Alanu Spiritual Home, ó gbóná bí ẹlẹ́gùn ṣẹ̀pọ̀nà. Òun gan lọ̀nà àbáyọ. Tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀. Ẹni wọkọ̀ wáyà, ẹni fẹ́ gbọ́mọjọ́. Má lọ bẹ̀. Confirm ni, kì í ṣàsáwọ̀. Nínú ká bọ̀ owó ayé kúrò lára ni.
0: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
1: Bẹ́ẹ̀ni, wọ́n ń wà ní ìdí Mango, òkè ọgbà. Lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday. Sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction, Àkúrẹ́, nílùú Ọ̀wọ̀. Ẹ lọ pàdé wọn ní God Plaza. Lọ́jọ́jọ́ Saturday àti Sunday, opposite Àlàáfíà Hotel. Ọwọ́ Monday and Tuesday, ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street, opposite ilé ìyá Bakusa, ìlú Ọ̀rẹ́. Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀. Àgàgà ìyọnu agbàlú olóṣèlú contractor. Ẹ̀yin ni ìyọnu agbàlú wà fún. Mo já ọ̀tán. Telephone 0806-397-0829.
2: Bọ̀tá alábò ti yẹ parẹ́ láéláé. A mọ́ níṣe ní ìyáfà ìmọ̀ níṣe ni. A ṣe ní bá ní dárò ẹ̀ máa ti jákulẹ̀ o.
3: Aláìpàdápẹ́ o yẹ.
4: Mo ní kí n fògún dé kí n fi wọlé sí ńlá.
3: Mo ti fẹ́ sọ̀rọ̀ tèmi, ọ̀ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ o, ọ̀ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ o, orí ṣe pa ẹ̀lẹ́.
4: Ẹni òtútù bá ń pan ẹ̀kọ́ gbọ́ fìgbọ́n tútù nù.
3: Tọ́nà o.
4: Ẹni ebi bá ń pa ní kò. Mo bá gbọ́ orin bàbá yìí yóò yóò bá mú. Ọ̀nà mẹ́ẹ̀dínlógún nílé bàbá ńlé alárẹ̀. Ọmọ iwájú ọlọ́kọ̀ tí í sowó àkẹ́yìn sí ọlọ́kọ̀ á ṣe jìgbàrà lẹ̀kẹ́. Ẹ kú ilé o.
3: Mẹ́ta mi, pápẹ́rẹ́ pọ̀ mí.
4: Ipò wo lẹ wà tá a gbé dé báyìí?
5: Nà àjọ mi.
4: Ṣé ẹ̀ ń jẹ, ṣé ẹ̀ ń mu?
5: Ṣé ò jọ mi.
4: Ẹ kú iṣẹ́ látàárọ̀ alára bí ó fún gbogbo àlérè.
3: Mẹ́ta mi, pápẹ́rẹ́ pọ̀ mí o, lánàá o.
5: Wọ́n ní kọ́gó-kọ́gó.
4: Ìyànjú ajé lónìí ni kálukú ń bá kiri ilé ayé.
5: Ohun àjà, a kì í fàjà kó wọn lálẹ̀ dé.
4: Ìgbìyànjú ọ̀run, adẹni ọ̀run, ará ayé ni ká máa bá mu mi.
5: Ọlájì ni.
4: Ká má tí ì bá wọn kú jàkàrà láàkò yìí.
5: Ìjẹ́ ìre ni mo kò.
4: Ẹ ṣe púpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀.
5: Ìṣòro dorí mi o.
4: Ètò ayé le la gbé kan yín mọ́dọ̀ ẹ ti mẹ́ni tó ṣe agbátẹrù ètò ọ̀run nípínlẹ̀ Ondo. Alhaji Àgbà Spiritual Healing Home, àwọn ló ni ètò náà. Ẹ sì mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a jọ mọ́ra wọn tá a kónú ètò. Ọlọ́run ọba ti jẹ́ kíkú ọ̀pá bàbá tí kú ọ̀pá pìrìsẹ́ńtà. Tọ́lọ́run ò fi àrùnkú fi sọ wá lọ́jọ́.
5: N ò wá ní kí alẹ́ yẹn.
4: Èbúté ibi à ń darí ètò lọ, ó sì jìnnà gan ni.
5: Lẹ ó ti ré kọjá o, òkùnkùn tó farada ó dì mọ́lẹ̀ o.
4: Aláre tó tó lójú ọmọ ọba. Onídùgbẹ̀dùgbẹ̀ kan kò lè rántí ẹ ní bàbá o. Ló kọ amojú ẹ̀rọ, ló kọ gíwọ́ àgbà iléeṣẹ́. Alákànjí Adé ló ń kíyín, àti ló kọ iléeṣẹ́ tó ṣe agbátẹrù ètò ayé lẹ̀. Ẹ ǹlẹ́ ń bẹ o, ẹ̀jẹ̀ àmọ́ bí tó bọ̀. Àwọn kan ti mọ ń tá a gbé lọ́wọ́. Wípé tó bá jẹ́ ti ọ̀rọ̀ Alhaji Àgbà ni, ewé àti gbòná gbé lọ́wọ́. Mọ nítorí àwọn àlejò tí wọ́n bá ń gbé wa fúngbà àkọ́kọ́ ń kọ́ bí. Ìdí nìyí tá a fi ní ka fà ńlẹ̀ tán. Ó lè yé tó ń lè tàlejò tí wọ́n ń gbọ́ wa.
5: Bàtà alábò ti yẹ parẹ́.
4: Kọ́kọ́rọ́ tá a fi ń ṣe ewé, kọ́kọ́rọ́ tá a fi ń tì í, kọ́kọ́rọ́ tá a fi ń ṣe egbò.
5: Ó ẹ máa ti jákulẹ̀ o.
3: Aláìpàdápẹ́
4: oyè. Egbò yìí lọ lọ́wọ́ ọba mi dá.
3: Ẹ̀yin lè dìrọ̀.
4: Ó déwé pẹ̀lú ẹ. Ó domi, ó dọ́sà. Ó dá òkè kan ribiti. Gbogbo nǹkan wọ̀nyí tó dá fún ìmúlò àwa ọmọnìyàn ni. A ṣe lè gbélé ayé pẹ́ lábẹ́ ọ̀run ká mọ́ lo àwọn nǹkan wọ̀nyí. Tó fà á nìyí tó fi jẹ́ wípé. Ká tó wá sórí ètò. Màá kọ́ ọmọ dúpẹ́ lọ Ìlédùmarè. Bí bá a ti ń lò ó ní jẹ́ nílé iṣẹ́ wa. Alhaji ni kí yín o, ó ní kí yín sówó sọmọ, ó ní àlàáfíà yín kò ní di fíafíà.
5: Lọ́nà àjò ni.
4: Onípèrègún kì í rán àwọn omi létí odò.
5: Òní dandan ẹlẹ́dà
3: mi, pápẹ́rẹ́ pọ̀ mí ọ̀la.
4: Àti lọ́wọ́ lónìí àti
5: bọ̀. Ní kọ́gó-kọ́gó.
4: Èyí tó dọwọ́ ilé lò. Ọba tí ń tẹ́rí lẹ́jẹ́ fọ́ ṣàgbéjì ara.
5: A kì í fàjà kó wọn.
4: Ọba ṣèkan mọ́ kò síbì kan Ìlédùmarè. Ọba tó ní dáadáa lọ́dọ̀ yóò máa ṣe fún gbogbo wa. Alákànjí Adé ló ń kí ilé ẹ̀kan sí.
5: Ni mo jiri.
4: Abímí ní gbogbo òbírí lágbàlá, ilé olóko obi ọmọ àgèrè mẹ́ta.
5: Ìmí o yí.

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo n pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
4: Aba, ayo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, korojo gbogbo bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afogedegede do ti ara danu, logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pelu re ajo nada ki fun telu gba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 Aba Make Sure gbogbo iga ijawa ija osi always guide me
5: Pada, ma lo sibe yen o. Marketing office at Abe FM ni won wa. Number 1 lawa, ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adesida Road nilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace sori 0803 247 4686. Ibe gangan lo wa yen.
6: Àwọn máa tẹ́ ẹ̀rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Oo, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Oo, ọ̀rẹ́ mo ti gbìyànjú
6: Ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi kelomi o ma fi opa si kete ese elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge bi epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won a lo gborun odun won a lo gofo odun pelu si ase kara elomi nse si agbe elomi nse si ode ba si ni won tun ma da ta kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se ara wa be ni kankan o ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafi ara wo ni bi fi abia odi
3: Egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi. Ise lo n pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu okan lo oko mo ni. O se sukesuke, da towo re le ni. Oda, ti e kan sun lo ni.
4: Aba, aju ko ti igbo ni nipa 24/7 Aba Make Sure. Koranjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile. Ta gbe kale lona ti gbalode 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara. O ka gbo eyin didun, ara riro. Afo gede gede do ti ara danu. Logo lo mo okunrin aba duro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062 6253 0916062 6253 oruko money janu omo 24/7 abamission gbugbiga

0: ìwọ lọ́pẹ́ àtàláyọ̀ ní tuesday ọ̀sẹ̀ yìí ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sagbara olúwa ìwọ lọlọ́run máa kọ́kọ́ dálóhùn.
1: Bí kì í bá ṣe Jésù tó dá sí ọ̀rọ̀ Pétérù létí odò, ó mà ti ṣiṣẹ́ láì rí ohunkóhun mú. Ṣùgbọ́n ní kété tí Jésù dá sí, ó mà rí ọ̀pọ̀lọpọ̀ ẹja kò. Bí Jésù bá ti wọnú ayé ènìyàn, bó wọnú iṣẹ́ ènìyàn, bó dénú ìdílé, ohun gbogbo gbọ́dọ̀ yí padà sí rere ni. Bẹ́ẹ̀ ni ìwọ náà pè é sínú ayé rẹ lónìí, ó sì rí wípé rere ni Olúwa. Adùn ó wọbẹ̀. Tọ́, eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò yìí, ètò ọwọ́ ńlá, èyí tí ìjọ àpọ́sẹ́lì ti Kristi CAC Bilaland Prayer Ministry ṣo nígbọ̀wẹ́ tá a ti mọ̀ gbàlejò bàbá Prophet Mike Olú Adégòkè bàbá ọlọ́wọ́ ńlá lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ wo tọ̀sẹ̀ yóò lágbára púpọ̀. Bàbá ti wà nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ṣùgbọ́n kí bàbá ó tó kí wa káalẹ́.
2: Ẹ jẹ́ gbọ̀n kankan látòdì kejì náà mò ń bọ̀.

0: ọ̀dà ẹjẹ́ máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí bàbá káàbọ̀ sórí ètò bàbá mu àkíyé kú iṣẹ́ olúwa.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
0: Alleluia.
1: Ododo.
0: Bàbá.
1: Ẹjẹ́ àgbàdúrà gbogbo ilé. Orúkọ Jésù.
0: Àmì.
1: Ọlọ́run ayérayé adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ayàn ológo olúwagbà ọpẹ́ wa.
0: Àmì.
1: Adúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ ètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ olúwagbà ìyẹn wa.
0: Àmì.
1: Adúpẹ́ fún iṣẹ́ agbára tó ń ṣe nínú ìpàdé àdúrà lọ́wọ́ ńlá olúwagbà ọpẹ́ àti ìyẹn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà.
0: Àmì.
1: Gbogbo etí tí yóò gbọ́ ètò yìí lónìí yóò ṣe yín lóore.
0: Àmì.
1: Mo wí pé ọwọ́ Ọlọ́run yóò kọjá sínú ìdílé rẹ.
0: Àmì.
1: Ọwọ́ Ọlọ́run yóò kọjá sínú ìdílé rẹ.
0: Àmì.
1: Gbogbo orúkẹrúdò nínú ìdílé kọ̀ọ̀kan lórúkọ Jésù Olúwa bá wí.
0: Àmì.
1: Gbogbo ìyàlẹ́ sàtánì lórí ìgbéyàwó kọ̀ọ̀kan Olúwa sọ́dọ̀ fún.
0: Àmì.
1: Agbára ọ̀rọ̀ lórúkọ Jésù kò ṣiṣẹ́ fún.
0: Àmì.
1: Agbára ọ̀rọ̀ Ọlọ́run tòní kó fọ́ ìtẹ́gun Jésù.
0: Àmì.
1: Kó jèrè ọkàn.
0: Àmì.
1: Kó ṣiṣẹ́ agbára.
0: Àmì.
1: Kó bá èdè ayédè wí.
0: Àmì.
1: Ògo ni fún Ọlọ́run lókè
0: ọ̀run. Hallelujah.
1: Ní orúkọ Jésù Olúwa wa.
0: Àmì. Bàbá, lẹ́ẹ̀kan sí mo kí yín káàbọ̀ sórí ètò. Lọ́sẹ̀ tó kọjá, ọ̀sẹ̀ tó kọjá yẹn, nǹkan gbomi mu díẹ̀.
1: Bẹ́ẹ̀ni òdòdó.
0: Bàbá, àwọn èèyàn ń retí wípé ní ọ̀la ìpàdé àdúrà tọ̀la, ẹ farabalẹ̀ gbàdúrà fún gbogbo èèyàn, tẹ́ sì rí gbogbo èèyàn.
1: Bẹ́ẹ̀ni, wọ́n farabalẹ̀ gbàdúrà fún gbogbo ènìyàn. Òdòdó,
0: bàbá,
1: màá sì ṣe kánsẹ́lì fún gbogbo ènìyàn. Torí bí ó ṣe rí ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ló ràn wá lọ́wọ́, a dẹ̀ tọ́ọ̀tì prógrámù káàkiri.
0: Ọ̀dà bàbá, ìpàdé àdúrà wọ́n ńlá, ìpàdé àdúrà alágbára ni o. Ẹ̀rí pọ̀ rẹpẹtẹ, àwọn kan ń béèrè wípé bàbá yìí bó lákọ̀ọ́kọ́ ná, bó lẹ ti ń ṣe tó jẹ́ pé ìgbà míì ìpàdé àdúrà mẹ́ta mẹ́rin lọ́sàn-án, ìṣọ́ òru lálẹ́, gbogbo ibi tẹ́ ẹ bá sì ti ṣiṣẹ́ ìránṣẹ́ lọ Ọlọ́run ti máa ń rìn, bó lẹ ti ń ṣe bàbá.
1: Òdòdó.
0: Bàbá.
1: Sórí iṣẹ́ tá a rán ikọ̀ kì í pa ikọ̀. Ẹni a fi iṣẹ́ rán yàtọ̀ sáláwò kan sí. Ẹ̀mí mímọ́ ni agbára mi. Orúkọ Jésù ni àṣírí mi.
0: Kàbíyèsí.
1: Òdòdó.
0: Bàbá.
1: Agbára Ọlọ́run ló ń gbé mi rìn. Oníṣe onígbọ̀nwọ́ mi ní gbogbo ìgbà. Tí mo fi lé ń fara hàn ní gbogbo àwọn prógrámù. Òdòdó.
0: Bàbá.
1: Mo ti ẹ̀ ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi nílùú Ọ̀wọ́. Tí wọ́n jáde ní kẹ̀tíkẹ̀tí. Ní ìpàdé tí a ṣe ní ọjọ́ kìíní oṣù kẹwàá. Mo tún wá sọ fún wọn wípé mo tún ń bọ̀ lọ́wọ́ kan ní ìhò tó parí o. Òdòdó.
0: Bàbá.
1: A tún farahàn ní Ọ̀wọ́. Kí ọdún ìkó tó parí. Lágbára Ọlọ́run. Ní December, a tún yọ sí wọn nílùú Ọ̀wọ́. Ní ọ̀lù tá lò náà ni o. Láti pàdé gbogbo ènìyàn. Sọ wá rí ìpàdé àdúrà tí wọ́n máa ń invite mi sí. Tí mo máa ń lọ káàkiri. Ọlọ́run ní ṣe agbára mi. Torí pé òun ló fún mi ní agbára. Dávidi wípé Olúwa ni agbára mi. Ó sì ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín. Lórí ibi gíga mi ló sì gbé mi ká. Òdòdó.
0: Bàbá.
1: Olúwa ti ń ṣe nìyẹn. Òun ló ń lò mí. Torí pé mo jẹ́ ọwọ́ rẹ̀. Mo jẹ́ ẹnu rẹ̀. Mo jẹ́ ojú rẹ̀. Tó ń lò káàkiri gbogbo àgbáyé.
0: Ọ̀dà bàbá láì ní fàkókò ṣòwò torí pé à ń lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ nípa tìdílé kan
1: láyé. Bẹ́ẹ̀ni òdòdó. Àwọn èèyàn mọ̀ bá a rò pé bóyá a sọ ìdánilẹ́kọ̀ọ́ nínú ìdílé nù. A lè sọ́nù o. Àwa ò lè pátì o. Torí ohun tolúwa fún wa lórí afẹ́fẹ́ yìí. Ni ká dá gbogbo ìdílé lẹ́kọ̀ọ́. Ni kí gbogbo ìdílé wà lálàáfíà. Ni kí gbogbo ìgbéyàwó wà láì léwu. A sì gbọdọ̀ pátì. Bó ṣe jẹ́ nìyẹn.
0: Tọ́ ọ̀dà bàbá nínú ìpàdé àdúrà láàárọ̀ ọ̀la. Ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá torí pé a ti wà nínú oṣù kẹwàá báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Nínú oṣù kẹwàá ọdún tó kọjá. Wọn ò gbà wá láyè láti sọ ẹ̀rí lórí afẹ́fẹ́ ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó lágbára púpọ̀.
1: Ó lágbára púpọ̀ òdòdó. Ààyè ò sí fún ẹ̀rí lórí afẹ́fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n àwọn èèyàn ń gbọ́ ẹ̀rí nínú ilé ìjọsìn.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n mọ Ọlọ́run ti ń lò mí tó.
0: Ọ̀dà bàbá ibo la wa ń lọ nínú ìpàdé àdúrà lọ́la.
1: Òdòdó.
0: Bàbá.
1: Ibi tá a ń lọ lọ́la o. Àdúrà lórí ìwòsàn ni o. Àdúrà lórí ìwòsàn ni à ń lọ lọ́la. Sọ mọ̀ pé a ti bẹ̀rẹ̀ ti pẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: A pé ìpàdé yẹn ní ìtúsílẹ̀ àti ìwòsàn. So ọ̀rọ̀ ìtúsílẹ̀ la ń sọ. Tá a fi to ìtúsílẹ̀ ọwọ́. Tá a sọ ìtúsílẹ̀ ẹsẹ̀. Tá a sọ ìtúsílẹ̀ orí.
0: Bẹ́ẹ̀ni.
1: A ti wá fi yẹn tì síbì kan. Òdòdó.
0: Bàbá.
1: Ọ̀rọ̀ healing la fẹ́ sọ o. Ìpàdé healing la fẹ́ ṣe o. Ní ọ̀la. Òdòdó.
0: Bàbá.
1: Lọ́rọ̀ gbogbo ènìyàn kí wọ́n mú ìgbàgbọ́ ńlá. Kí wọ́n mú bọ̀ lọ́la. Torí gbogbo ẹni tí Jésù ṣiṣẹ́ ìyanu lára ẹ̀. Gbogbo ẹni tí Jésù fún ni dídára. Gbogbo ẹni tí Jésù wòsàn nínú àárẹ̀. A mọ̀ wípé ìgbàgbọ́ rẹ̀ mú ọ láradá. Òdòdó.
0: Bàbá.
1: Ìgbàgbọ́ tó tó gba ìmúláradá ni kí gbogbo èèyàn mú wá lọ́la o. Torí èmi ó gbàdúrà fún wọn lórí ìmúláradá àti ìwòsàn. Èmi gba Ọlọ́run gbọ́ pé iṣẹ́ àmì àti ìyanu yóò ṣẹlẹ̀ lójúkorojú. Kọ́ Jésù bá wọn onísàn lóòótọ́. Ẹ ó mọ̀ lọ́la. Nínú àgọ́ ara gbogbo ẹni tó bá wá. Ẹ ó mọ̀ lọ́la. Òdòdó. Mo ti ń wàásù láti ọjọ́ Sunday. bẹ́ẹ̀ ni sà torí bá ti ń se pàdé yìí ní Thursday lákùrẹ́ bẹ́ẹ̀ la ń se ní Wednesday lọ́rẹ́ bẹ́ẹ̀ se ní Sunday ní Rainbow nílùú Ondo bẹ́ẹ̀ la tún se ní Friday nílùú Ondo gbogbo bí ta ti ń se pàdé àdúrà la ti ń se pàdé ìwòsàn lọ́la òdodo kìí sọ orísi mẹ́rin àìsàn tó wà orísi mẹ́rin àìsàn òdodo sẹ́rí ẹnìkan mọ̀ gbọ́ mi ń lé báyìí yóò pé wòlíì àdúrà tọ́lá ọkàn mi a ní kò sí ti ń se
0: mí o ṣàìsàn
1: orí ọ̀fọ́ mi ẹ̀dọ̀ odò mi òdodo ọ̀sẹ̀n tí ọ̀kan o gbogbo ọ̀yàn ni àdúrà ọ̀la kan o òdodo torí pé sàn wà ní ẹ̀kẹ́ mẹ́rin number one physical sickness eyín ò ní orílẹ̀ máa fọ́yàn borí bá ń fọ́yàn báyìí ẹ̀yìn máa ní physical sickness òdòdó ṣùgbọ́n nígbà tá a dé nu bíbélì nígbà tá a dé psalm 91 verse 6 ó wí pé tàbí fún àjàkálẹ̀ àrùn tí rìnkiri ilé òkùnkùn tàbí fún ìparun tí run nílé ọ̀sán gangan tí rìn ní òkùnkùn òdòdó bó ló ti rìn
0: òkùnkùn ni
1: ẹyin tó bá wà nínú òkùnkùn ènìyàn kì í rí náà rí that is invisible sickness ẹni tí physical sickness pa kò pọ̀ torí pé àìsàn ń se wọn wọn mọ̀ pé ń se wọn wọn lọ hospital wọn lọ gbàmúláradá wọn gbàdúrà ṣọ́ọ̀ṣì bàbá orí ń fọ́ mi o bàbá ẹ̀dọ̀ ń dùn mí o ẹ gbọ́wọ́ lé lórí o gbogbo àwọn àìsàn yẹn máa lọ ogun a máa tètè sẹ́ ṣùgbọ́n àìsàn tó yára pẹ̀lú jù láyé òdòdó ó ní invisible sickness téèyàn ọmọ pé ń bẹ nínú àgọ ara èèyàn téèyàn dẹ ń gbé kí bẹẹ bá gbọ pé nìkan ṣubú lulẹ lójijì òkú invisible sickness ló pa wọn ibi tá a ti fẹ́ gbàdúrà tó máa lé nìyẹn so àárọ̀ ọ̀la àárọ̀ ọmọ ni gbàgbé ni àárọ̀ ọ̀la ọlọ́run yóò jẹ́ wọ agbára rẹ̀ jésù olùwòsàn yóò rìn láàrin wa olúwa yóò já gbogbo ìdè yóò wòsàn yóò gbàlà nínú ìpàdé àárọ̀ ọ̀la.
0: Bàbá ẹ ti mẹ́nu ba méjì ń bẹ̀ àwọn ìyẹn tí o
1: bẹ́ẹ̀ni
0: wọ́n fẹ́ gbọ́ àwọn eléyìí tó kù o.
1: Invisible sickness and visible sickness. Méjì ni o invisible sickness and visible sickness. Òdòdó
0: bàbá
1: ènìyàn lọ sí hospital yóò dẹ̀ ṣe test doctor lọ wà òkè alára ò sì ní gbádùn ara invisible sickness. Èmi sọ tẹ́lẹ̀ bó o ti ń sàmì nílé gbogbo ọfà ìsàn àìfojúrí olúwa ti jáde lára rẹ kọ́ jáde lára rẹ kọ́ jáde nìkan ń gbọ́ wa báyìí. Òdòdó àárẹ̀ dagunlẹ̀ mo sọ tẹ́lẹ̀ ọfà ìsàn adánigunlẹ̀ kó jáde lára ẹ̀ kọ́ gba ìwòsàn kọ́ gba àbúláradá òdòdó ìgbàgbọ́ ńlá ni kó o mú kí gbogbo ènìyàn o mú pàdé èmi lọ́la torí èmi ó gbàdúrà lórí ìwòsàn àti ìmúláradá bí ọlọ́run àpọ́sítélì babalọ́lá ti í ṣe bí ọlọ́run csc ti í ṣe tí ìwòsàn ti gbàlà tí í ṣe sí àmì lójúkorojú yóò ṣe bẹ́ẹ̀ lọ́la mo jẹ́rìí ẹni tọ́lọ́ mi níṣẹ́ yóò ṣe bẹ́ẹ̀ lọ́la òdòdó já tẹ̀síwájú invisible sickness ni àìsàn téèyàn máa ń lọ ṣàyẹ̀wò ara tí èyí rí àìsàn téèyàn máa ń lọ sí àyẹ̀wò ara ní rí àwọn àìsàn tá a fẹ́ gbàdúrà sínú
0: o
1: mọ gbàgbé o àjàkálẹ̀ àrùn máa ń rìn okùnkùn inú okùnkùn ní ti rìn torí náà okùnkùn ni ó dàbora èèyàn ò sì ní rí àtúntẹ̀síwájú emotional sickness ìyẹn ni psychological sickness àìsàn yẹn ni máa mú kéèyàn ronú òdì òdòdó èèyàn wà láyé yóò sì máa ronú kùsì rẹ bẹ́ẹ̀ ni nígbà tí ó bá ní psychological problem òdòdó ìyẹn ni máa ń fa depression tí ìyàwó fi ro pin pé òun ò kó jáde nílé ọkọ tọkọ fi ro pin pé wọn sá lọ jáde kó lé fún ìyàwó yìí depression ìyẹn ni máa ń fa ó tún máa ń fa discouragement ọkàn èèyàn ó dàrú gbogbo nǹkan ò ní yéèyàn mọ àwọn àìsàn náà tó nìyẹn òdòdó bórí ọba wa fún ẹnìkan tẹ́lẹ̀ ọ̀rọ̀ adùn ẹnìkan òye ojú ọkọ gbogbo tí mo wá fẹ́ nù kàn yìí sí òkò gbàdúrà
0: ó
1: nílò kí gbogbo ènìyàn kájọ pàdé ní ìpàdé ọlọ́wọ́ láàárọ̀ la olúwa fẹ́ wù ọ́ sàn kúrò nínú àìsàn lẹ́yìn tá a bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lórí ìdílé tán ọ̀rọ̀ ọlọ́run ìdílé tá a gbọ́ yìí
0: bẹ́ẹ̀
1: ni ìṣe special message kan ìgbéyàwó tó ń ṣàìsàn òdòdó ìgbéyàwó gan a máa ṣàìsàn
0: ìgbéyàwó a tún máa ṣàìsàn
1: bẹ́ẹ̀ ni
0: bí èèyàn
1: ìgbéyàwó a máa ṣàìsàn ìsàn àyànmọ́ a máa ṣàìsàn òdòdó àyànmọ́ jábẹ́sì ní sàárẹ̀ níbo ló ti contact àìsàn ìyá ẹ̀ ló ló ń bi pẹ̀lú ìbànújẹ́ látọjọ́ náà ni ìbànújẹ́ wọnú ayé jábẹ́sì close ní bí 50 years ayé jábẹ́sì olójútùú ayé orí pé àyànmọ́ rẹ̀ ṣàìsàn ọ̀rọ̀ tó jáde lẹ́nu ìyá ìgbólóhùn òdì ló mú àìsàn bá àyànmọ́ jábẹ́sì ọkùnrin yẹn ọ̀bọ̀ ńbẹ tẹ ìdígéńdé ìjọ àṣírí tú lọba lọ bí àdúrà ló tọ ọlọ́run sẹ́lì lọ ọjọ́ yẹn la wo àyànmọ́ rẹ̀ sàn ni la fi kà nínú bíbélì First Chronicle chapter 4 verse 9 la fi ka wi pe Jabez si si Ololaju awe ni ele lo nigba ta wo ayan mesan lo la bere nigba ta wo ayan mesan lo bere nigba ta wo ayan mesan lo lore wari so bo oba sare ara aisa ayan mo nko wa gbadura ka jogba iwosan lola
0: oda iwosan lola ti yan nana e bayi wi pe ki se ni to ri nfo abi ti nurun abi ti o ni iba o ni kan ko ni ni ti o wa gba wo san lo
1: beni ododo
0: baba
1: aisan temi tun ko
0: aisan temi tun wa
1: beni aisan temi nko ire ajo gbagbo eyan mo sare eyan mo sa aisan ninu emi ododo
0: baba
1: gbogbo awon eni emi ko ni wu ko bare mo woro olohun ko ni wu ko gbo so wa le ti ba yo wa da si ota loju e o ti gbadura ri o o ti se fe olohun ri o so ti ire ajo temi ba sa isan nkan temi ewu yan mo elomi n gbo mi bi mo se n soro yi n pe mo de lo njare pastor bi o se mo so nu o si ti lo so si ri o o na si ti wa su ri o sugbon gbogbo to ni oda ni pada lo na pada n se bayi nitori pe ire ajo gbagbo de sa isan e gbo won oluwa latenu mi e gba iwosan ninu emi
0: amen
1: e gba iwosan ninu ara
0: e
1: gba iwosan ninu emi
0: e
1: gba iwosan ninu ara bi o ti je niyan o gbogbo wa lajo pada ni mechanic village opposite second tami barasondo road nilu akure nbi e ja jo pade lola fun iwosan tara ati

0: àdùn máa fẹ́ òjò ìtúsílẹ̀ máa rọ wàràwà ẹ̀rí máa pọ̀ nínú àkànṣe ìpàdé àdúrà ọjọ́ kan ṣoṣo tó máa mèlú tètè fún ìyanu ojú korojú ẹ̀yin olùgbé ìjọka olùwà tó yè jíjẹ́ máa kó gba agbègbè tó yí ká àti ìlú àkùrẹ́ lápapọ̀ ṣe ti ṣetán fún ìbápàdé ọlọ́run yìí ó máa lágbára púpọ̀ bàbá ọlọ́wọ́ ńlá ń bọ̀ fún ìpàdé àdúrà lágbára tákòrí rẹ̀ jẹ́ ìgbà owó ọ̀tún season of new things ọlọ́run ti sọ ní Isaiah chapter 43 verse 19 ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún yìí 17th October 2026 ni ó wáyé o nínú gbọ̀ngàn ọlọ́wọ́ ńlá ẹ̀ka àti ìjọka tó wà lẹ́yìn jíjẹ́ mark hospital ìjọka lákùrẹ́ aago méjì àárọ̀ kùtù ni ó bẹ̀rẹ̀ títí daago méjìlá ọ̀sán 7 a.m. to 12 noon ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí lọ́lọ́run máa lò láti forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ o ọlọ́run sì ti gbé ìránṣẹ́ rẹ̀ wọ̀ lákọ̀tún bàbá wòlíì àgbáyé ni prophet mike olúwadégòkè bàbá ọlọ́wọ́ ńlá láti pàṣẹ ohun tuntun sínú ayé gbogbo ènìyàn àkàn gbọ́mọjọ́ oníròbìnà jẹ́ adáláyọ̀ ẹni tó fẹ́ lọ lóyìnbó gba visa ẹni tí ń wáṣẹ́ òrìṣẹ́ ayọ̀ ohun ọ̀tún lálẹ̀ hù nínú ayé gbogbo èèyàn ẹ má gbàgbé o ọjọ́ sátidé 17th October 2026 ni ó wáyé ní gbọ̀ngàn ọlọ́wọ́ ńlá tó wà lẹ́yìn jíjẹ́ mark hospital ìjọka road lákùrẹ́ láago méje àárọ̀ sí méjìlá ọ̀sán ìwọ ni ìyanu ọ̀hún kan o máa bọ̀ nínú ìpàdé àdúrà náà CAC Bileland Prayer Ministry ló ṣàgbátẹrù ẹ̀.
1: Ṣé mi ní kó padà sí ipò tó ta lọ? Dábì ṣe kó padà ó débà.
2: Ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hùnùhùnù? Ṣé ro mìíràn ṣó ti gbọ́ ni? Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀fẹ̀. Ọlọ́run mú àwọn ọmọ ìlú.

0: àkórí rẹ̀ ní ojúlówó ìfẹ́ láàrin ọkọ àti aya. Náà kí tó mọ̀ tẹ̀síwájú, kí ni wọ́n ń pè ní ojúlówó? Ojúlówó ó ní òdì kejì ayédèrú. Original is the opposite of fake or duplicate. So tí ojúlówó bá wà, ayédèrú mẹ́. So túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ tí ẹlòmíín fi ń gbéyàwó ẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tẹ́lòmíín fi ń kólẹ̀ so gígbé ọkọ mi kì í ṣojúlówó. Èyí tí mo rí tí ọlọ́run dẹ̀ fún mi lóore ọ̀fẹ́ láti fi ṣe wàhù tó sì ràn mí lọ́wọ́ practical sermon ni mo fẹ́ sọ fún yín lónìí. Mo sì fẹ́ gbogbo yín ó gbà á gẹ́gẹ́ bí àṣírí ńlá kan tó lè mú kí ilé yín wà ní àlàáfíà tí ẹ fi ní rí ìyàwó yín bí ọ̀tá tẹ́ ẹ fi ní rí ọkọ yín bí àṣìfẹ́. Ojúlówó ìfẹ́ kí náà ń pè ní ojúlówó. Ojúlówó ó ní bó ti yẹ kí nǹkan kó rí gangan. Nígbà tí ẹnìkan bá tẹ ìwé ní computer center ìwé ilẹ̀ tó rà tí wọ́n bá ti tẹ̀ tán tí wọ́n forúkọ sí tí wọ́n sí ilé ẹ̀ wọ́n wá nìkan ṣe photocopy. Kò sí tẹ́ ẹ ṣe lè wo photocopy yóò ní yàtọ̀ sí original ṣùgbọ́n bí tá a ti fi báírò sáìn tí báírò dẹ̀ jẹ́ búlù àṣírí ó tù nígbà tá a bá ń wo photocopy torí pé black ni báírò búlù máa gbé jáde ìyàtọ̀ nìyẹn. So ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ yín practice nínú ilé yín láàrin ọkọ àti aya yín fake and duplicate love ni is not a real one. Now ojúlówó ìfẹ́ ó jókòó lórí àwọn oríṣiríṣi nǹkan. Ẹ̀kọ́ yóò ti ẹ̀ ní ìdí pínpín sí ipa kankan nǹkan máa sọ lọ lẹ́yọ kọ̀ọ̀kan ni ṣùgbọ́n tó ń pè ní ojúlówó ìfẹ́ ó tó bí oríṣi mẹ́rin márùn-ún. Rome orí 5 ẹsẹ̀ 8 Romans chapter 5 verse number 8 ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́sẹ̀ Kristi kú fún wa. Ojúlówó ìfẹ́. Mo ní àwọn ẹ̀dà bíbélì bíi mẹ́rin kí n tí mo fẹ́ sọ ó lè máa yé yín dáadáa. Number 1 NIV Bible nígbà tí ń sọ ibi tí mo kà yìí ó ní God demonstrates his own love. To demonstrate means ká máa ṣe nǹkan gẹ́gẹ́ bí a ti sọ fún ni. Ìwé Yorùbá wípé Ọlọ́run fi ìfẹ́ hàn but NIV wípé God demonstrates his own love. Number 2 ESV Bible ó ní God shows his love for us. Shows his love for us ó fi hàn. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ọmọ tó ń jẹ́ kẹ́ máa ní problem nínú marriage yín ó ní ẹ show love ó wà nínú yín gan sí ọkọ yín but ẹ show ẹ. So nígbà tí ẹ bá ti wá show ẹ ọkọ yín á rí yín bí aláìmọ ilé ọkọ gbé. Ọ̀pọ̀kùnrin ní ìfẹ́ yẹn wà nínú ọkọ ẹ but kò show ẹ. Ohun tí tó bá dẹ̀ show ẹ nígbà yìí ló tó máa ṣiṣẹ́. Ọlọ́run ní nínú ọkàn pé ó fẹ́ràn ènìyàn but ó show ẹ ó show ẹ. Tí n bá sọ àwọn kankan bí ẹ gbà mí gbọ́ ẹ̀mí Ọlọ́run ló rán mi sí yín. ESV ó wí pé God shows his love for us. Another version of Bible NLT God showed his great love for us. Ìyẹn tó àdín kan mí sí his great love for us. His great love for us. Ìyẹn ni pé ìfẹ́ rẹ̀ tó tóbi jù. Ó fi hàn fún wa. Another version of Bible CSB ó sọ pé God proves his own love. God proves his own love. Ó prove ẹ̀. Kí wá ni ojúlówó ìfẹ́? Number 1 ìfẹ́ tó ṣiṣẹ́ nígbà tí ẹnìkejì rẹ bá ṣe họ. Ìfẹ́ tí ó ṣiṣẹ́ nígbà tí ọkọ rẹ ṣe họ. Sórí ẹgbẹ́ra yín lẹ́fọ́ gbéra yín lẹ́nujó ẹ̀pẹ́ra yín lẹ́nulá ẹ̀ ń ṣe kinní kan ó dáa. Ṣùgbọ́n kì í ṣe ojúlówó ìfẹ́. Nígbà tí ojúlówó ìfẹ́ bá ṣiṣẹ́ ó ní ìfẹ́ tó ṣiṣẹ́ nígbà tí ẹnìkejì ẹni ṣe. In Romans chapter 5 verse number 8 God demonstrates his own love towards us. Nígbà tí àwa jẹ́ ẹlẹ́sẹ̀ kí ló ṣẹlẹ̀ Kristi kú fún wa. Nígbà tí ọkọ rẹ jẹ́ ẹlẹ́sẹ̀ nígbà tí ìyàwó rẹ jẹ́ ẹlẹ́sẹ̀ tó o bá lè fi ìfẹ́ hàn at that point of time ìwọ ló ní real love. Tí a bá gbádùn ilé wa marriage wa ba di ojo ale ti a ba ni tori oro igbeyawo lo orun apadi e ja pada lo si bi ti mo so yo ife ti o ba sise nigba ti oko re se ho marriage o le last o ife to ba le proof to le demonstrate nigba ti iyawo re se ho it's not a real love o e gbo ke di mo wo gbo eyan omo te ti rele oko e di mo wo o ko si angel ninu eyan if you marry Jesus Christ of Nazareth o ba wa okun lo we o e jo bere omo fede fo emi oluwa mo ti de oluwa de lo to sugbon nigba ti iwa obirin na ba de asu o pe wa lo fe e je ko kunrin o ma yo na lenu gbogbo eyan mo so pe woli ma ri orun o nigba ti iwa okunrin ba de wa wo ti si pe mo mo dara pe mo fe woli sugbon to ba le demonstrate love nigba ti oko re se ho nigba ti iyawo re se ho iwo yen nikan ni inu orun dun si iwo yen nikan soso ojulowo ife ife ti o nsise nigba ti enikeji eni seni apere kini ninu iwe mimo olorun ati adam genesis chapter 3 verse number 9 nkan meji lolorun sare se olorun ko si adam o wi pe ni bo ni wa wa seribaun olorun lo gbe ogba o fi adam ati eva be won bo olorun se wahala o nigba olorun gbe ogba o olorun kan ju won be pe eyan ma jeun lo now ki adam o le ba busy ko ma ba raye se ranu olorun ni ma so ko si ma ro ofe lo ma jeun ninu ogba o de so gbogbo e fun won lawo re ejo satan wonu ogba o de tan won je won ti pa be se olorun sugbon olorun ti won se o fi ife re han ni akogo igba ti won se o bere si wa won kaaki adam where are you nitori pe olorun mo pa adam ti seun o oye ko olorun o joko sorun ni pe ara pa o loni godan o ti esu ma mu lo olosi ni tori gbogbo orientation nu ogba ni mo ti so fun se so fun pe ko mo je oloje olomu o wo n ba ri ojo e ba na so ni olorun binu sugbon sibe ninu ese adam ati eva olorun to fi ife han nigba ti won je elese nigba ti won disappoint olorun nigba ti won koja aye won nigba ti won sa igboran nigba ti won se nto luwa ni ki won mo se o tun demonstrate o tun show law adam ni bo lo wa okan olorun o wa bale mo o wa wa adam elese kaaki ife nigba ti eni keje eni seni boko re ba yari to yari gidi to mu kopu tin yari iwo se mo ra baba won ajo e pe olowo ori mi oda pa mi denku gugu ma pe mo ti ku je pa mi pa mi pa mi pa mi tin ba ti se o ti oba ni darijin mo be kuku pa mi iwo iba se be ni oro iba mo yiwo mo lowo iyawo iba se be ile iba toru oko iba se be ni ile iba toru ife nigba ti eni keje eni seni olorun lo koko se e gbo mi ti a ba de ijobo orun looto ti a ni se marriage ti o gbe lo si orun apart agbodo practice ohun ti mo so yi agbodo demonstrate ohun ti mo so yi agbodo show ohun ti mo so yi ti gbogbo oko ba gba iwasu mi o sese ki ori iyawo re bi asife sugbon ti e ba le farada e mo pe ko se en to si iyawo fe ninu gbogbo yin e mo wi pe ko si eni to si oko fe ninu gbogbo yin ife nigba ti eni keji eni seni olorun ba wa adamu kinu ogba olorun ori ni ba tun pe iwada where are you I'm looking for you since where are you bolorun se debi to fi city oba mo asoju olorun ko ori gbogbo nkan ori nigba te don tan won o si mo pe won ti se sugbo fi ife yen han o show e o demonstrate e o prove e lati mo wa en to se kiri gbo nigba yawo re ba ti lekun leyin to so kekere si iwo se tun fi fonu pe ma bi asilekun ijo mu fọlọrun be se mi o wa dasun loni ni ti ma lo dasun loni ti mo ba ku kile o to mo ti se bo o yo sare silekun ni tori ko ni fe so po ko ni fe so po keke iwo o se mo wa ki o se bu ekun pe ma bi ko o ti mo bayi o ni sunu leyi ko si wahala bi eyin o le lo ba sun loni ibe lajo sunpo olorun toju awon omo yi ko kunle waju e ko bu ekun ko wa wo ntoko re o si sugbon nitori pe oko ki si oko ti ki si oko to se ni mo nso yi o e to se o ni o oko to se o tó ṣe ọ tó ṣe tí ọ dá sí ọ kó tó wá kúnlẹ̀ wájú ẹ kó wá bú ẹkún kó dìmọ lẹsẹ pé n dá fi ní sunú yàrá pọ lónìí tọ́lẹ́tì ilé mi rẹ̀ ọjọ́ sùn gbogbo bí ọba sùn lónìí inú bẹ̀ lájọ sùn lẹ́yìn ikú báyìí sàárè ni nígbà tọkọ rẹ sí ọ ni mo ń sọ kì í ṣe nígbà tó tiẹ̀ sẹ ìfẹ́ tó fi hàn nígbà tí ènìyàn sẹ ọlọ́run wá ń dá mú kí ń bọ̀ wá rí tán ẹ tún wo nǹkan kejì tọ́lọ́run ṣe jẹ́ káka Genesis chapter 3:21 àti fún Ádámù ẹni tó ṣẹ̀ nìyẹn o ẹlẹ́ṣẹ̀ tó disappoint ọlọ́run àìgbọ́ràn mo ti sọ fúnyàwó mi mo ní kó mọ̀ ṣe kínní ó sì ti ṣe torí náà ó ti dáràn o ò nífẹ̀ẹ́ ni it's not a real and genuine love ó ti ṣe ọlọ́run sọ fún Ádámù pé kó mọ̀ ṣe Ádámù yìí ṣe ọlọ́run sì tún wá kí nítorí pé ìfẹ́ ti ọlọ́run sí Ádámù nínú ọgbà Édẹ́nì sí ìgbéyàwó yẹn ó jẹ́ ìfẹ́ tó ń ṣiṣẹ́ nígbà tí ènìyàn ṣe àti fún Ádámù àti fún aya rẹ̀ olúwa ọlọ́run dá ẹ̀wù awọ ó sì fi wọ̀ wọ́n nǹkan kejì tó nù o nígbà wa ṣẹ̀tàn ẹsẹ̀ yẹn ti fa aṣọ ògo tó bò wọ́n ya lọ́rùn wọn ẹsẹ̀ yẹn ti jẹ́ kàn di ẹni ìhòhò ẹ̀sìn wọn ti bẹ̀rẹ̀ bóyá ìyàwó rẹ̀ náà ṣẹ̀rú ẹsẹ̀ bẹ́ẹ̀ ó ti wá dẹni ìhòhò ẹ̀sìn rẹ̀ ti wá bẹ̀rẹ̀ ó ti wá tẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn pátá ó tún padà fi ìfẹ́ hàn ni o torí pé nígbà tí Ádámù tẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ó dẹni ẹ̀sìn ó dẹni ìhòhò nítorí ìwà àìgbọ́ràn nǹkan burúkú tó ṣe ọlọ́run tún wá ń faṣọ wá kí bíbélì wípé fún Ádámù àti ìyàwó rẹ̀ ni ọlọ́run tún rán ẹ̀wù awọ ó wá fi wọ̀ wọ́n ṣe bí ewé ọ̀pọ̀tọ́ ni ipá tí wọ́n ká tí wọ́n gàn mọ́ra tí wọ́n fi bo ìhòhò wọn ṣùgbọ́n ẹni tó ní ìfẹ́ nígbà tí ènìyàn ṣẹ̀ ẹni tí ìfẹ́ rẹ̀ jẹ́ ojúlówó ó lọ mú ẹ̀wù awọ mi ò mọ̀ bóyá mọ ìyàtọ̀ tó wà láàrin awọ àti ewé ewé láàárọ̀ dalẹ̀ yóò ti mọ fàya ṣùgbọ́n awọ yóò mọ dán ní gbọ̀ bá pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀wù ọlọ́run báyìí ìfẹ́ nígbà tí ẹnì kejì ẹni ṣẹ ni àpẹẹrẹ nínú ìwé mímọ́ nù tó bá jẹ́ wípé ọbájọ́ mọ ìjọba ọ̀run lóòótọ́ tí ó bá jẹ́ pé o gbà papọ̀ pẹ̀lú èṣù bó o fẹ́ lo ayérayé rẹ ní ọ̀run àpáàdì tẹ̀lé tí mo sọ lónìí o tí ọkọ rẹ bá wá ṣe ọ báyìí tó ṣe tí ọ̀dà ìwọ lọ́wọ́ àdáná oúnjẹ tó ò tí ì ṣe fún rí láti fi pàdé rẹ̀ tó bá jẹ́ pé o ní real love real love torí pé nígbà tí Ádámù àti Éva ṣe ọlọ́run ní ẹsẹ̀ burúkú tó burú jù ọlọ́run ló wá lọ rán ẹ̀wù awọ tó wá gbé wọ̀ wọ́n so nígbà tí ìyàwó rẹ bá wá ṣe ọ báyìí tó ẹsẹ̀ burúkú tó jẹ́ pé kò yẹ kéèyàn dáríjì láéláé ṣé kámíò ni àbí kábrì ni tó ṣe déédé ẹ ọ wà lọ rà nígbà tó ṣe ọ ni o ẹ rí i pé mistake yìí ni àwọn ọkùnrin máa ń ṣe ìgbà tí ìyàwó wa bá ṣe ń tó dùn máa nu la máa appreciate ẹ ó kì í appreciate ẹ lọ́jọ́ tó wá ṣépè fún ẹ thank you tó bá jẹ́ pé nígbà ẹ̀sẹ̀ ni gbogbo wa bá ń fi ìfẹ́ hàn ọlọ́run gbọ́ kò sí ilé tó máa dàrú ṣùgbọ́n èṣù ra wá níyè ní church kò jẹ́ kí iye wa ó ṣí ẹlòmíràn kan decide dání mi ò lọ church wọn mọ́ kí ló dé a ní mo sick for 3 weeks kò sẹ́ni tó wá bẹ̀ mí wò nínú wọn mi ò lọ́mọ́jàre a sì ọ́nù lóòótọ́ ṣùgbọ́n wọ́n wá fi ìfẹ́ hàn nígbà tá a ṣe ọ́ yẹn wọ́n wá wá bá group leader rẹ pé ṣé ẹ fẹ́ ẹbẹ́ mẹ́ta mo pè mí para mi ọ̀ya ẹ bó tiẹ̀ sí gbólóhùn kan sẹ́yìn lè pè mí padà ó náà wá sọ ìjà yẹn ọ̀dẹ̀ tán mélòó nínú ènìyàn ló ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run fi ìfẹ́ òun pàápàá hàn sí wa pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́sẹ̀ kristi kú fún wa ó parí o ọlọ́run wa lọ rán ẹ̀wù awọ sáìsì Ádámù ó lọ rán ẹ̀wù awọ sáìsì Éfà ọwọ́ kò sí ọlọ́run pé ẹ mọ ṣayé yín lọ ń bí ṣé ẹ mọ̀ pé ìfẹ́ yẹn dẹ̀ ń kọ́ntínú lẹ́yìn ẹ̀ lọ́lọ́run fún ọ lọ́mọ lẹ́yìn ẹ̀ wọ́n dẹ̀ ń lo ọjọ́ orí wọn lọ nítorí ìfẹ́ tó farahàn ní àkókò ẹ̀ṣẹ̀ mélòó nínú ẹ̀yin ìyáta ẹ jókòó yìí lẹ nírú ìfẹ́ bẹ́ẹ̀ sí ọmọ yín ọmọ tẹ́ ẹ bí ṣé kì í ṣe nígbà tí ọmọ yẹn bá mú inú bí ọ ṣé kì í ṣe ìpè ló fi ló ń lọ mọ́lẹ̀ ẹ jẹ́ ká padà sínú gbólóhùn àkọ́kọ́ yìí ojúlówó ìfẹ́ ìfẹ́ tó ń ṣiṣẹ́ nígbà tí ẹnì kejì ẹni sẹni àpẹẹrẹ kìíní nìyẹn o ọlọ́run àti Ádámù àti Éva bọ́lọ́run bá wa lè ṣe ọlọ́run tó yẹ kó dá wọn lẹ́jọ́ ìkorò ọlọ́run gan bínú débi bó fi ẹsẹ̀ pè ṣùgbọ́n síbẹ̀ ìfẹ́ tí ń ṣiṣẹ́ nígbà ẹ̀ṣẹ̀ ó fi fà wọ́n mọ́ra padà ìwọ náà ti bínú right fine bíbélì pé bínú má sì ṣe ṣe sórí ẹ̀ṣẹ̀ ẹsẹ sáré sọtúmọ eléyìí ni ẹsẹ bíbélì kẹyẹ kò yí àwọn èèyàn wọn ní báyìí náà fààyè bínú lẹ bínú mọ sì ṣe ṣẹ ìtumọ rẹ rèé o ìbínú tí kò mú ẹsẹ dání ó ní ìbínú tó o bá bínú tó o fi correct ọmọnìkejì ẹ tí mo kàn wá báyìí pé ẹgbọn mi láàkì ń tẹsí mi láàkì ń tẹsí ah báwo lẹ ṣe ń lè fi ìgò sí ọrùn nínú church mi lẹkẹ ẹsẹ fi sí ojú ẹgbọn níbọ tí n bá tún fi sọ́rùn náà kì í ṣẹ̀ṣẹ̀ mi ò láìpẹ́ ẹsẹ̀ fi sọ́rùn yẹn kò fáyìn kò fáyìn mi láìkẹ́ ìbínú tí ò mú ẹ̀ṣẹ̀ dánínú ṣùgbọ́n ìbínú tó bínú bẹ́ẹ̀ bí pé ọbẹ̀rẹ̀ sí ṣégbè fún fámìlì ìyàwó ẹ ọbẹ̀rẹ̀ sí ṣégbè fún fámìlì ọkọ ẹ ìbínú tó tó dá ọ̀dàná oúnjẹ mọ́ ìbínú tó bínú tó ní òní sáàyè ìbálòpọ̀ ìbínú tó bínú tó fowó oúnjẹ ọbẹ̀ lẹ̀ ó ti ṣe Jésù bínú in Mark chapter 10 I think from verse 12 ó ní nígbà tí Jésù rí inú bí bọ̀ kí ni irú inú tó bí Jésù immediately yẹn nígbà tí Jésù rí inú bí Mark chapter 10 verse 14 ó wí pé nígbà tí Jésù rí àwọn ọmọ ẹ̀yìn tí ń lé àwọn ọmọ kéékèèké kúrò nínú ìsọjí inú bí ṣùgbọ́n kò wá bínú yẹn débi kọ́ máa gbé ẹsẹ̀ pé kò bínú yẹn débi kó ka ìwàásù yẹn tì kò bínú yẹn débi kó ṣàkóso inú church tí ọba fààyè lẹ̀ fún ìyàwó ẹ̀ tó ti ọgbà gànà tó ti ọlọ́dí tó olóòní ṣe ìtì ìdájọ́ bá dé orí ẹ̀ ni ó ti balẹ̀ ọba fààyè lẹ̀ fọkọ ẹ̀ tó ti ọ ní tó torí ìbínú burúkú tó bínú tó bínú tó forí gbà gbélébú ìyàwó yẹn lórí ọmọ fọ ẹgbọ́n tí mo sọ fún yín ẹgbọ́n dáadáa ìbínú tí kò mú ẹsẹ̀ lọ́wọ́ ó ní ìbínú tó bí láti fi correct ẹ ti ń ṣe ti ọ̀tẹ̀ ọlọ́run tó sọ instantly bí Jésù ṣe rí Tinúbí ó dẹ̀ sọ fún pé kí ló dé ń lé àwọn ọmọ kéékèèké àwọn gan níjọba ọlọ́run mi ò láìkẹ́ o ẹ mọ̀ lè mọ́ o Jésù dẹ̀ kúrò lórí ẹ̀ ẹ lè gbọ́ pé Jésù sì lé àwọn ọmọ ẹ̀yìn kúrò lẹ́yìn rẹ̀ Jésù sì gbé Pétérù sépè nítorí ọ̀rọ̀ náà Kristi sì pa ìwàásù ọjọ́ náà tì nítorí ti inú mi ẹ lè gbọ́ ṣùgbọ́n kí ni ìbínú ti ẹ ti mú ẹ̀ṣẹ̀ dání ìbínú tó fi kú ìtàwọn ojúṣe ẹ nínú ìdílé ó ti ṣe ìbínú tí kò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ó ní ìbínú tá a bínú láti correct ẹ ti ń ṣe nǹkan tí ò da ìṣẹ̀lẹ̀ tó rẹ́kọ̀dù pamọ́ ìṣẹ̀lẹ̀ tó kọ́ dáyárì ìṣẹ̀lẹ̀ tí ò kú ọlọ́pọ̀lọ́ ẹ ọlọ́run àti ádámù ó ní àpẹẹrẹ wa àkọ́kọ́ ìfẹ́ yìí ni ó sọnù nínú ìdílé lónìí ìfẹ́ tó ń ṣiṣẹ́ nígbà tí ọmọnìkejì ẹni sẹ́ni ìfẹ́ yìí ló sọnù ní láàrin ọkọ àti ìyàwó lónìí tí ilé fi mọ́ túká ẹ lè rí ọkọ kó sọ pé òun fẹ́ kọ ìyàwó òun lẹ̀ o mọ́mí wá bi léèrè pé kí ló dé tó fẹ́ kọ ìyàwó ẹ lẹ̀ ó ní káṣọ mi ó tó dọ̀tí ó ti fọ́ kí n tó sọ pé mo fẹ́ jẹ ráìsì yóò tún ṣe ẹ̀wà sí yóò tún gún yẹnsẹ́gbẹ́ kan yóò bá ń po tíì náà pé àmì tí mo lè fẹ́ jẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta kí n tó yọ lọ́ọ̀kan orúkọ báyìí ni ìyàwó mi ó fi máa kúnlẹ̀ tí ó fi máa rìn bọ̀ wá pàdé mi torí pọ́ fẹ́ kí ọkọ ẹ̀ ìdí tí mo fi fẹ́ kọ́ lẹ́nu ṣe ti gbọ́rú ẹ̀ rí bọ̀ kí ni ó sọ ẹ̀ṣẹ̀ ìyàwó yẹn ẹ̀ṣẹ̀ ọkọ yẹn ò ní ó sọ ìfẹ́ rẹ̀ ò wá lè ṣiṣẹ́ nígbà tí ìyàwó yẹn ṣẹ̀ ni mọ̀dà márèjì ru onímọ̀dà ìgbéyàwó rú tó bá jẹ́ pé gbogbo wa bá lè padà sínú ìfẹ́ tí ọmọ ṣiṣẹ́ ní àkókò tí ẹnìkejì wá ṣẹ̀ wá ọlọ́run gbọ́ kò ní sẹ́ni tí ó parí ìjà nínú ìdílé kankan mọ́ ṣùgbọ́n nígbà tí ọkọ rẹ bá ṣẹ̀ ọ́ tó fi ìfẹ́ hàn lákòókò yẹn ọ́ wàá lọ rojọ́ fún ẹnìkan ẹni yà wá bọ̀bù pẹtrọ́ọ̀sì àníà ìjókòó ìyàlọ́ jókòó sórí bí èèyàn bá ti jókòó ti ọkọ kan ṣoṣo orí èèyàn máa burú ni sórí ìwọ lòún pọ́n lé tó bá ti wọlé lálẹ́ kọ́ sọ fún pé kò ní dáa fún sórí tó bá bẹ̀rẹ̀ sí gbéwèrè ẹ̀ sépè orí àpé wálé èmi ò kí ń gbà fún tọ̀dọ̀ mi tó bá fẹ́ jáde tí mo bá búlọ̀kù ẹ̀ báyìí tí mo bá fa aṣọ akànlẹ̀ ni kí á ní òfin mi ni tí mo béèrè kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ sọ́kọ tí ẹ o ìwọ dìndìnrín tó rojọ́ kí tó o lè fìfẹ́ hàn nígbà tí ọkọ rẹ ṣe ọ́ by doing so o dalẹ̀ ara ẹ̀ rú àwọn ọlọ́kadà tí ń sọ ọ̀kadà ń gbòòrò àwọn nílẹ̀ ìròyìn tí mo sọ yìí àwọn obìnrin àtàwọn tí wọ́n ta sí àwọn obìnrin kan wà wọ́n stubborn tó bá ti gorí ọ̀kadà gbàrà á ní ẹ̀pẹ̀lẹ́ bọ̀dá ẹ̀dá kan tí ọkọ èèyàn bá jókòó sí tọ́lẹ́ẹ̀tì tíṣà ń kọ́ kí ló ṣẹlẹ̀ yẹn ná sọ ọlọ́kadà jẹ́ kánsẹ́lọ̀ àbó ló fi fúnra yín ẹlòmíín rojọ́ obìnrin mi arojọ́ adẹ̀gbàgbé ọmọ sínú ta sí ẹ̀fọ́ àtẹja agbàgbé ẹ̀fọ́ adẹ̀gbé ẹja ó dẹ̀ ti gbàgbé ọmọ gbogbo ntọ́kọ rẹ̀ ọ̀jẹ́ gbogbo ntọ́kọ rẹ̀ òṣè amaromalasọ ìdí nìyẹn tí ọkọ fi ní problem nínú márèjì ohun tẹ́ ẹ bá fẹ́ nu pèlé ọkọ yín lórí ló padà bá ṣẹlẹ̀ sí yes that is fact that that is fact. To ba ti eri ti ba se nti oda iwo se ma fe nu rere pe ko le ji pada but enu buruku lo fi pe o de buru si ife ti o sise nigba ti eni keje eni se ni number 1 ye o ife iwo sonu thief ituka iyapa to bi nsele ija ma ko lo le yin ija mi o fe omo ija mi kan ti ready lati lo tele do yo omo melo la bi befa ko meta kin ko meta nti ma fa iru ija yen waye ni pe ife yin ki soju lowo number 1 ojulowo ife o ni ife to sise nigbati eni keji eni seni apere nu we mimo olohun ati adamu number 2 eni ko wa ma so bayi pe ebo olohun ni seyan wa le se ntolohun ma se ni je tun feyan na ho to ni ba so pa ni olohun ni yen to olohun ni yen seyan le se kan tolohun ba se seyan le se gbogbo ti olohun se ba ka ninu we mimo ki awa na o le se be ni Jesu Oluwa ninu we Johanu o ni ise ti emi se o ni eyin na yo se pelu ati jube lo that is the word of God so gbogbo ta nka bible pe olorun se si eniyan e to se ti anka yen anka won ako won sile ki awa bi eniyan na o le practice number 2 wa lele to ba ni olorun ni o nlagbara o si lo olorun to ba wu lo le se to wa wu eyan Genesis chapter 16 verse number 1 to 4.
1: Ewo afefe iyanu ma fe ojo itusile ma ro warawa ri ma po ninu akanse ipade adura ojo kan soso to ma mi lu titi fun iyanu oju koroju eyin odugbe ijoka oluwa to yijite ma ko gba gbegbe to yi ka ti ilu akure lapapo se ti setan fun ibapade olorun yi o ma lagbara pupo baba olowo nlambo fun ipade adura lagbara ta ko ri ve je igba owo otun season of new things olorun ti so ni Isaiah chapter 43 verse 19 ojo saturday ojo keta dilogun osu kewa odun yi 17 October 2026 ni o waye o ninu gbogan olowo nla e ka ti ijoka to wa leyin Jidemark Hospital ijoka lakure agu meji aro kutu ni o bere ti dagu meji la osan 7 a.m. to 12 noon opolopo lori emi lorun ma lo lati forin fowo olorun so kale o olorun si ti gbe iranse re wo la kotun baba woli agbaye ni prophet mike oluadegoke baba olowo nla lati pase ohun tuntun sinu aye gbogbo ediyan ha kan gbogbojo ni robi no ji adalayo edi to fe lo doyin bo gba visa edi ti nwase orise ayo tun la lehu ninu aye gbogbo eyan e ma gbagbe o ojo saturday 17 october 2026 ni o waye ni gbogbo olowo nla to wa leyin Jidemark Hospital ijoka road lakure lagun meji aro si meji la osan iwo ni iyanu ohun kan o ma bo ninu ipade adura do CAC Bulaland Prayer Ministry lu sagbate ru e
2: Shimi ni popata koto tayo dadi shi popata o
3: de ba ove wa kilo de to nku hunu hunu ye romi o so ti gbo ni pe ni gbogbo arojo thursday lo so fe olorun mo lo

0: Ọlọ́run máa kọ́kọ́ dálù.
1: Ọ̀dà àti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nípa ti ìdílé àlè láǹfààní àti gbọ́ tán torí pé ọjọ́ wa ti lọ. Àkọ́wá tó di pé máa yọ̀ǹda bàbá ó ní ìfilọ̀ méjì pàtàkì tí mo fẹ́ jẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ ń pa ẹ̀. Àkọ́kọ́ ni ìpàdé àdúrà láàárọ̀ ra torí pé ìta ṣiṣẹ́ lé lórí nípa ìwòsàn. Nígbà tí èmi àti bàbá ń sọ̀rọ̀ lábẹ́ aṣọ wọ́n tú àwọn àṣírí kan yóò wù mí kí gbogbo àwọn èèyàn gbọ́ àṣírí ọ̀hún lọ́la. Òkìṣẹ́ mi nìkan ló yẹ ó gbọ́. Ìkejì òun wá ni ìpàdé àdúà ní ìjọka nílùú Àkúrẹ́ ń gbé ní on the 17th
2: ọjọ́ Sátidé ni ìpàdé àdúà máa wáyé ní ìjọka òdodo lẹ́yìn Jide Mark Hospital. Ibẹ̀ ni gbogbo ènìyàn yóò ti wá fún ìpàdé àdúà ní Saturday on the 17th a ó gbàdúà season of edu things.
1: Ọlọ́run fẹ́ fi ohun titun bẹ gbogbo èèyàn wo.
2: Òdodo.
1: Bàbá.
2: Ẹ̀ka àjọ titun ni. Ìgbà titun ni tá ó ṣe pàdé àdúrà ń bẹ̀. Òdodo.
1: Bàbá.
2: Ohun titun lolúwa máa fi lé gbogbo ènìyàn lọ́wọ́. Òdodo.
1: Bàbá.
2: Ohun titun máa fa testimony. Òdodo.
1: Bàbá.
2: Béèyàn bá bímọ tuntun, ayé ọmọ kíkó oríire.
1: Bẹ́ẹ̀ni.
2: Béèyàn bá kọ́lé tuntun, ayé kíkó oríire.
1: Bẹ́ẹ̀ni.
2: Béèyàn ra mọ́tò tuntun, ògán máa yọ.
1: Bẹ́ẹ̀ni.
2: Nǹkan tuntun ní máa mú àjọyọ̀ lọ́wọ́. Wo òdodo.
1: Bàbá.
2: A máa sọ níjọ́ mẹ́jọ. Ẹ jẹ́ kí a jọ pàdé ní on the 17th lọ́jọ́ Saturday láago méje àárọ̀ sí aago méjìlá ní ìjọka lẹ́yìn Jide Mark Hospital.
1: Bó ti jẹ́ nìyẹn ní ṣókí tó bá dọjọ́ mẹ́jọ a sọ dáadáa àti gbogbo èèyàn gbọ́ gbogbo ẹ̀yẹn ti agbègbè ìjọka àti gbogbo òlú àlápapọ̀ a lè mọ béèrè ìbéèrè sílẹ̀ nípa ìpàdé àdúrà yẹn lẹ́yìn ètò. Bàbá ìpàdé àdúrà tọ̀la àkànṣe ni ó jẹ́.
2: Àkànṣe ìpàdé àdúrà ni lọ́la fún ìwòsàn ládàá torí náà mo rọ gbogbo ènìyàn ẹ jẹ́ àjọ pàdé ní Mechanic Village fún àdúrà ìwòsàn àti ìmúláradá.
1: Ó wá jẹ́ kò kárí àkórí yẹn kárí àdúà torí pé ó kó gbogbo àdúà sínú ní bá ń ṣàìsàn béèyàn bá ń ronú òdì bí àyànmọ́ èèyàn ò bá rí bó ṣe yẹ kó rí.
2: Kódà béèyàn bá ní ìrẹ̀wẹ̀sì nínú ẹ̀mí àìsàn tẹ̀mínú báyàn mọ́ ọ̀ bá fọhùn àìsàn tàyànmọ́nù bí wọ́n bá ń yẹ̀yàn jẹ tí wọ́n ń gbé ire tọ́ yẹ tí wọ́n ń gbé fò lórí tí wọ́n bá pẹ̀tọ́ èèyàn dùn bí iṣẹ́ òdodo àìsàn nínú àyànmọ́ nìyẹn tó ìdí nìyẹn tó fi kó gbogbo ènìyàn. Mo ní physical sickness wà invisible one wà tó fi kó gbogbo ènìyàn ìpàdé àdúrà rọ̀la.
1: Tọ́ kí gbogbo èèyàn ó máa bọ̀ ìfàmìròyìn ó tún wáyé lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ni ìfàmìròyìn ó wáyé fún ìmúláradá torí bíbélì ló wí bẹ́ẹ̀. Ohun tí ń bá ṣe kànú bíbélì ni mo ṣe ó ní kó to àwọn alàgbà ìjọ lọ ẹnikẹ́ni àṣàìsàn nínú yín bí jẹ́ kó to alàgbà ìjọ lọ àgbà gbàdúrà sórí ẹ̀ kí wọ́n fi òróró kún un àdúrà ìgbàgbọ́ yóò sì mú aláìsàn náà láradá. Ìní mo fi ń bẹ gbogbo ènìyàn pé ẹ mú ìgbàgbọ́ ńlá tó tó gba ìmúláradá bọ̀ tẹ bá ń bọ̀ lọ́la.
1: Bákan náà a gbàdúà ní pẹpẹ àánú láàárọ̀ ìpàdé àdúà pẹpẹ àánú yẹn bàbá ó ti bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí.
2: Ó bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí kódà ó tún bí lọ́sẹ̀ tó kọjá ó bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ni ìpàdé àdúrà yẹn ń dẹ̀ sókí ni aago méje òdodo aago mẹ́jọ àbọ̀ ó ti parí nìyẹn a wà bẹ̀rẹ̀ mọ́ títí di aago mọ́kànlá.
1: Ọ̀dà bí ó ti tún jẹ́ lọ́la nìyẹn kí gbogbo èèyàn ká máa bọ̀ ní wìtìwìtì mọ́tò ọ̀fẹ́ ó tún máa kó àwọn èèyàn mo ní àràkálẹ̀ ní iwájú St. Thomas Church ibẹ̀ ni mọ́tò ó ti kó àwọn èèyàn lọ́la. Bákan náà ní Abiodun bus stop lókè Àró aláǹfààní àti wọ bọ́ọ̀sì ńbẹ̀ àti ní Futa bus stop tó wà ní Ọlọ́kọ́ àtún láǹfààní àti wọ bọ́ọ̀sì ńbẹ̀ lọ́la pẹ̀lú ògo ọlọ́mọ. Bá sì ti sọ wọ́n ti ṣèlérí fún wa wípé aláǹfààní láti rí wọn fún counseling ní ọ̀sẹ̀ tó kọjá nítorí àwọn ìpàdé àdúrà tó rọ́lura lọ́sẹ̀ yìí ìyún lọ́la bàbá òjòkó wọn ó sì rí àwọn èèyàn pàápàá jùlọ àwọn tó bá wá fúngbà àkọ́kọ́
2: bẹ́ẹ̀ni
1: bàbá fúnra wọn ní òrí wọn
2: nípa orí ọ̀fẹ́ ọlọ́run
1: mò ń gbẹnu bàbá sọ àwọn kan ní kí ló dé tí ìyẹn bàbá ó sọ fúnra wọn.
2: Báyìí bí ẹ ti sọ ǹgẹ̀lẹ̀ náà ní orí.
1: Ọ̀dà bó ti jẹ́ nìyẹn ẹjẹ́ á wá ní wìtìwìtì lọ́la o ọlọ́run ó sì báyé wa pàdé bàbá kó tó di pé máa yọ̀ǹda yín ẹ súre fún wa.
2: Orúkọ Jésù.
1: Àmì.
2: gbogbo ide asan ko mo ja
1: mi
2: gbogbo faisan ko mo pura
1: mi
2: gbogbo faisan ko mo jade
1: mi
2: iwo to si saisan loruko jesu oni saisan
1: mi
2: ya tin pade ni pade adura lola owo olorun yo kan
1: mi
2: o ri anugba
1: mi
2: gbogbo idile emi olorun lati mu ki eni ife otito si aya si oko oluwa yo fi sinu
1: mi
2: ile re oni daru
1: mi
2: aye re oni baje
1: mi
2: o ri anugba
1: mi
2: ko ri be ko se be
1: mi
2: loruko jesu oluwa wa
1: mi oda bo ti jere lori eto owo nla fun toni mo ni gbagbo pe olorun ti ba aye wa pade bi e ba ni ibere nipa ti danileko nipa ti dile eleyi ti e ti gbon loni number yi oni ke ma fi atejise yin ke ma fi sowo si o 070 39 48 99 99 070 39 48 99 be baba lo nkun lati baba ba so leyin eto yi number yi ni ke ma pe won si 08034484258 08034484258 emi a ma so wi pe baba o ba ti si lenu ise ranse won o gbe won si da wa lo baba wa pe number yen bi baba o ba lanfani ati gbe e ti mo wi pe baba wa lenu ise ranse niyan e tun pe ngba mi titi ti o fi wole ti baba o si lanfani ati gbe bo ti je niyan o e ja pade njo mejo lori akotun eto yi be ba wa ni ikede eni polowo oja o lawon kankan mi ti e fe ba mi so leyin eto yi number mi re 08066256460 8066256464 ojo mejo lo tun da o alaafia oluwa ko ma ba wa gbe

0: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà ó yá ń bà dànjáre.
1: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fàṣàn ń bọ̀ lọ́wọ́ ọjà ayé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ Alhaji Àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confirm ni kì í ṣàṣàwọ̀ nínú cash pọ̀ owó ayé kúrò lára ni.
0: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
1: Bẹ́ẹ̀ni wọ́n ń wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ̀ ẹ lọ pàdé wọn ní God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel Ọ̀wọ̀ Monday and Tuesday ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu agbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu agbàlú wà fún mo já ọ̀tán telephone 0806 397 0829.

jẹ́ ká tó bẹ̀rẹ̀ ètò ayé le ẹ̀jẹ̀ nǹkan dúpẹ́ lọ elédùmarè ọba ṣèyí ó wù ọba tó fi kọ́kọ́rọ́ ìdáǹde ta àwọn kan lọ́rẹ̀ léyìí tó jẹ́ pé aláàjì àgbà bàbá láàánú ọjẹ́ kan nù wọn kọ́kọ́rọ́ ewé àti egbò kọ́kọ́rọ́ tá a fi ń ṣílẹ̀kùn tágo ara tó fi ń bọ́ sí àlàáfíà láti ogún ọdún sì nìyí tó ti yọ̀ǹda kọ́kọ́rọ́ náà fún bàbá láàánú ẹ kú dédé àákòyé alákànjí adélónkè jẹ́yìn náà ti gbọ́ pé ó pógun ọdún wàyé tiléeṣẹ́ aláàjì àgbà spiritual home nípínlẹ̀ ondo tí wọ́n ti ń báṣẹ ewé àti egbò bọ̀ tọ́ ò bá tí ì gbọ́ ó ti gbọ́ nìyẹn o wọ́n sì yí koto torí pé wọ́n jẹ mọ́tò ńjọ́ náà wọ́n jalùpùpù ńjọ́ náà àtọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn kanrìnkanrìn ọpẹ́ mi kọ́kọ́ lọ sọ́dọ̀ olúwa tí ọ̀jẹ́ kojú ti bàbá látogún ọdún tí wọ́n ti bá bọ̀ tewé àti gbòǹgbò tí ò kọjú ìjà sí wọn alájí àgbà bàbá láàánú ayé ogún ọdún tí wọ́n fa fẹ́ ṣe yìí tí wọ́n ti gbéwé àti gbòǹgbò pínlẹ̀ ondo wọn ò kúkú làálẹ̀ kó lè yé yín dáadáa sọ̀rọ̀sọ̀rọ̀ àkọ́kọ́ tí ọkọ̀ polongo wọn lórí afẹ́fẹ́ ńpínlẹ̀ ondo ń gbàrà tí wọ́n dé pírẹsẹ́ńtà náà kò sí láyé mọ́ ọ̀rẹ́ mi ni èèyàn mi ni koríko sun mi ni olóògbé bí ọdún fábùmí òkè mẹ́sí ẹ̀sà ògbín ará àgbójò ọmọ alárolú lè ṣe ọba òun ló kọ́ ba ganu sí nígbà náà lòkìkí bá gbayé ló bá gbọ̀run èmi sì mọ̀ ìbá díẹ̀ làwọn pírẹsẹ́ńtà lè ṣe mi ò sọ pé ṣe pírẹsẹ́ńtà ò dáa àwa náà nípa tá à ń kó tá a bá ń polówó ọjà o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ kinní kan ẹni tá à ń polówó tọ́jà rẹ̀ ò bá dáa yóò àfẹ́ ti àwa náà

tẹ bá gbàgbé ń bí ọdún mẹ́tàdínlógún sẹ́yìn Alhaji Agbalẹni náà tí à ń ṣe ètò wọn lọ́wọ́lọ́wọ́ yìí ta ni pé wọ́n jáwé wọ́n wagbo tí wọ́n ṣe àwọn ètò kan gẹ́gẹ́ bí ètò sílẹ̀ fódìdí oṣù mẹ́fà tí wọn ò sì gba nkankan lọ́wọ́ aráàlú àtowó káàdì ò àtìgbà àtàwọ̀ ẹnìkan ló wá tó ṣe agbátẹrù ètò náà lákòókò náà tí ọ̀jẹ́ kópa lé iṣẹ́ wọn lára àwọn tó rírú ìdààmú tẹni nítòhún tó gbé wá ẹni ńlá ni ọwọ́ àrí wípé àṣewé àtegbò náà tọ́lọ́run dá ayé ọ̀kàsé ni wọ́n ń sọ pé kíní ń jẹ́ bẹ́ẹ̀ inú sì ń bọ́ lọ́hùn pé ohun tóun wá déwé tó ń dégbò lẹ́yìn ọ̀kàsé ẹ sì fẹ́ jẹyọ̀ lọ́bẹ̀ ẹ ń jẹ̀fọ́ ẹ ń jẹlá ẹ ń jẹ gbogbo àwọn nǹkan tí wọ́n fi gbòǹgbò ọ̀nà ṣe pákéjì tí wọ́n kó wá láti ìlú òyìnbó ni wọ́n sọ di gbẹrẹ funfun yín ṣùgbọ́n tá a bá padà wá sílé tá a bá jẹ́ ń kíkorò ayé ọ̀fẹ́ jẹ nǹkan tó korò mọ́ kíákíá ni ó ṣiṣẹ́ lágọ̀ ara ntí jẹ́ kí àwọn bàbá ńlá wa kí wọ́n pẹ́ láyé lásìkò ìgbà nìyẹn ṣùgbọ́n wọ́n ṣe ètò ìtúsílẹ̀ yìí lọ́fẹ̀ẹ́ bàbá lòun ó ṣe lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀tọ̀ lẹni tó sanwó orí afẹ́fẹ́

0: ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Sioni, nítorí ìgbà àti ṣe ojú rere sí i, ní tòótọ́, àkókò náà dé. Ètò àkókò àánú ló gorí afẹ́fẹ́ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlí Adéníyí olóòpọ̀ ọ̀kùtì wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa.
1: Hallelujah.
2: Adániwá yóò ṣe o.
1: Ẹ ṣe Jésù.
2: Adúpẹ́ pé jẹ́ àárẹ̀ ọjọ́ kìíní, tún jẹ́ àárẹ̀ ọjọ́ tún gbẹ̀yìn. Ọlọ́run ni mò ń ṣe bẹ́ẹ̀. Ó ní èmi ní ìbẹ̀rẹ̀, èmi náà ló pin, èmi ni Alpha. Èmi ni Omega. Ó jẹ́ Alpha fún wa, ó tún jẹ́ Omega fún wa. Ó bá wa bẹ̀rẹ̀ oṣù kẹsàn-án, ó tún bá wa parí ẹ̀. Ìwọ ọmọ aya ṣẹ́ àlàáfíà àánú yìí ọ̀ka orílẹ̀ Nàìjíríà ò dàrú. Gbàyé tí ẹ ti ń gbọ́ wa, owó òkùnkùn ò borí yín. Alépalépa yín láti bẹ̀rẹ̀ oṣù, wọn ò rí yín mú. Má jẹ̀mú da yín láre, àánú gbé yín ró. Ọlọ́run òpin oṣù, pin oṣù. Àdúrà mi sí ọ rèé, kò ní di òpin ẹ̀mí rẹ̀.
1: Àmì.
3: Ọlọ́run àánú ṣe o.
1: Ẹ ṣe Jésù.
3: Ẹ kọrin yín sí Adániwáyé kíákíá.

0: fi ṣofo
1: pada lowo okunkun
0: pada lowo okunkun
1: inu le wa
0: inu le wa
1: ni ilopo egberun
0: ni ilopo egberun
1: mo gba agbara yara atoke wa
0: mo gba agbara yara ki wa
1: mo gba gbogbo aye mi
0: mo gba gbogbo aye mi
1: ti mo ti sonu
0: ti mo ti sonu
1: nipa aimokan
0: nipa aimokan
1: iwe mi irakoro
0: iwe mi irakoro
1: jade ninu aye mi
0: jade ninu aye mi
1: pelu ina
0: pelu ina
1: pelu ina
0: pelu ina
1: baba mi baba mi
0: baba mi baba mi
1: ja fun mi ni bi iyan je
0: ja fun mi ni bi iyan je
1: ja fun awon omo mi ni yara iyan je
0: ja fun awon omo mi ni yara iyan je
1: baba mi baba mi
0: baba mi baba mi
1: je ki kekun ibi
0: je ki kekun ibi
1: ti agbedide si aye mi
0: ti agbedide si aye mi
1: ati awon omo mi
0: ati awon omo mi
1: ko lana
0: ko lana
1: ko lana
0: ko lana
1: baba mi baba mi
0: baba mi baba mi
1: nipa agbara re
0: nipa agbara re
1: mo gba odun
0: mo gba odun
1: mo gba osu
0: mo gba osu
1: mo gba ose
0: mo gba ose
1: mo gba ojo
0: mo gba ojo
1: mo gba wakati
0: mo gba wakati
1: mo gba iseju
0: mo gba iseju
1: ti a ti fi sofo
0: ti a ti fi sofo
1: mo gba pada
0: mo gba pada
1: ayanmo mi gba pada
0: ayanmo mi gba pada
1: oruko mi gba pada
0: oruko mi gba pada
1: ipin mi gba pada
0: ipin mi gba pada
1: ilekun ti a ti mo mi
0: ilekun ti a ti mo mi
1: ninu aye mi
0: ninu aye mi
1: ara oluwa ja ilekun
0: ara oluwa ja ilekun na
1: ara oluwa ja ilekun
0: ara oluwa ja ilekun na
1: aye mi o se fi sofo
0: aye mi o se fi sofo
1: aye awon omo mi o se fi sofo
0: aye awon omo mi o se fi sofo
1: aye omo mi o se fi sofo
0: aye omo mi o se fi sofo
1: ojo ayo mi o se fi sofo
0: ojo ayo mi o se fi sofo
1: irawo mi o se fi sofo
0: irawo mi o se fi sofo
1: amen
0: amen
1: mo gbadura fun gbogbo yin pata
0: loruko jesu
1: eyin te di word is sinu yi lagbara olohun olohun so
0: amen
1: iya isa mi olohun so
0: amen
1: wa ara mi mo ni olohun so
0: amen
1: gbogbo alaburuku to ti la lori oro yin oluwa te ogun na
0: amen
1: te ogun na mo
0: amen
1: te ogun na mo
0: amen
1: te ogun na mo
0: amen
1: te ogun na mo
0: amen
1: te ogun na mo
0: amen
1: te ogun na mo
0: amen
1: te ogun na mo
0: amen
1: te ogun na mo wa bi laye
0: amen
1: ana mo nso fun o pe ohun ti jesu fobirin yen itani ti lo le salaye fun aye aye lati mo pagbara lo fun o le ba jesu ba ko mo gbagbara lati lo kede ohun ti o gbe itiju ta si egbe kan to n keka kiri ti gbogbo aye de n tele ale tele yi oso n lo bible school ni obirin ti gbogbo aye mi se eye le n tele won ni gbogbo olu emi o iru soji ba n ri won kekan o si soji pe gbogbo olu wa won gbogbo olu won de n tele bo baba ti so magnet kan si la o ni e ma ti munu omi ti mo fe fun yin bo ni gbogbo aye omo wodo re ni a o ni ejo e fun mi ah obirin naa ni passion o ni ejo fun bẹẹni wa mu kuro ninu ailera o sọ di alagbara o sọ di ẹni ti o ni ipa sọ ẹni ti o ru agbara wa lori ẹ o le jẹyan laye to ba ti ni agbara ọlọrun a wa ni ilu magodo wọn fẹ tilẹkun si iranṣẹ mọ mi ana millions a fi gba odi hallu nla millions lodibo lọya mi wọn pe 80 ṣe le latẹbati full time danu ele full trouble ele evangelism n lọ a ni mọtò kan gba yẹn wọn bọọsì kan báyìí bisitubisi l300 àbí nǹkan kan ti ń jẹ lákòóso local government wọn làwọn ó ti gbogbo mọtò ìmọlẹ pariwo pẹlú àdúgbò káwọn èèyàn sọ pariwo wá pọ ariwo pé à ń sọ fáwọn èèyàn pé jésù lọba ni wọn ní ìrere kọ wọn láriwo ni wọn làwọn ó gba gbogbo mọtò wọn kò lọ sí kìnnì wọn fẹ lé mi bí ire tí owó ti tán olúwa ni ó jẹ múra àdúrà ibi tó bá lọ rí àmìbá bẹ̀rẹ̀ àdúrà olúwa ṣí mi lójú lórí ibi tí wọ́n gbẹ̀bọ̀ sí ní junction magodo àsáwọn sophisticated ẹ̀bọ wà àwọn ẹ̀bọ ní miniskirt tí wọ́n máa gbé ẹ̀ wá ní lago kan ooru mọ́tò tó bá àdán mọ́tò bíi 300 million wọ́n fi ń gbẹ̀bọ̀ ẹ̀bọ́ mọ̀ ti kúrò ní ayé mọ́ gbé ẹ̀bọ̀ àpáàdì tí èṣù gan-an tí ò fi jẹun mọ́ nísìn èṣù gan-an yarí ni pé òun ti pé láyé gbà wo òun ti kúrò lẹ́fù tó gbé kí ni wá fún yìí wọn mọ gbé ẹbọ wa bẹẹ ló wá ní kí n lọ mọ búlọọkù kan gbọdọ pẹbọ bẹ mọ wọn bá ti ń páàkì mọtò báyìí kí wọn tó gbẹsẹ lẹ báyìí mo ti fèdè fọ pàdé wọn màá ṣùṣùà ẹgbẹ bọ yín padà níjẹ bẹẹ iná pa yín dànù bẹẹ bá fẹsẹ kanlẹ ni wọn gbẹsẹ padà sínú mọtò àwọn alágbára àṣẹ wọn ń gbẹbọ lórí ó gbé tí wọn kàn láwọn yẹn tí wọn ń dán láàárọ ohun tí wọn ń ṣe lóru òye ọ ẹrun burúkú tó ń sùn òjẹ ọmọ tí ń ṣẹlẹ lóru ó ti sùn jù nígbà tó máa fi pé oṣù mẹta ibi tí a ti réyàn 100 ó fàyà ni à ń ṣe ìsìn márùnún lójúmọ 5 services ní magodo ìsìn tí ò gbọdọ ju wá 1.5 hours lọ tẹtí máa sáré sí ọrọ lọhùn tádùrà àti lọ kẹ tó parí àwọn míì tún ti ń tira òun kúrò lọjọ ẹjẹ àlàáta wa la ṣẹṣan wa lókan

0: ha mo ti wa ri bi omo mi mole loni o ibi koku o lara omo mi ibi ko wole lo ki omo mi ma gbaye o mo dupe o
1: akidari ladi koku ko mo pe mo ntele ohun bo ti rin lo waju ni mo ntele ebo leyin ibi to ri bi omo re bo re abi o da o iwo ile mo bo ni gbolohun o oro ta ba bale so o gbono gbo ni o o ya mo pe ibi omo akinyide jade lato ni lo sori ibi omo re lato ni lo ko gbabode fun ise buruku ti mo se ohun ti mo pe sori ibi ni wipe ki bi o pada sinu aye omo re ko gbodo rogolo laye ati gbiyanju wipe ko ma lo omo laye aya fi gba to bimo wa gbo a fe ko jeri omo nitori na ibi to ri bi omo re si re o mo ba ibi omo re ni gbolohun iwo ibi o ya pada sinu aye omo akigide lato ni lo omo yi o gbodo rogolo o dase
2: iwo baba dese duo
3: so vice
2: wa ran mi si o
3: send to you
2: e pe ojo ibi lori e o ya ko gbin re o
3: Amen.
2: Soro
4: yes sir
2: sogbe ara ile wo wo
4: ara
2: ile wo wo lo ni owo to gbe ibi sinu aye
3: mi
2: atowo atolowo egbe ide egbe ide ka lo lowo to gbe ibi sinu aye mi atowo atolowo egbe ide eni lowo ibi Egbe ibi sinu aye mi Egbe ida Oye oduwa
4: Oruko Jesu Emi mo Elo lowo ide To gbagbe ibi sinu aye mi Sinu aye mi Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya Oya
2: Oya Oya Jesu Oluwa wa
4: Amen
2: e ma ka ka lo we mi ni kekele to fi ogun pa mo sinu ori mi ka ni na ya ka pari e ju agbadu o ka lo we mi ni kekele ka lo pon mi ni kekele to gbe mi ogun sinu ori mi e ya were so ti sete e ju e ka o ka lo we mi kekere ko gbe gbe ogun sinu ori mi gbero oluwa e fayele e fayele o ya duwa
4: oruko jesu e mi mo ta lo we mi kekere to gbe gbe ogun sinu ori mi o ya ku o
2: Go! Yes. Oluwawa. Ibi ti wonu aye eniyan.
3: Yes. Yes. The hatred is one life.
2: Nigba ti eyan wa kekere.
3: When you was young.
2: Nigba irakoro.
3: When you calling.
2: Ki se kekere o. Esa. Ta lo mo to se.
3: Who do you know yourself?
2: Nigba to wa ni kekere.
3: When you were very young.
2: Nigba irakoro.
3: When you were crawling.
2: Ta lo mo to se.
3: Who do you know yourself?
2: Emi ti ri enikan.
3: I see someone.
2: Ti mo gbadura fun.
3: That I prayed for.
2: Nigba mo pray fun.
3: After praying for the person.
2: Ewo bi to gun ti wole o.
3: Where the battle came
2: in. Ibi to gun ti wole le o.
3: Where the battle came in.
2: Yo pai wo gan lerin.
3: Even you go to ma.
2: Eru o ba o.
3: You be so amazed.
2: Nigba to ba gbe bi ogun ti wole.
3: Where the came from?
2: Mo de ri wipe.
3: I see that.
2: Omo yen.
3: That child.
2: Nigba to wa ni kekere.
3: When he was young.
2: Ora koro.
3: He was crawling.
2: Lo si bi ti ya kan fo so si.
3: To wear a woman's better clothes.
2: Nigba to de bi okun yen.
3: She got to the rope.
2: O wa fa okun yen.
3: She not put the rope.
2: Fi fa okun to fa okun.
3: I pulled the rope.
2: Okun yen ja.
3: The rope cut off.
2: Gbogbo aso yen.
3: All the clothes is
2: aso white lo fo.
3: White garment is better than.
2: O wa yi
3: dọti. It's still ready.
2: Iya yẹn dẹ ki gbegbe.
3: You human cry that.
2: Iwo mo yi.
3: You this child.
2: Koro pokere o.
3: It was like a young boy.
2: O ni bo se fi aso mi yi ero fo.
3: As you stain my clothes.
2: O ni aso ogo re.
3: Your glowing garment.
2: O ni mo fi yi ero fo lenu.
3: I stain it today.
2: O ni bi aso yi se dọti.
3: As this garment stain today.
2: Laye re o se dọti.
3: Dagba. Your life will be known
2: to
3: you.
2: To ma fi dagba.
3: Till your age.
2: Abe laye re o se dọti.
3: That's how your life becomes so dirty.
2: Yes, sir.
3: Sir.
2: But my sender girl.
3: As this child grows.
2: Yes, ma.
3: Ma.
2: Can't paro on the money.
3: Even the lie against him today.
2: Yes, sir.
3: Sir.
2: Can't I lose one lola?
3: You send her to prison tomorrow.
2: Can't paro it yourself, ma.
3: Conspire against
2: me. Aye, le. Kufu ek
3: me. And the child is full of girls.
2: Ibe lo te pade me.
3: That is why she encountered me.
2: Only o te sumi, sir.
3: Because he's fed up, sir.
2: Mo ti lose one le, me.
3: I am going to prison 4 times.
2: Mo lose one le, me.
3: I am going to prison 4 times.
2: Daddy, ki lo de.
3: Sir, why?
2: Ibe lo lua te fuyo me.
3: Yeah, don't show me that.
2: La lady, wa.
3: Landlady,
2: you want?
3: Landlady,
2: no focus in one year.
3: You want me to put the camera?
2: Oh, Monday, on last Sunday.
3: And she's got to show it.
2: Oh, they buy it, ready?
3: Are you realize?
2: Ah! Ikala yesa.
3: Yes.
2: So le gbadu o. Ta mo se nkan kan le
3: o. Se nkan kan le
2: o. Koko ti o gbebe.
3: Ti o gbebe.
2: To faye mi sinu ogun.
3: To faye mi sinu ogun.
2: E ma kigbe angeli yi ku o.
3: Angeli ku o.
2: E sa lori emi.
3: E sa lori emi.
2: E se de le gbadu o. Ta ni mo se nkan kan le.
3: Mo fe de bi o ti o.
2: Ti mi o mo. Oh my God! The candle in the altar, Maru Banu na siyada. Hey, the leg bedu ayi. Dani mo shake kere. Timi om. To fire mi sinu abu. To fire mi sinu damu. Hey ya were. Oh ya oh ya oh ya.
3: Dani mo shake kere.
5: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi Òkòtó fún oore tó ṣe nínú ayé mi. Orí rédíò ni mo ti gbọ́ prógráàmù Dádì. So wọlé pọ̀ láti bí 14 years. Mi ò bí ọmọ, ọkọ mẹ́ta ni mo ní. Ọkọ àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́, mo lo ọdún 7 ní ọ̀dọ̀ ẹ̀, mi ò bímọ.
2: Ẹ ti ń wá ọmọ láti bí 14 years.
5: Bẹ́ẹ̀ni sà. Ọkọ àkọ́kọ́ tí mo fẹ́, mo lo 7 years lọ́dọ̀ ẹ̀, mi ò bímọ. So ìgbà tí mi ò bímọ ni wọ́n lé mi jáde ní ibẹ̀. So ọkọ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́, mo lo ọdún 4 ní ọ̀dọ̀ ti tiẹ̀ náà. Ìyẹn ti ẹ̀ fẹ́, ó fún ọ̀rẹ́ mi lóyún, ó kó gbogbo ẹrù ẹ̀ mọ́ mi lára. Ìgbà tó wọlé díù tí mi rò wọlé san mọ́, lèmi náà bá ẹsẹ̀ mi lọ́rọ̀. So mo wá gbọ́ ọkọ ẹlẹ́ẹ̀kejì kẹta tí mo fẹ́, mo ti lo bí ọdún mẹ́ta náà ní ọ̀dọ̀ ti tiẹ̀ náà. So mo ti lọ, kò sí nǹkan tí mi ti fẹ́nu mi jẹ, kò sí orí òkè tí mi ò ti tẹ̀. So mo wá wà ní ṣọ́ job lọjọ kan ni mo wa gbọ program daddy ni ori mo sha trace address gba yen stadium ni won ti se program yen ni last year so mo gbianju ipe kin ri daddy ni gba yen mi o lafani ati ri won so ojo ti program yen wa pari so won wa nlo si di moto mo sha sare tele won leyin mi ti soro mo se sun mo di moto mo daddy e pray fun mi won ni adura re ti gba won mi ti so kankan gan fun won won ni adura re ti gba won ni o n woju olohun fun omo ngbo lati eni lo adura re ti wa daddy wa yo kini gadu orun won mi ni ikun le meta
2: mo ranti first woman
5: ben ye minister
2: mo fi oja ye kan yin ninu
5: kan mi nu le meta ben
2: ta lo lo mo yi bayi
5: ohun na lele
2: eyin eh oh e pori wo go go go go go go go go go go
0: thank you Jesus. Thank you, Lord.
2: Ewo go.
0: Benny. Hallelujah.
2: 14 years. Lai lomo.
0: Oh, yes.
2: 14 years. Ah, egba. Hey. 14 years.
0: Yes.
2: Yeah?
0: God bless you.
2: Oh, my God.
0: Yes, sir.
2: Baba, reko.
5: What's the loss of Bishop?
2: E man no fear ka e mi nu awon woli
0: Jesu
2: ayo ni pomo imo lowo
0: ah mi Jesu
2: ayo ni pomo imo lowo
5: ah mi Jesu Kristi
2: won do di omo yi o
5: ah e paro sa
2: Oluwa n ba mi so gangan sin yo eni mi o paro
5: be ni
2: kilo de
5: ati bi ojo merin ba to ba ti di ago meji la loru a kan ji kale a ma sunkun ko si nkan ti mo ba fun lasiko gba yen ko ni gba
2: mo gbo won oluwa jehova oluwa wi pe ki n wo ya yi se ti n ba soro so ni binu
5: arara sa
2: sora fun egbon re mi o fe la mole tele sugbon o ti woju olohun fun mo fun 14 years
5: be ni sa
2: o jagare eyo kan ibi egbon re si fe pamo e lowo mo mo ko le gbagbo ko le ever believe gbogbo iyen nawo ẹni fẹ́ pa ọmọ mẹ́ lọ́wọ́
0: orúkọ jésù
2: ikú gbígbóná kó pa báyìí báyìí
0: àmì jésù amen.
2: Ìyá
5: sáà dádì
2: mo mọ̀ pé ò ní sọ̀rọ̀ yìí olúwa ní ìmùlẹ̀ ti wà láàrin ẹ̀yin mẹ́ta kan ìwọ fún rẹ mọ pé ẹgbọn rẹ ló ń dọdẹ yẹn.
5: Bẹ́ẹ̀ni.
2: Ẹ.
5: Bẹ́ẹ̀ni mo mọ.
2: O kìí ṣe pé o mọ̀ o ti ṣàn tẹ́lẹ̀.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Wọ́n wá ti ní ọjọ́ tó o bá sọ síta ipò máa pò ẹ̀jẹ̀ wọ́n fún ẹ lómi kan mú.
5: Bẹ́ẹ̀ni ẹ parọ́ dá.
2: Bí ìmùlẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
2: Bí ìmùlẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
0: Yes sir.
2: Ẹni gbé ayé rẹ wọnú ìmùlẹ̀ lọ.
0: Orúkọ Jésù.
2: Ara kó pa ẹni yẹ báyìí báyìí.
0: Àmì Jésù.
2: Olúwa ṣé kí mi wàrà kó àdá.
0: Jésù.
2: Ìmùlẹ̀ tó ń mú yẹn le gan.
0: Abẹ́sọ.
2: Bí mo ti ń sọ̀rọ̀ àyà rẹ̀ ń jábí tó wà yẹn.
5: Ẹ parọ́ dájú ikán tó jẹ́ kí n mọ̀ pé òótọ́ lẹ̀ ń sọ. Bí February ti ọmọ yìí pé 41 days tí mo lọ sí ọ̀dọ̀ wọn pé kí n lọ gbé ọmọ kí wọn. So nínú yàrá wọn kejì mo wá wọbẹ̀ àbúrò mi tó tẹ̀lé mi lẹ́yìn mo wá bá fọ́tò ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mo bá ní inú gbá tí wọ́n kó sínú ẹ̀.
2: Àbúrò tó tẹ̀lé ẹ̀ yìí.
5: Èyí tó tẹ̀ mí ni mo tẹ̀lé àǹtí mi yẹn so èyí tó tẹ̀lé mi.
2: Ẹlẹ́ tó tẹ̀lé ẹ̀ yìí. Ẹ wá bá fọ́tò ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta.
5: Mo bá ní mo rí nínú gbá ní yàrá àǹtí mi yẹn. So mo wá bá wọn
2: pé kí ni
5: fọ́tò àwọn ọmọ ẹ̀ ń ṣe níbẹ̀. So ìgbà yẹn iná wá ní pé kí n múlẹ̀.
2: Ipe ẹ̀ ní sọ̀rọ̀ síta. O ti wá sọ́nsìn ṣó o kú.
5: Rárá sà.
2: Kò sí agbára kan tó ju agbára Jésù lọ. Bó o ti sọ yìí, tó o bá wá kú níwájú Jésù, a jẹ́ pọ́ lóun kọ́ ló ràn wá wá bí.
0: Bẹ́ẹ̀ni.
2: Ènìyàn mọ̀ burú o. Yá kàdú àdìbọ́nì. O ti yé mi. O ti yé mi. O ti yé mi bọ̀.
0: Yes sir.
2: Àǹtí yín yẹn ò bímọ.
5: Wọ́n bímọ, bẹ́ẹ̀ni.
2: Ó fẹ́ kí gbogbo yín jọ wà bákan náà.
5: Méjì ti ṣàìsínú ọmọ àbúrò mi, ó kẹyọ̀ kan
2: lọ́wọ́.
5: Méjì ti ṣàìsínú
2: ọmọ àbúrò nínú ọmọ àbúrò yẹn.
5: Bẹ́ẹ̀ni ó kẹyọ̀ kan lọ́wọ́ ẹ̀.
2: Ó kẹyọ̀ kan lọ́wọ́ ẹ̀. Ṣé ìwọ wá yọ fọ́tò yẹn kúrò nínú ọgbà àbó òyọ.
5: Mi yọ kúrò.
2: Ha! fọ́tò ẹlẹ́kẹta sì wà nbẹ.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹyẹ ìyẹn jọ ẹ nawọ́ síbí.
0: O jẹ nawọ́ ẹ.
2: Ká ló fi fọ́tò mi sínú igbá ayé.
0: Ká ló fi fọ́tò mi sínú igbá ayé.
2: Ká ń fi àwòrán mi sínú igbá ayé.
0: Ká ń fi àwòrán mi sínú igbá ayé.
2: Ká ń fi àwòrán ọmọ mi sínú igbá ayé.
0: Ká ń fi àwòrán ọmọ mi sínú igbá ayé.
2: Ẹ yá wèrè.
0: Ẹ yá wèrè.
2: Ìlú bo ni àǹtí rẹ ń gbé?
5: Wọ́n wà ní Kire.
2: Iki.
5: Ikire, Ikire.
2: Ikire.
5: Osun State.
2: Ṣé ń pè fún ẹ?
5: Bẹ́ẹ̀ni sà.
2: Kí n gbàdúrà fún ẹ?
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣo fẹ́ dọ̀la ẹ̀mí ọmọ àbúrò rẹ yẹn?
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹyọ kan tó kù, o fẹ́ sèvò ẹ?
5: Bẹ́ẹ̀ni sà.
2: Bí n bá ní o dé Kire kílẹ̀ tó sun, ṣo ó débẹ̀?
5: À, màá lọ, màá lọ sà.
2: A tọ́ wá sí mélòó?
5: A máa kọjá Ìbàdàn.
2: Ìkirè láftà Ìbàdàn.
5: Áftà Ìbàdàn.
2: Ọ́ dé Kire lálẹ́. Kó o mọ̀ lówó mọ́tò yín fún ọ. O gbúdọ̀ dọ́là ẹ̀mí ẹni yẹn. Olúwa sọ bẹ́ẹ̀. Kí n sọ fún kó o lọ mú àwòrán ọmọ eléto ọmọ kó ṣẹ́kù yẹn tí ó ti kú yẹn lọ yọ àwòrán ẹ̀ kú òǹbẹ kò sí tí ó sì ọ ọlọ́run. Màá fún ẹ ní òróró èdìdí. Wàá fi pọwọ́, wàá fi porí, wàá fi porí ọmọ ẹ. Tó o bá fẹ́ wọ yàrá yẹn mọ̀ gbọ́mọ ìwọlé. Wá mi gbé ọmọ yìí sí. Ṣé ẹ gbọ́ Yorùbá mi?
5: Mo wà pẹ̀lú yín sà.
2: Ọmọ ìyá mi ni kò sí ń bẹ o. O lè ṣí ẹ o.
6: Yes.
2: Ìyá rẹ lè tà ọ.
6: Bẹ́ẹ̀ni.
2: Bàbá rẹ lè tà ọ o.
6: Bẹ́ẹ̀ni.
2: Fọmọlẹ̀ ẹ fọjọ́ pieces káǹtì ẹ wọlé kó bọ ọjà gbà bẹ́ẹ̀. Ó dá kó bọ ọjà ju kọmọ kú mẹ lọ́wọ́ lọ. Tó o bá ba agbára rẹ jẹ, ó lè fi àwòrán ọmọ tiẹ̀ náà síbẹ̀.
6: Bẹ́ẹ̀ni.
2: Ayé burú o.
6: Ayé le.
2: Ẹ̀yin wo lẹ̀ ń gbọ́ mi?
7: Mo yẹ sà.
2: Nínú ọ̀sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí.
7: Ọ̀sẹ̀ yìí.
2: Ìrànlọ́wọ́ máa bọ́lù ẹ̀.
7: Mi jẹ́.
2: Ìrànlọ́wọ́ máa jáde sí ọ.
7: Mi jẹ́.
2: Ìrànlọ́wọ́ máa bọ́lù ẹ̀.
7: Mi jẹ́.
2: Àánú máa pàdé ẹ̀.
7: Mi jẹ́.
2: Wàá pàdé ojú rẹ̀.
7: Mi jẹ́ sùn.
2: Wàá pàdé àánú.
7: Mi jẹ́ sùn. Wàá pàdé ojú rẹ̀.
2: Mi jẹ́ sùn. Wàá
7: pàdé àánú.
2: Mi jẹ́ sùn.
7: Wàá pàdé ojú rẹ̀.
2: Mi jẹ́ sùn.
7: Wàá pàdé àánú.
2: Mi jẹ́. Ọ̀gá ibi kíbi tó bá ti ń gbọ́.
7: Ó yẹ sà.
2: Wòlíì rẹ wà nílé sà.
7: Ó ṣe jẹ́.
2: Ẹ̀yin tí ẹ̀ ń dá sí iṣẹ́ yìí. Ayé ẹ̀yin ò lè lọlẹ̀.
7: Ó yẹ sà.
2: Iwájú ni yóò máa lọ.
7: Mi jẹ́ sùn.
2: Òkè ni yóò máa lọ.
7: Mi jẹ́ sùn.
2: Òkè lọ́wọ́ afúnni ń gbé.
7: Ó yẹ sà.
2: Ọwọ́ rẹ ò ní lọlẹ̀.
7: Mi jẹ́.
2: Ọwọ́ rẹ ò ní kan sàlẹ̀ àpò.
7: Mi jẹ́ sùn.
2: Ẹ sà.
7: Sà.
2: Ẹ̀yin tẹ́ ń dá símẹ́ǹtì yẹn.
7: Kàbíyèsí
2: o. Símẹ́ǹtì tẹ́ ti ẹ̀ ń béèrè. Ṣé ń jẹ ni?
7: Rárá o.
2: A mọ̀ jẹ́.
7: Rárá sà.
2: Wá wo orí òkè. Wá wo ṣẹ́ ti ibi tí ṣe dé. Ó ti dé window level. Kí ni mo gbé?
7: Ó ti dé window level.
2: Window level.
7: Ó yẹ sà.
2: Nípasẹ̀.
7: Iṣẹ́ lọ.
2: Ìdásí rẹ ni.
7: Kàbíyèsí o.
2: Sori bó ṣe ń dá sí yẹn. Tó ń ti ṣe yẹn lẹ́yìn.
7: Ó yẹ sà.
2: Ti ṣe yẹn ò dúró. Wọ́n rán mi sí ọ.
7: Orúkọ jẹ́.
2: Ẹ̀yin tí ẹ sàmì.
7: Orúkọ jẹ́.
2: Ayé rẹ ò ní dúró.
7: Àbẹ́jẹ̀sọ.
2: Kàbíyèsí
7: o.
2: Ojú kan tí ayé ẹ wà yẹn. Ó yẹ kó máa tẹ̀síwájú.
7: Mi jẹ́ sọ.
2: Kó máa tẹ̀síwájú.
7: Mi jẹ́ sọ.
2: Bí iṣẹ́ orí òkè sí ó ní ṣe ń tẹ̀síwájú.
7: Ó yẹ sà.
2: Ayé rẹ kó máa tẹ̀síwájú.
7: Mi jẹ́ sọ.
2: Níbi kí mi.
7: Kàbíyèsí o.
2: Màá wà ń lẹ́sà.
7: Yẹ sà.
2: Lọ́jọ́ Thursday. Friday.
7: Thursday Friday.
2: Tó bá wá di ọjọ́ Sátidé.
7: Yẹ sà.
2: Ọjọ́ kẹwàá.
7: Ọjọ́ kẹwàá.
2: Oṣù kẹwàá.
7: Àtẹnugbẹ́yẹ
2: o. Ọjọ́ kẹwàá.
7: Ọjọ́ kẹwàá.
2: Oṣù kẹwàá.
7: Oṣù kẹwàá.
2: Mo ti ń pariwo báyìí.
7: Ó yẹ sà.
2: Ọjọ́ kẹwàá.
7: Ọjọ́ kẹwàá.
2: Oṣù kẹwàá.
7: Oṣù kẹwàá.
2: 24 hours with God. Màá ń dálẹ́kẹ̀ jáde wa.
7: Elógún.
2: 24 hours.
7: Ó yẹ sà.
2: Pẹ̀lú Ọlọ́run.
7: Pẹ̀lú Ọlọ́run.
2: Ọjọ́ kẹwàá. Oṣù kẹwàá.
7: Alágbára sà.
2: Ìrántí mo rí nípa ọjọ́ yẹn.
7: Kàbíyèsí o.
2: Ọjọ́ májẹ̀mú ni.
7: Májẹ̀mú ni sà.
2: Àní mo rí wígbé. Ní ọjọ́ kẹwàá. Oṣù kẹwàá. Májẹ̀mú kan sọ̀ kalẹ̀.
7: Ó yẹ sà.
2: Ọlọ́run fúnra rẹ̀.
7: Kàbíyèsí
2: o. Ó jókòó lórí àpótí.
7: Àtẹríwáyọ̀.
2: Àpótí yẹn wá jẹ́ gold.
7: Ọlọ́run Sioni.
2: Àpótí yẹn.
7: Yẹ sà.
2: Ó ń tẹ̀ yẹrẹyẹrẹ.
7: Àtẹríwáyọ̀.
2: Mo rí.
7: Kàbíyèsí
2: o. Arúgbó ìgbà ni.
7: Ó yẹ sà.
2: Irun orí rẹ̀. Funfun ni. Bó ṣe wá funfun tó.
7: Yẹ sà.
2: Ó wá ń dán ní ojú ènìyàn.
7: Kàbíyèsí o.
2: Bí gold.
7: Ó yẹ sà.
2: Ó ń dán bí wúrà.
7: Ó ń dán bí wúrà.
2: Ojú rẹ̀ ní ènìyàn kò lè wò. Gbogbo irun yẹn bo ojú yẹn kalẹ̀. Ó bo iwájú, ó bo ẹ̀yìn.
7: Kàbíyèsí
2: o. Àrádá láyé mẹ́nu kan.
6: egedebe lunata yi radana sandalia elohim madonna elohim madonna elohim madonna elohim yahweh elohim yahweh ani mori owo oluwa ojo kewa osu kewa
8: ni oluwa
6: lo ni nkan to fe se
8: yes sir
6: o ni ebun to fe pin
8: ojo maje mo ni
6: fun awon ayan fe o
8: biesi o
6: o n fe de won ni ade ogo
8: seje
6: gbogbo eyin tan ni e ma se rudojo ale
8: oruko jesus
6: eyin tan ni e ma se rudojo iku
8: oruko jesus
6: oluwa lo n fe de won ni ade ogo
8: oh yes sir
6: ni ojo kewa osu kewa ma sori ojo kewa ori oke sioni are melekun
8: ibe ni ko ti be
6: ni yo ti wa bo
8: yes sir
6: ma bo nbe o sori thursday
8: oh yes sir
6: ti sojo kejo
8: yes sir
6: ma fi wa lori oke
8: baba si wa le
6: counseling ni o
8: yes sir
6: eyin te e nbo wa fun counseling
8: eyin te nbo wa
6: e ti mo bi a se nse
8: yes sir
6: esa
8: baba mi o
6: dasi ise oluwa
8: dasi o
6: ko fi opportunity yen ri woli re to ba ti nbo
8: yes sir
6: to ba ti de lesa wa bi o ti nta cement
8: oh yes
6: be cement e yo kan
8: be si e wa o
6: ma gbe bo lori oke
8: lori oke si o
6: won ma register
8: yes sir
6: pe won na ti dasi
8: ise lo
6: ma de ri e lojo thursday
8: oh yes sir
6: ma tu ri eyan ni jo friday
8: oh yes sir
6: thursday and friday
8: thursday friday
6: olori ofe ati gbe cement e wa ni thursday and friday
8: olori ofe si kale
6: sori ojo saturday
8: ka bi si o
6: iwon ba le eyan ti ma ri lojo saturday okay okay okay
8: yes sir
6: mo le si aye le fun eyan 50
8: o seje
6: eyan 50
8: anfani
6: ni ojo saturday
8: oh yes sir
6: ti o mo ke 24 hours ni
8: yes sir
6: a le ma ri won
8: 24 hours
6: so eni ba gbe cement ti e na wa
8: ka bi si o
6: ni ojo saturday yen
8: ojo saturday
6: lojo kewo osu kewa
8: ojo kewo osu kewa
6: mo ma ri won na
8: oh yes sir
6: lati thursday
8: thursday
6: friday
8: friday
6: and saturday
8: ati saturday
6: woli ma wa ni lesa
8: woli ma wa kale
6: saturday yen gengen ni program
8: oh yes sir
6: saturday gengen ni pade o
8: je mu yen
6: aso funfun ni o
8: funfun ni o
6: funfun nene ni o
8: seje
6: makala barune de
8: bi awon wo
6: ede ne me yege daru
8: ati waje o
6: ko da baru anesari aka pada lu ale ke ato me siri ya o akale
8: mi mo o
6: ah eyi wole sami
8: loruko jesu
6: aye eyi bo si gbagba
8: mi je
6: lo kala nu ni gbagba lo banda
8: mi mo o
6: eni ni kodola
8: oh yes sir
6: aye re pade iranlowo
8: mi jesu
6: ilesa
8: ilesa
6: ri po wa me
8: ri wa nbe o
6: ni weekend yi
8: yes sir
6: ri po wa me
8: yes sir
6: baba ti n pari
8: ka bi esi o
6: baba ti n pari
8: yes sir
6: ni aro sunday
8: ni aro sunday
6: sunday ojo kokola
8: beni o
6: a lo si eko
8: sango
6: Maui Event Center.
8: Oh yes sir.
6: Sangwater.
8: Sangwater.
6: Maui Event Center.
8: Maui Event Center.
6: Baba ti pari ni o. Na aro Sunday.
8: Oh yes sir.
6: Aro Sunday.
8: Aro Sunday.
6: I lo si Maui Event Center.
8: Ara
6: mi si o.
8: I'm sent to you.
6: Sangwater.
8: Sangwater.
6: Ago meta.
8: 3 PM o.
6: Bibeli ti mi fi ye mi.
8: My friend says.
6: Oni ti wo ba gba woni oloruko woli.
8: Your prophet has spoken.
6: Wa jere woli.
8: You promise me.
6: Eye Sangwater.
8: Sangwater.
6: Sangwater.
8: Sangwater.
6: Ojo Sunday.
8: Sunday.
6: Oluwa wi pe.
8: Say
6: lojo sunday
8: monday
6: meso po wa me
8: so ya de
6: ni sangwater
8: sangwater
6: ago meta
8: 3 PM
6: oluwa lo na mi si
8: o maui event center
6: maui event center
8: yes sir
6: maui event center
8: maui event center
6: lati ma pade
8: let's let it very easy
6: so what you dare bridge sango so go lo ma o
8: I go to bow
6: maui event center
8: maui event center
6: why be a neighbor
8: they will take it
6: on a joko road lo wa
8: joko road
6: maui event center
8: maui event center
6: maui event
8: center
6: lojo sunday
8: sunday
6: amakuo ni sangwater
8: yes sir
6: ni ojo monday
8: ni ojo monday
6: amade ilorin ni ojo tuesday
8: ilorin
6: gbogbo eyan ra ilorin
8: ilorin o
6: so wori ojo tuesday ti nbo yi
8: tuesday ti nbo wa sir
6: oya mura le o
8: oje mura
6: tuesday to nbo
8: tuesday
6: wednesday
8: wednesday
6: ati thursday
8: thursday
6: tuesday wednesday thursday
8: ojo meta ni o
6: ekwa o
8: ekwa o sir
6: tori weather ni o
8: oh yes sir
6: to stadium lo ye ka lo sugbon tori weather tori oju ojo
8: o se jesus
6: ati orun to n pa awon eniyan
8: yes sir
6: so idi niyan ekwa o
8: ekwa o ni o
6: ekwa o
8: ekwa o
6: ekwa o
8: ilori
6: imo lo ti gbo yi
8: oh yes sir
6: ekwa o
8: ekwa o
6: niwaju yoruba market
8: oh yes sir
6: yoruba market
8: opposite yoruba market
6: ni government road ibikibi to ba ti gbo mi
8: yes sir
6: ipo wa nbe o ma lagbara
8: o se jesus
6: ekwa event center
8: o se jesus
6: ekwa o
8: ekwa o
6: ibe
2: ẹnu kó máa bọ̀.
9: Bẹ́ẹ̀ni o.
2: Lọ́jọ́ Tuesday.
9: Ṣe máa bọ̀.
2: Wednesday.
9: Tuesday, Wednesday.
2: And Thursday.
9: Àti Thursday ni o.
2: Tuesday ọ̀sẹ̀ tí ń bọ̀ ni o.
9: Ó yẹ sẹ́.
2: Ọ̀sẹ̀ tó ń bọ̀.
9: Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni o.
2: 13. 14.
9: 14.
2: And 15.
9: Àti 15.
2: 13, 14, 15.
9: Yes, sir.
2: 13. 14.
9: 14.
2: And 15.
9: Àti 15.
2: Ibi kíbi tó bá wà.
9: Ó yẹ sẹ́.
2: Rí pé. Owó bọ́ lọ́run pàdé. Ní.
9: Yes, sir.
2: Ọjọ́ Tuesday.
9: Ọjọ́ Tuesday.
2: Ní ìlú Ìlọrin.
9: Ìlọrin.
2: Ìlọrin.
9: Ìlọrin.
2: Àti agbègbè rẹ̀.
9: Kò bá ti ṣàmì báyìí.
2: Ìwọ ni ẹ̀rí kan.
9: Mẹ́tẹ̀ẹ̀sì.

0: Jésù Olúwa wa ẹ gbàdúrà kejì tó bá wọ bàtà bọ́ kúrò lẹ́sẹ̀ lọ sórí lẹ́lẹ̀ gbogbo ipá àtagbára táyé sàsí mi ogun tán gbé tì mí tí ò jẹ́ rí ìyípadà wàá máa gbé ẹsẹ̀ ó yà wọlé. Bàbá ọmọ mi, ogun tí ayé
1: pẹ̀tì, tí ó yẹ lẹ́rìí, ó yẹ
0: wọlé. Jésù Olúwa wa, fún sókè lẹ́ẹ̀kan, wàá máa kẹ́, wàá ní aṣọ ẹ̀sìn àti ìtìjú, fàyà lọ́rùn
1: mi,
0: every garment of shame,
1: aṣọ ìtìjú,
0: and reproach,
1: aṣọ ẹ̀gàn,
0: tear off,
1: ẹ̀yà,
0: by fire. Aṣọ náà yá. Gbàdúrà.
1: Pray.
0: Ta ló ń dí ẹ̀rí mi lọ́wọ́?
1: Ta ló ń dí ẹ̀rí mi lọ́wọ́?
0: Olúwa fi rúbọ.
1: Olúwa fi rúbọ.
0: Anyone
1: anykani
0: blocking my testimony.
1: O ti ẹ̀rí mi lọ́wọ́.
0: Olọ.
1: Olúwa o.
0: Use them as a sacrifice.
1: Ẹbí wọn rú ẹgbẹ́ mi.
0: Wà á orúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Wọ́n ti ní mo Jesus once.
0: Olúwa láti òní lọ.
1: Lord of the today.
0: Ẹ jẹ́ kẹ́rì mi máa pọ̀ sí.
1: Let your testimony increase.
0: Ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn tó ń gàn mí.
1: Ifi máa tọ́gbẹ́ tó ń gbọ́kì mi.
0: Lórí àwọn tó ń gàn mí.
1: Ọgbẹ́ tó ń gbọ́kì mi.
0: Ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀.
1: Ifi máa lọ sí.
0: Ọ̀yọ̀yọ̀yọ̀.
1: Amen.
0: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Am

0: Orúkọ mi ni Lady Evangelist Funke láti Lugbe. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún láti Ọlọ́run ṣe nú ayé mi tó mo máa gbọ́ program tẹ́lẹ̀ láti orí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice, mo ti kọ́lé kan ti láti 2023 mi ò tiẹ̀ bọ́dà àti lọ́bẹ̀. So máa yẹn wá fún wa ní quick notice, mi ò gbé gbèsè bùdí ẹ̀rọ ọkọ̀ mi pé a lọ gba ilé mi, ìmọ̀ àtọkọ̀ mi àti gbogbo àwọn àtàjọ wà nílé àwa mẹ́ta la gbé inú ilé yẹn oníkálukú ní fíláàtì tiẹ̀. Máa yẹn ti rò pé kò sí wọn tó expect pé mi nǹkan lè fi wọ́n lẹ̀, but the, to the glory of God, gba ọjọ́ kan mo ṣe lọ bẹ̀ nìyẹn. Ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bù wá láti orí òkè Ògo Nìbàdàn, mo wá gbé àárín pálọ̀ nínú ilé yẹn. Mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè Ògo yẹn, mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀. Mo ní tọ́lọ́run sáàmù òjò bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dù tó dé, pé ṣe ni máa fi bínú ju rédíò mi máa jù sínú odò yẹn. Pé tó bá ti kọ́, torí máa ní ti rò pé a ní option láti 250
1: ògiri lọ sí wájú. Odò wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn ni.
0: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ, kì í ṣe pé ó pọ̀
1: bẹ́ẹ̀. Ibẹ̀ lẹ́fẹ́ ju rédíò yín sí.
0: Mo níbẹ̀ mo máa ju rédíò yẹn sí. Ìgbà tó pè nìyẹn, àwọn yẹn ti wálé wọn ò rí lé ju pé kí ni wọn ò lọ́pṣọ̀n ju pé kankan ṣàkótú kọ̀ntínú bẹ̀ yẹn. Ó ṣe pè mí ni mo wá fún ni on the 5th of January kó dó fún mo ní lálá olóhùn ò lè dúró. Ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà. Mo ní kó ṣàdúró ní rárá, wá ní òkè kò sí wàhálà. Gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ kó le tó. Àwọn tó ń kan lé ní màdá wọn ṣàmà ní igi ò le tó, wọn ní zinc ò le tó, ìgbà tó yá gbogbo ẹ̀ ṣáà tó. Débi pé igi tó ní kò le tó, ó tún sún wọn tún fi ṣe lọ́gì POP. Wọ́n ní màdáàmù ọlọ́run wà lẹ́yìn yìí, wọ́n ṣàmà sọ bẹ́ẹ̀ máa ní ọlọ́run sáàmù òjò. Mo fẹ́ dúpẹ́ ní ọlọ́run pé ọlọ́run parí lẹ́yìn èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí. Ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀. Ṣé o mo dẹ̀ tún máa ra rédíò mi láàárọ̀ láti bá ti kúrò bí mi ò lóòdù yẹn mọ́?
1: Ẹ sọ rédíò nù mọ́.
0: Mi ò sọ yẹn nù mọ́, mo fẹ́ ra tuntun mi láàárọ̀ la lọ́dọ̀ Mala. Tó máa lá òdùdù yẹn lọ.
1: Irọ́ ni o.
0: Ó tọ́ ni o.
1: Somebody shout hallelujah o.
2: Hallelujah.
1: Ẹ ò rí ẹ síbí nínú òkòkò tá a bí ọ sí láàrin òkòkò tó wà. Mi ò mẹ́ni yìí sẹ́, ayé rẹ̀ jáde. Ayé rẹ̀ jáde. Nínú òkòkò ìdílé jáde kú o mẹ́. Nínú òkòkò ilé bàbá jáde kú o mẹ́. Nínú òkòkò ilé ìyá jáde kú o mẹ́. Nínú òkòkò ilé àná jáde kú o mẹ́. Òkòkò òní borí ẹ̀. Òkòkò òní borí ẹ̀. Òkòkò òní borí ẹ̀. Kò ní borí ọmọ. Kò ní borí àyà. Òkòkò kò ní borí ẹ̀. Kò wọlẹ̀. Òkòkò wọlẹ̀. In the name me yakalia ria bale mosia won ju peteru sinu okuku ninu tubu angeli tule gbogbo eyi ti okuku yiyin ka eyi to n gbe ile okuku eyi to n ba awon okukunrin eyi to n ba okuku je loni ni imole de e jade wa o ni iwo ni imole aye ilu ti a tedo sori oke ti o le farasi. You are the one I'm talking to by the power of Holy Spirit. By the power of Almighty, you are coming out of that. Come out, come out, come out, come out, come out, come out, come out, come out, come out, come out. In the name of number two, only on fe lu agbara ohun.
2: He said by his power,
1: lati tun ero,
2: he want to recreate,
1: lati tun eda. John chapter 9, awon be yin ri afaju yen. Won bi Jesus lero, se okunrin lo fo loju. Tó fọ́ lójú yìí só ló sẹ̀ àbí àwọn òbí ẹ̀ tó fi bí ní afọ́jú. Jésù wípé ká lè fi agbára lọ́hùn. Ó ti lè rò pé pàkádàrà rẹ̀ dà. Ó rò pé ayé ti ṣe ọ́ pa. Ìwọ ni mò ń bá wí o. Kò tí ì parí o. Atúnidátúnirọ́lọ́ lọ́hùn. Bẹ́ẹ̀ ni sà, òun èèyàn máa ń gbé orí tó bàjẹ́ wá. Jésù dẹ̀ máa ń túnṣe. Wọ́n máa ń gbé ilé ọmọ tó bàjẹ́ wá. Jésù máa ń túnṣe. Wọ́n máa ń gbé iṣẹ́ tó bàjẹ́ wá. Òun náà là ń gbé lórí òkè. A fẹ́ ṣe ìwòsàn fún wọn. Mo gbàdúà. A tún ayé rẹ̀ rọ. In the name of Jesus. In the name of Jesus. So we are tuni da. Eyo wo loro mi. Agbara Oluwa tun aye mi ro. Agbara Oluwa tun aye mi ro. Agbara Oluwa tun aye mi se. Agbara Oluwa tun aye mi ro. So pe gbogbo owo okoko. Gbogbo owo odi. To wonu kadara mi. Ina ma jo. Ina ma jo. Ina ma jo. Epe to n ba kadara mi da. Ma gbina asasi. To n ba kadara mi da. Ma gbina ipile ati egun. To n ba kadara mi da. Ma gbina eyin eje ta fi bi mi. Si o je kadara mi loke. Egba atunse. Eje baba mi. Eje iya mi. To n di aye mi lowo. O ya gba atunse. Lati oni lo. Emi Samuel Adebayo Ojo. Ori mi gba atunse. Ipin mi gba atunse. Loruko Jesu. Ohun ti mo pade lara eniyan. To fe so kadara mi di ofo. Ma baje. Iya Jabesi. Ori bi ologo omo. O si mama. Si epe pa kadara eda. O ni wo. Jabesi. Mo bi epe lu ibanuje. Mo wa soruko re ni pe. Are you, do you understand? I want kadara kan be to ninu atun. Oh, le wa 40.
2: You cannot be 40.
1: Lai mari. Kadara re la ye fowo kan. Oh, le mari. Lai lomo.
2: Wo
1: fowo kan kadara re. Oh, le kawe bayi.
2: Don
1: fi se be awon kan. Iwo wa ri se kankan se. Kadara re ni. A ma wonu kadara ye. A ma se atunse. God is a restorer. Ama tun ayanmo se ama tun ayanmo to o le lo loyinbo ki gbogbo ara le ma reti pe o ma mogo wa o je pe ogun lo to nja o le bi omo ologo kale ba ki gbogbo won de di wahala ko possible ki se lati orun wa ne ki aise ojojumo ma si o me yana maha agada baru ale ejene meru asa eyeye masa. Hey, Matthew 13, verse 25. Nigbati eyan sun. Otawa. Wọ́n fún ẹ̀pọ̀ sí àlekama. Wọ́n pa kadara da. Sí àìdá. Mo bá Olúwa sọ. Ẹ̀yin kadara. Ẹ̀yin àyànmọ́. Tí ayé sá lọ́gbẹ́. Ẹ gba ìwòsàn. Ẹ gba ìwòsàn. The Almighty God. Male Marusia. Reke de Bazia. Toba le muye pelile. To de tuto si. Ni John chapter 9. To fira oju asoju. To de riran pada. Ni verse 8. Awon to ti mo tele. Wi pe alagbe ni. Ati pe afoju ni. Won ni se ni iko yi. To joko mo sagbe. Awon kan lo ni. Awon kan lo nko. Sugbon wi pe emi ma ni. Bayi l'Oluwa yo se si o. Lojo to yi ipin re pada. Gbogbo to baje. Ninu ipin re. Sinu kadara re. O gba atunse. Ipin re gba atunse. Kadara re gba atunse. Ayemo re gba atunse. Ori re gba atunse. Ayi awon omo re. Ko ri bayi tele. O gba atunse. Igba kan ri aya mi ori bayi ri o. Yigba mi pada o. Afẹ́fẹ́ ogun ò fẹsẹ̀ lomi rí.
2: So my people expect the window party.
1: Ó ṣẹ̀ṣẹ̀ ń rí pìtìpìtì.
2: They are just beginning to express.
1: Wọ́n kọwọ́ bọ kádàrá ẹ̀. Àwọn ìka ló mọ̀ ṣe bẹ́. Verse 28 of Matthew 13. Ó ní ọ̀tá ló ṣe
2: yìí. And enemy has done this.
1: Ọ̀gá yẹn wí pé irúgbìn rere lẹ́gbìn.
2: You planted good seed.
1: Nǹkan gidi lẹ́sẹ̀.
2: You did good seed.
1: Sí àwọn àyànmọ́ yìí. Ibo ni wàhálà ti wà. O wí pé ọ̀tá ló ṣe. Báyìí ni wòlíì sọ. Gbogbo ohun tí ọ̀tá ṣe sí ọ. Tó o fi dẹni tí ò rí ọjà tá
2: a mọ̀.
1: Tí àkáǹtì ẹ ò fi gba owó mọ́. Tí kọ́sítọ́mà fi padà. O tán rì mọ́lẹ̀ nílé ẹ. Tó ń lé ìrẹsà. Ọlọ́run àtúnyàn. Tó tún kádàrá ẹ sí. Olúwa tún ṣe. Olúwa tún ṣe. Olúwa tún ṣe.
3: Ọ̀rọ̀ yìí ti dé didi.